fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn lórúkọ Jésù ẹ ò ní jẹ̀bi o níbi tí aráyé ti dá yín lẹ́bi ayérayé dá yín láre láàrin aráyé a máa dá yìnyàn lẹ́bi mami tó ń sàmí níbi ayé ti dá ọ lẹ́bi àánú dá ọ láre báyìí aláre ṣe sọ pé tán ṣùgbọ́n ayérayé lè sọ pé kù níbi ayé ti dá ọ lẹ́bi bàbá mi dá ọ láre báyìí mo wí lórúkọ olúwa ìyà àti ń bẹ lọ́wọ́ èèyàn méje ò ní jẹ kankan níbẹ̀ èèyàn méje matthew ó ní sàtánì máa ń tọjú ìyà pamọ́ sí lọ́wọ́ pé kò lọ jẹ pé wà ní báyìí ta ló sàmí gbogbo ìyà tá a tọjú láti jẹ ọ lọ́jọ́ alẹ́ ó yá àfàgilé láàárọ̀ gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú ọmọ wọn ní ìlú apákẹrẹ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó o dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ monday orí òkè ní o mọ wọ nílùú apáṣẹ rẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí ojúdejì ẹ wá sọ̀kalẹ̀ ní apáṣẹ rẹ orí òkè ní o mọ wọ ní lágbélú ẹ bá ti sọ̀kalẹ̀ ní apáṣẹ rẹ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá ak 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony jésù olúwa wa matthew ẹjẹ́ a máa mú ní kọ̀ọ̀kan láàárọ̀ yìí màmá mo gbàdúrà ìyá tá a tọ́jú sọ́wọ́ ọkọ láti fi jẹ ọ́ ayérayé fagilé láàárọ̀ yìí màmá ìyá tá a tọ́jú pamọ́ sí ọwọ́ ọmọ láti jẹ ọ́ lọ́jọ́ alẹ́ bàbá mi fagilé láàárọ̀ yìí gbogbo ẹni tó ń sàmí bàbá mi fagilé láàárọ̀ yìí kí n tó máa lọ́nu àdúrà yìí ẹ wò sà gbogbo èèyàn láàárọ̀ thursday ẹ̀yin tẹ́ ẹ wà nílùú ìbàdàn gbogbo wa pátá orí ọ̀fẹ́ wà ní àárọ̀ thursday ó láǹfààní láti ṣe counseling pẹ̀lú mi ní challenge lágbára ọlọ́run eré ó tẹ̀lé ọ ṣé rí ẹ̀yin ẹni kejì ní òru ọjọ́ friday ní challenge yẹn kan náà ó la máa gbà wọnú october 10 tó máa jẹ́ 10-10 òru ọjọ́ friday yẹn níbi ẹ bá wà mo fẹ́ kẹ́ ẹ wà pẹ̀lú mi ní challenge àjọ gbàdúrà ọ̀gànjọ́ òru yẹn àjọ rọwọ́ ọlọ́run ṣé ẹ wá rí láàárọ̀ saturday tó jẹ́ october 10 ẹ̀yin tẹ́ ẹ wà ní ìjẹ̀bú òde ẹ kú oríire o october 10 ní ìjẹ̀bú òde mo ń bọ̀ síbẹ̀ gbogbo èèyàn pátá wọ́n wàá gba omi àkọ́bí wọ́n wàá kalẹ̀ yín lórí number two òróró tí mo gbé bọ̀ láti jerusalem gbogbo àwọn èèyàn sọ pé láti gba bàbá títí láti jerusalem àti ìrìn wọn fúnra mi ni mo ń bọ̀ láàárọ̀ ọjọ́ saturday october 10 ní ìlú ìjẹ̀bú òde ní cptech ní ìjààrí tẹ́ẹ̀tì signboard wá bẹ̀ gàdàgbàgàdàgbà ní cptech máa bọ̀ jájọ gbàdúrà jájọ wá ojú ọlọ́run dáadáa ní kádùá rí ó gbà ìwọ náà wò bàdúrà ọba máa gbà àwọn èèyàn ò ní dáná matthew wọ ọmọ tí a jí gbé lọ tíyà rẹ̀ ń sáré bọ̀ sórí òkè kí ló kọ̀ ọ̀dún tí a jí ọmọ gbé lọ ilẹ̀ ibo láti ìbàdàn ṣùgbọ́n ọ̀rọ̀ àṣẹ jáde sí ìyá ẹ̀ wípé ibi ẹgbọ́mọ rẹ sí káṣírí ojú matthew fúnra ẹni tó jí ọmọ gbé ó ta ní 1.5 million odidi ọmọ ọlọ́run ló ní wọ́n mọ̀ bá wọ́n wá jáde ó wà ń fò òkè ó wá ṣèbúpẹ́ ọlọ́run nìyẹn o ẹnìkan ṣàmì lórí rẹ àánú ọ sọ̀rọ̀ o àánú máa sọ̀rọ̀ matthew máa gbọ́ sàtánì fi ìyà sí ọwọ́ èèyàn méje láti jẹ ènìyàn tó wà ń bíbáyìí sí àmọ́ amúnikọ̀ọ̀kan matthew alákọ̀ọ́kọ́ ìyá ń bẹ lọ́wọ́ ajá
baba to sami o ni ti ya wa ya matthew ya n be lowo obirin sa ti ma fi deyan mama to ba sami lowo obirin o ni ti ya lowo won baba to ba sami lowo obirin o ni ti ya lowo won Judges chapter 16 verse 15 to 21 matthew oni dajo ni samson alagbara ni olokiki eyan sugbon gba towo iya obirin te matthew abo ni ti ya obirin ba nka bibeli o wi fun pe o bere lowo samson pe ibi irun ori agbara re wa han ni o le samson ni mi le so a o lo de lo feran mi o be fi aje mi ka bibeli Matthew, second in the book, Matthew, Yahoo.

aláìsílọ níbi ọmọ òtòṣì tí ó sì tí ọmọ òtòṣì bá nínú ìdílé rẹ̀ ó sì di àfẹ́yìn tí igun aláre fi aṣọ ajẹ́ wípé ọmọ òtòṣì ti fi ìpinnu rẹ̀ ṣẹ́gun òsì wọlẹ̀ tẹ́yẹyẹ nìyẹn ìpinnu a máa mú òpin dé bá ìpínlẹ̀ ìlú láárí nítorí ìpinnu a máa mú

0: Conakry Center State, opposite AP filling station, Celebostor, ní Ìbàdàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ìpàdé àwọn àjọ kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni bá fẹ́ ṣàṣeyọrí ìjà àwọn ọjà nígbà tí èèyàn sùn ọ̀tá ara. Láti dojúkọ ọ̀tá náà ni wọ́n rìn dojúkọ gbogbo ẹyin tí ó gbé àṣà sí lára gbogbo ẹ̀yin àkọ́bẹ́. Àwọn wa fẹ́ kà á láti dọ̀wọ́ ni wọ́n rí ìrìn àjò tuntun bẹ̀rẹ̀ láàrin sì lo ìpàdé náà fún wa. Ó sì dà fún wa. Mo gbàgbọ́ Friday on the 9th ní oṣù kẹwàá. Bẹ́ẹ̀ ni ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá. Gbogbo náà aago mẹ́wàá alẹ́ láti bẹ̀rẹ̀. Sẹ́lẹ̀ bọ́sítọ̀ ní Ìbàdàn ní nọmba 8 Amábàṣọ plus Pamọ́bí Center State ní opposite AP filling station ní Ẹja. Ìlúwa yóò lo ìpàdé náà fún wa. Ó sì dà fún wa. Wọ́n ní kò gbàdúrà yìí bó ti ń lọ. Wọ́n ní kẹ́ sọ fún Ọlọ́run. Gbogbo ohun tí ayé ti ní àyíká mi máa jí padà.
1: Gbogbo ohun tí ayé ti pa ní àyíká mi máa jí padà.
0: Àgọ́ ara mi tó kú máa jí padà.
1: Àgọ́ ara mi tó kú máa jí padà.
0: Gbogbo àwọn ọmọ mi tó kú máa jí padà.
1: Gbogbo àwọn ọmọ mi tó kú máa jí padà.
0: Ẹ lo sami titu kẹ fi gbàdúrà. Má jẹ́ mo fẹ́ yọjú sí yín.
1: Amen.
0: Mo rán ọ jáde bí wòlíì.
1: Lórúkọ Jésù.
0: Irinṣẹ́ oúnjẹ òjọ́ rẹ̀ ti ń bẹ nínú ìgbèkùn yìí ó yá kó jáde.
1: Amen.
0: Owó ayé kápò ń bọ̀.
1: Amen.
0: Ọ̀run ṣe fún ọ.
1: Amen.
0: Ó tún dààmú mọ́.
1: Amen.
2: Ẹ mọ̀ pé fún àdúrà bá ti ń parí ètò.
0: 070-4912-3572.
3: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Bàbá wa Adéníyí olóòpọ̀ ọ̀kú ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Kí Ọlọ́run kí ó bùkún fún yín. Jésù lolúwa.
4: Band FM.

是最昨晚的。

tẹ̀síwájú Bond FM náà láwà 92.9 rédíò fẹ́sọ̀ wà pọ̀tù kárí ayé. Tá a bá dé abala àgbéyẹ̀wò láàárọ̀ yìí kí lárẹ́kẹ́ ìmàmà ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀jọ̀gbọ́n lọ́ọ̀dẹ̀ kájọ forí korí fikùn lukùn lórí ẹ̀. Ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá tó mìlù bí òjò ni. Àwọn jagunjagun orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ o. Bó o bá ń sùn tá à ń hanrun, wọn a máa lọ káàkiri bí ètò ààbò yóò ṣe gbọngbẹ lórí gbogbo wa. Àwọn ọmọ ogun wọ̀nyí pọ̀ gbà lọ jẹ́ pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn ò ní fojú kan àwọn mọ̀lẹ́bí torí pé wọ́n ń ṣètò kí ààbò bá lè wà nílùú. Nínú gbó nínú aginjù lọ̀pọ̀ wọn máa ń wà pọ̀ gbà. Ògbà tá à ń jẹ lágbàtẹ̀ mọ́ ẹyẹ káàkiri tó yẹ pé à ń káàkiri tí à ń ṣe eré káàkiri torí pé iṣẹ́ tiwọn gbà dáàbò bò lú. Àwọn ìfarajì àwọn ológun yìí kì í ṣe nǹkan kan tó kérò láti rí pé kí orílẹ̀-èdè wa Nàìjíríà kọ́ bá lè wà ní ìṣọ̀kan. Ìjọba nílò àti tún gbìyànjú gbowó sí ìgbáyégbádùn wọn dáadáa torí pé ọ̀pọ̀ lórí ikú òjijì ṣe láìròtẹ́lẹ̀ bí àpẹẹrẹ tó ṣẹlẹ̀ ní ìlú ìgbọ́kọ̀dá ìjọba ìbílẹ̀ ìlàjẹ lánàá òde yìí ó jẹ́ nǹkan tó bá ìgbọ́kàn jẹ́ nígbà tí ọkùnrin fún àwọn jagunjagun tí ọwọ́ pálábá rẹ̀ ségi kí òfurufú ti ọjọ́ lẹ̀ tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ikọ̀ tó wà nínú ẹ̀pà ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ.

0: ti kuru bu ekan toru pe bi en ba jori arun e yo sunkun nta wa nso laaro e ni pe bo ti je ile wa Nigeria ti pa lase pe idaru ojo meta gboro wa gbo awon jago to pe Obasanjo na lo gomina ipilo ondo ayeda na pa lase pe gbo bi ti sele na ti sele ki won ti pa
1: ṣugbọn lo de to pere to se tutu
0: to le le nkan to le onu na ni iru sele bayi bo ni o se ni ma waye lori wa Nigeria gbo mo rede wa Nigeria
2: ni joba
0: le joba le se lori sele
2: kila wa ara lu mo te le se fun ati le jago
0: imara wo le ti e ni tori ko la nfun am ba arin nile kloba kobo da
2: arin arin lo fu gbo ta ba ti lo ko na
0: ba ko ma se lo bo la wa lori awa rin lati lati bi kan lo keji
2: pa pa julo
0: oko fufu ya meji le logba ti e ko se be lo ba
2: 0098444710 0809444710 e pe akese sowo abi ke lu le ti ki numo oka 0708810015 0708 100 154 atejise ni
0: bakun le lu 0803405714 ilu moka ti ni 0701206 7959 amo le ti ati la ro kokoro de se bodo
2: oni ka kasale mu oja pada
3: APC Progress ẹni ẹ̀yàn wa lórílẹ̀-èdè wa Nàìjíríà ó fà ó láti ṣojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń fẹ́ ìlọsíwájú kan tiwa àsìkò ètò ìdìbò tún ti dé o ẹ jẹ́ ká fìbò wa ṣàtìlẹ́yìn fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí fún ìtẹ̀síwájú aláìlẹ́gbẹ́ lórílẹ̀-èdè yìí ètò ọrọ̀ ajé tó jíire ìrọ̀rùn fọ́nrà fún ipò gómìnà ìpínlẹ̀ Èkó ẹ̀dìbò fún dókítà Kádìrì Ọbáfẹ́mi Hamza ó ní ìrírí yóò ṣe dáadáa fún wa ní ìpínlẹ̀ Èkó ẹ̀dìbò fún sínátọ̀ Bọ̀mùkà Il Abiru fún ipò Lagos East Central District lẹ́ẹ̀kan sí gbogbo olùgbé Sómolú Bàrígà fún ipò ọmọlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin tí ó lọ fà ní Sómolú Federal Consistency Lábújá ẹ jẹ́ ká dìbò wa fún Kọ́ládé Àlàfíì ọmọlúàbí ni o ẹ jẹ́ ká tún fìbò wa ṣàtìlẹ́yìn fún ọmọ wa lọ́dún ọ̀rẹ́kọ̀yà ó lọ ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó fún ipò Sómolú 21 ẹ̀dìbò fún ẹgbẹ́ òṣèlú APC ẹ̀dìbò fún ẹgbẹ́ onítẹ̀síwájú APC Progress olú honorable Abdulrazif Ashimi alága ìjọba ìbílẹ̀ Sómolú.
2: Onuwe iroyin tesiwaju Bond FM lawa 92.9 radio person wa kari aye ojiwe kini we iroyin the nation laaro yi ojiwe kini we ni telegraph gbogbo we to bo wa yo pata na lo gbero yi koda gan lojiwe ni we iroyin the nation ati we iroyin ni telegraph iroyin ni oje balogun loju iroyin totobi to won ni alejo buruku no pe ni banuje onile olorun ba mara we koda ko ba je ko wo so de wa o ibanuje ma ba Nigeria lale yi nigbati opo ru fu awon ja

0: ọkọ̀ òfurufú yìí pé ó gbéra láti ìlú Benin ó ń bọ̀ wá sí ìlú Èkó lórí àwọn ṣẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ètò ààbò òun náà ló jẹ́ pé wọ́n ń káàkiri ṣùgbọ́n tó ọjọ́ tí agarama máa dání ẹnìkan kì í mọ̀ torí pé kí ni nígbà tí ó bá dàbí ẹni pé ìṣẹ̀lẹ̀ aburú máa ṣẹlẹ̀ sí èèyàn kì í gbogbo ohun tẹ́yìn bá ní ìkáwọ́ láti lò ni ò ní ṣiṣẹ́ wọ́n ní tó ṣẹlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà tọ́ pé wọ́n ń bẹnu ọkọ̀ òfurufú náà wọ́n ní àwọn tí wọ́n gbọ́n fẹ́fẹ́ ni àwọn ológun tọ́ pé wọ́n mọ̀ nípa ṣẹ́gun àti àwọn tọ́ pé wọ́n jẹ́ onímọ̀ nípa ọkọ̀ òfurufú ni ṣùgbọ́n kí ọlọ́run bá lójú ẹ̀ ní kọ́ dákun kí ó má jẹ́ kí a ṣe kòǹgì àbúrú ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ológun wọ́n sọ dímọ̀ wípé ọ̀gá àgbà pátá àwọn jagunjagun òfurufú ẹ̀yà marshal sunday kevin aneke wípé wọ́n ṣe ìlérí o wípé gbogbo àtìlẹ́yìn pátá tí bá bẹ ní abẹ́ kápá wọn làwọn gbìyànjú láti sà láti rí pé gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ogun náà làwọn ṣe àwárí wọn ẹ lọ ka ìkúrẹ́ ìrìn ìwé ìròyìn new telegraph ti wéèrò the nation láàárọ̀ yìí.
1: bẹ́ẹ̀ bá ṣe ń fọ̀rọ̀júmọ́ àtọ̀ní kájọ máa sọ ọkọ rẹ̀ lójú wẹ́kìn the guardian láàárọ̀ ìdílé trust náà tún gbóròyìn àti ìwòròyìn tó máa jáde ní gbogbo ògbà lójoojúmọ́ ìyẹn gbelebọ̀ ààrẹ lẹ́wà nìjà sọ́jọ́ làmẹ́ tìǹbù wọ́n bọ̀ kàn jẹ́ lórí ọkọ̀ òfurufú tó yẹ kó já lulẹ̀ ní ìgbọ́kọ̀dá ìyẹn lánàá ní ìpínlẹ̀ Ondo wọ́n sì pa láṣẹ pé àwọn jajagun lẹ̀ wá Nàìjíríà pé wọ́n tọ pinpin kí ló lè fa sábàbí torí pé àwọn jajagun tó jẹ́ kó wà bẹ́ẹ̀ ó lọ bí 25 nítorí ti pé àwọn ẹni tó jẹ́ kó sì wọ ọkọ̀ òfurufú lọ bí méje jajagun náà ni wọn tó jẹ́ pé èèyàn 22 jẹ́ pé ó dágbére fáyé o gẹ́gẹ́ bí àtẹ̀jáde látọ̀dọ̀ ọ́fíìsì ààrẹ ilẹ̀ wa Nàìjíríà tó jẹ́ pé wọ́n ti pàṣẹ wípé pàápàá jùlọ ẹni tó jẹ́ olùfúnni ní àrùn ọ̀tọ̀ lórí etígbà àti ọgbọ́n àtinúdá báyọ̀ ọ̀nànúkà ló jíṣẹ́ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà pé kí ló lè fa sábàbí èèyàn 22 ó sì dágbére fáyé olúwa ò mọ dáàbò rẹ bò wá bẹ́ẹ̀ bá jorí àwọn yóò sọ́kò níwọ̀n the guardian daily trust gbogbo ẹ̀ náà kà láàárọ̀ yìí.
0: kókó inú ìròyìn tẹ̀síwájú jẹ́jẹ́ mi pé àwọn àjọ tó ń pàṣẹ pákó òfurufú nàìjíríà tàbí nàìjíríà civil aviation authority àti àwọn àjọ tó ń sọ̀rọ̀ nípa ètò ààbò orílẹ̀ wa nàìjíríà ní iléeṣẹ́ ológun yẹn nigeria safety investigation bureau wọ́n máa ti ṣe lérí o pé àwọn ṣe àtìlẹ́yìn lórí ṣíṣe àwárí gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ọkọ̀ òfurufú eré tó wáyé tó jábọ́lẹ̀ ní agbègbè ìgbọ́kọ̀dá nípínlẹ̀ Ondo lánàá òde yìí ncaa náà jáde kan tó ti jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdarí àgbà wọn chris najomo wọn ni àwọn ti gba àwọn ìròyìn ṣe àwárí gbogbo àwọn èèyàn tó yẹ pé wọn pàdánù ẹmí wọn nínú eré tó wáyé tó jábọ́lẹ̀ ní agbègbè ìgbọ́kọ̀dá nípínlẹ̀ Ondo lánàá òde yìí náà jáde kan tó ti jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdarí àgbà wọn chris najomo wọn ni àwọn ti gba àwọn ìròyìn lọ́rọ̀ nípa ọkọ̀ òfurufú airfus ATR-42 yìí èyí tó yẹ pé wọn ni nọmba rẹ R931 wọn ni àwọn sì gbọ́ pé èèyàn 22 ló jẹ́ pé ó ń bẹnu rẹ̀ àwọn aláṣẹ náà wá ń sọ nímọ̀ pé iléeṣẹ́ ológun ò ní tẹ̀sí o láti rí pé wọ́n ṣe ìtọ́ pinpin lóòótọ́ náà lágbẹ́ pé bóyá wọ́n ti di olóògbé àmọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n ní a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe àwárí gbogbo ohun tó bá jẹ́ àwọn àlámọ̀rí wọn bákan náà jẹ́ pé àwọn nǹkan tí ó le tí tó yẹ pé a gbọ́dọ̀ mọ̀ nípa pé kí ni tó ṣokùnfà ọkọ̀ òfurufú náà tó jẹ́ pé ó jábọ́ wọn ní pátá ló jẹ́ pé àwọn ó ṣe ìtọ́ pinpin àti ìwádìí lórí rẹ̀ nítorí omi kí ọlọ́run bá kọ́ máa bá wa rún wọn lágbára àkókò tí wọ́n ṣe lórí ọkọ̀ náà gbìyànjú kan máa ní ààbò lórí ara wọn wọn ni àwọn wá gbàdúrà tó gbogbo wọn jẹ́ àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn kí ọlọ́run bá lójú òní kó dákun kó bá wo rótù kó sì bá tilẹ̀kùn bànújẹ́ ní orílẹ̀ èdè wa nàìjíríà nínú àtẹ̀jáde kan náà tó náà ti ṣe pẹ̀lú eléyìí tí ncaa tí wọ́n tẹ̀ jáde nsib náà wọ́n ní àwọn bọkàn jẹ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn jagunjagun òfurufú yìí wọ́n ní àwọn bọkàn jẹ́ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn ní àwọn ṣe ládùúrà pé kí ọlọ́run bá kọ́ bá wa tẹ́ wọn sí afẹ́ rẹ̀ àwọn àjọ jáde kan tó ti jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdarí àgbà tiwọn náà alex bade wọ́n ní ìtọ́pinpin ìwádìí ti kókó lórí àwọn èèyàn wípé àwọn jọ máa ṣe pẹ̀lú ncaa láti rí pé gbogbo nǹkan ó lọ mẹ́lòmẹ́lò àwọn sì ṣe àwárí àwọn èèyàn nǹkan tó jẹ́ bí n tó kù lára àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàm̀bá ọkọ̀ òfurufú náà ẹni ọgbọ́n ìwé láàárọ̀ yìí ẹ bá ròyìn.
1: kókó inú ilé sábàlọ̀ náà lọ́jọ́ kó tẹ̀síwájú lórí ọkọ̀ òfurufú ọ̀dàjà tó kó já lulẹ̀ lánàá òde ní ìgbọ́kọ̀dá ní ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ondo jẹjẹ ìkan jajago òfurufú lẹ wa Nàìjíríà ẹ tó jẹ so fún pé kògbódò kò fúnlẹ̀ wa Nàìjíríà nítorí pé jẹ́ Festus Kèyàwó òun náà jẹ́ kó dimọ̀ ó ní lódodo ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó ní ẹni tó kọ òfurufú náà fún ìdí kan tàbí èkejì ìtààmú sí alábòjútó tó jẹ́ pa òkò òfurufú náà pé ṣẹlẹ̀ ní bí aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ta lọ́kùtù tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ bákan náà ehimen ìjọdàmẹ́ náà tó pe àkéde ọkọ̀ òfurufú yìí òdodo lọ́jẹ́ pé ó jalulẹ̀ ìjẹ́pẹ́ ọkọ̀ òfurufú náà ní 842 bó ṣe mẹ́nu bá wípé ní ìpínlẹ̀ Ondo lọ́jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ láti lo Benin lọ sí Èkó
0: àwọn àjọ olùpèsè nǹkan lórílẹ̀èdè wa nàìjíríà wọn ní ká tọ́jú gba lẹ́tọ̀ọ́ eléyìí tó kún lè sọ wọn ní àwọn nǹkan tí à ń pèsè lábẹ́lẹ́ agbọ́dọ̀ gbìyànjú kúrin kékeré mọ́ wọn dáadáa o débi pé àwọn nǹkan tá a máa lò gẹ́gẹ́ bí ohun èlò tí a máa fi pèsè nǹkan lábẹ́lẹ́ à ń ṣe é ní abẹ́lẹ́ orílẹ̀èdè wa nàìjíríà kí a bá lè dáàbò ọ̀pọ̀lọpọ̀ ẹ pé à ń kú lọ sí ìta owó tó yẹ ká máa ná ní orílẹ̀èdè wa nàìjíríà tó yẹ ká máa fi ṣe ìgbáyégbádùn ó wá jẹ́ pé àwọn ará ìta náà ni wọ́n gbà lọ wa

0: Hubert látojúlédójúlé ni ẹgbẹ́ ìgbèríko tó dádúró tó sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti farahàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èrè lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní ilé. Owó oṣù tó ti gòkè lọ síbi tó ga, ìsinmi owó sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré, owó inú àpò ìfowópamọ́sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún 18 sẹ́yìn. Ọ̀wọ́n gbogbo ohun gbogbo tó lóyìnbó ń pè ní dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn. PayBat látojúlé dójúlé tí ìṣèjọba dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí i ní ọjọ́ ìdìbò. Ẹ jáde láti dìbò, ẹ dìbò yan Tinubu Shettima lẹ́ẹ̀kan sí i.
1: On your Monday we da asiwaju on your APC progress.
2: Abdulrazak Abubakar Toyin University AATU Òkè Gbagamọ nípínlẹ̀ Kwara ti di ìletọ́sù ilé ẹ̀kọ́ gíga. Fásitì aládàáni pẹ̀lú ìdàgbàsókè kan máa ń kóbó. Ìròyìn ayọ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́, òbí, alágbàtọ́ àtàwọn tó ń gbọ́ ilé ẹ̀kọ́ gíga Fásitì AATU, àjọ NUC tó ń mójútó ọ̀rọ̀ yunifásitì èdè.

0: ìkẹ́kọ̀ọ́ tuntun mẹ́ẹ̀ẹ́dógún ní community health science nurses public health science medical laboratory intelligence and security studies science public administration mass communication artificial intelligence biology industrial chemistry chemistry medical physics common law human and islamic law tó fi mọ́ gbogbo àwọn ẹ̀ka ẹ̀kọ́ tí wọ́n ti buwọ́ lù tẹ́lẹ̀ pẹ̀lú IJM ìnáyà àkọ́ni rẹbutu àárín gbogbo ìlú ló wà fún ètò ààbò tó gún mọ́ tètè ṣàṣàyàn a university ní ayòrè àkọ́kọ́ first choice níbi ìdánwò jambu rẹ kó jàǹfààní ìgbà tààrà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí www.aatu.org tàbí kò pé 08168398 tàbí 09019 7914 1. Ilé ẹ̀kọ́ àdáni tí kì í ṣe fún èrè yunifásitì tó wà fọ́mọ orílẹ̀-èdè àgbáyé.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́pánilẹ́rin lákòókò àwọn ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àríkò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starch látara ẹ̀wà súyà, àlùbọ́sà adé chini àti kòlófìnì.
1: Oúnjẹ alẹ́ ti bẹ́ẹ̀ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi starch yóò sọ gbogbo ìdánwò ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mẹ́nìgbàgbé.
3: Ilé arákùnrin mi, kí gan ló ń ṣe ọ́ tí ò jẹ́ kó gbádùn àgọ́ ara rẹ tó mú kó o máa pè yí balùwẹ̀ ní alẹ́ láti tọ̀ bí o sì ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó dárí bẹ́ẹ̀ àwọn àdójúkọ wọ̀nyí lè jẹ́ àmì àìlera prostate enlargement tọ̀ ṣùgbọ́n ẹ má mikàn rárá ọ̀kẹ́ prostate wà fún yín ọ̀kẹ́ prostate jẹ́ èròjà ìlera láti wá ojútùú pátápátá fún àìsàn ìsétọ̀ prostate a máa ràn yín lọ́wọ́ láti mú àdínkù bá ìrora ká lè tọ̀ kó já gaara kára wá sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin prostate la gbé jáde pẹ̀lú ewé àtẹgbò tí ò ní kẹ́kà nú rárá èyí tó lè fúnni ní side effect bó ṣe ń dènà àìsàn ìsétọ̀ lára ọkùnrin ló tún wagbo dẹ́kun fún pátápátá bẹ́ẹ̀ ni o àlàáfíà prostate jẹ́ nǹkan pàtàkì má ṣe wò níran o bẹ̀rẹ̀ ìtọ́jú ara rẹ pẹ̀lú ọ̀kẹ́ prostate ẹ kàn sí herbal mixture ní 296 Murtala Mohammed Way opposite Mobolaji train station Lagos ẹ sì lè pè wá lórí +234 810 0985 website www.okherbal.com prostate ìlera prostate rẹ àlàáfíà rẹ.
4: Ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ̀ ìjọ ajẹ́rìn rere kristi lágbàáyé nọmba 39 yálà street off magic lagos ní gbogbo ènìyàn sí ìpàdé àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́mọ́ ọ̀rẹ́ ẹ̀ ní máa bọ̀ agbára ọlọ́run bẹ láti tún ayé rẹ ṣe ìpàdé yóò máa rẹ̀ ní dédé agbábọ̀ ìrọ̀lẹ́ sago mẹ́jọ àṣálẹ́ lójoojúmọ́ àyàfi àwọn ọjọ́ ẹtì kẹta tó wà nínú ìpàdé náà tí yóò jẹ́ ìṣọ́ọ̀rù tó lágbára ìjẹ́ ajá ogun aṣẹ́ wàá sì ní àkópọ̀ ire ẹgbẹ́ àfàdúrà ṣẹ́gun ọ̀dọ́ pásítọ̀ ẹ̀sùn ilésànmí olùdarí àti àkọ́sẹ́ ìjẹ́ kẹ́hìndé jẹ́pì alákòóso gbogbogbò jésù ló lè ọ́ o tètè máa bọ̀.
5: àríkẹ́ èmi lọ́dẹ tó rojú kókó báyìí.
6: Ojú lo ṣùrí ṣé mo ti máa bọ̀ jẹ́.
5: Àkẹ́.
6: Ẹni bá rí ẹbọ ṣe ilé fùrùkọ́kọ́ bí ẹni bí o lè sòkè ilẹ̀ ká tó wọ́gbọ̀. Gbogbo irinṣẹ́ gidi ló ń kó lọ sí ìdèrè lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ ò ní títọ́ sàdé ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan yàn.
5: Àìsàn àtàrùn yóò máa ṣe. Èmi wá ní ti ṣe báyìí olólùfẹ́ mi.
6: Ṣé èmi ni máa ṣàlọ́ sọ fún pé kẹ́ lọ mójú tó rárá. Bàdá táwọn fọgá máa kárí o. Ó wẹ gbogi bàbá òkè ihò.
5: Kí ló wí ni? Ìtọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ̀ráyé tó gbóúnjẹ alẹ́ olóògùn jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa ara yíyún. Nígbà tó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sùn ọ́. Bàbá òkè o lélẹ́ kò jẹ́ atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dànù gúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí. Ṣé Oyèkọ́lá Shopping Complex ládojúkọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Ìgbèrò, ẹ̀pẹ́ 08094471430 Bàbá òkè o, elépo gidi bẹ́ẹ̀.
7: Tomatoes now.
8: Mama, sales rain heavy today, but sales market still they flow
7: smoothly. You remember before, small rain like this, everywhere go just to flood. Drainage they work. Road clear. Even me, where job put rain from my better eco market today? I'm not wasting for traffic at all.
8: So you and hands are they really trust Lagos matter.
7: You see that deputy governor, Dr. Kodri Obafemi Hamzat. That man a smooth operator. Now Dr. Hamzat helped bring technology and the Lagos government as commissioner. Now him fight ghost workers come. So money go they build this good road. Come 2027, eh? Now person Dr. Hamzat will need a cover as governor. Make Lagos progress continuously.
8: Hey, my sister, follow you now, Rodo.
7: Yes, sir.
9: Let's secure the future of our mega city, Dr. Obafemi Hamzat, for continuing.

0: àbò díẹ̀ náà ṣe 3.4 trillion naira ṣùgbọ́n lọ́dún yìí owó tó fi gbèrú sí wa jẹ́ trillion mẹ́ta àbò lé díẹ̀ ṣe 3.67 trillion naira ó túmọ̀ sí pé ìlọsíwájú wọ́n ní ìjọba àpapọ̀ ti ń yá ọ̀pọ̀lọpọ̀ owó gẹ́gẹ́ bí àwọn tí ó yẹ kó ń ṣàkóso nàìjíríà wọ́n láti fi gbọ́ àwọn bùkátà kan àti láti yanjú àwọn nǹkan ṣùgbọ́n lórí kí àwọn gbèsè ń bà lè rọ̀ wá lọ́rùn òun náà lọ́wọ́ fà tó jẹ́ pé wọ́n ní wọ́n ń ṣe àkójọpọ̀ owó yìí lábẹ́lé láti máa fi gbọ́ bùkátà àwọn gbèsè eléyìí tó jẹ́ pé ó ń bẹ lọ́rùn òde wa nàìjíríà gbèsè ò sí ẹ̀ sí ò sí ohun tí lójú ti ni ò sí láàrin wa intel amọ̀ra kò jẹ́ ni pé ajẹ́ lẹ́nu rẹ̀ntà àbájẹ́ lówó kò lè sin ni ẹ̀rọ gbọ́ ìwé ìròyìn tẹ̀lé láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí.
1: Kòkó lórí ẹsẹ̀ wọn rẹ̀ fẹ̀ náà lọ́jà kó ń tẹ̀síwájú tó ń lọ sí bèbè ọdẹ omi nítorí pé wà ní ìpínlẹ̀ Ògùn gbẹ̀rẹ́ sí super sadankata fún aṣọ́jú bọ́lá ahmed tinubu ààrẹ ilẹ̀ wa nàìjíríà àti fún àtìlẹyìn lórí ìdàgbàsókè lórí iṣẹ́ àkàṣe kan tí wọ́n pè ní bèbè omi deep sea port tó jẹ́ pé ó kalẹ̀ sí ìpínlẹ̀ Ògùn àwọn olùgbé náà lọ́jọ́ pé inú ọ̀pọ̀lọpọ̀ fún gómìnà ìpínlẹ̀ Ògùn ọba àdàpọ̀ abiodun lórí iṣẹ́ takuntakun tó ṣe bákan náà tó jẹ́ kó pé bèbè omi ajẹ́ ọrọ̀ ajé tó wà ní agbègbè náà kò lókè lálá aṣáájú agbègbè náà ni bèbè omi ọdẹ omi ọmọọba adẹrẹmí àjọṣẹ ló ń gbóríyìn fún ìjọba àpapọ̀ àti gómìnà ìpínlẹ̀ Ògùn tá a bá ní ká máa wò ní ẹsẹẹsẹ ó ní ìdàgbàsókè àrà ọ̀tọ̀ fún ti ọrọ̀ ajé yóò tó wà ní ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ wa nàìjíríà ó ní àwọn ọjà tí wọn ń kó wá láti gorodomu tí a mọ̀ sí kọ̀ǹténà ó ní jálujàpọ̀ ti ń pọ̀ jù ṣùgbọ́n pẹ̀lú ṣàkànṣe wọn ní gbogbo ètò yọmọ wà ní sẹpẹsẹpẹ o wọn ni wọn fọwọ́ sí ìwé àdéhùn yé láàrin ìjọba ìpínlẹ̀ Ògùn àti DP World Bank FZ fún ìdàgbàsókè àrà ọ̀tọ̀ fún ti bèbè omi gateway deep sea port yẹn ní ìpínlẹ̀ Ògùn ní alákòóso fún bèbè omi ilẹ̀ wa nàìjíríà ìpínlẹ̀ náà wà níkàlẹ̀ wọn ní iṣẹ́ àkànṣe ìpínlẹ̀ bíi bílíọ̀nù méje dọ́là ní wọn jẹ́ pé wọ́n ṣàgbékalẹ̀ tó jẹ́ pé ẹgbẹ̀rún àwọn tí ó ní iṣẹ́ lọ́wọ́ ni wọ́n jàǹfààní gẹ́gẹ́ bí alákòóso fún bèbè omi àti ọrọ̀ ajé adégbòye tọ́lá tó jẹ́ pé wọ́n pe àkíyèsí náà mò ń wá àkókò wọn ní ẹni tó tún wáá jẹ́ ọ̀gá ti bèbè omi dókítà Abubakar Dantozo òun náà gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Àdàpọ̀ Abiodun lórí bèbè omi tó kàn ṣe àgbékalẹ̀ wọn ní bẹ̀rẹ̀ pẹpẹ ló jẹ́ kó dún ẹ pé ìfọwọ́sí ìwé àdéhùn ajẹkọ̀ ọrọ̀ ajé àti ìtọ́tọ́rọ̀ ọmọ ti ìkógun àti orílẹ̀-èdè Nàìjíríà kọjá pé máa wà jákèjọra àgbàlàyé kókó lórí ṣẹ́bọ́ dẹ̀fẹ̀ mọ̀ ń tẹ̀ síwájú.
2: Band FM 92.9 Band M.

0: ìwé ìròyìn nation láàárọ̀ yìí ẹ bá ròyìn.
1: lọ́jọ́ kejì guardian láàárọ̀ balance ìṣẹ́jú ìròyìn bẹ́ẹ̀ ni wo daily trust mo wà lọ́dọ̀ tiẹ̀ náà jẹ́ jẹ́wọ́n kí a fún olùkọ́ nílẹ̀ wa nàìjíríà wọn náà dúpẹ́ ọlọ́run orílẹ̀-èdè wa nàìjíríà a dúpẹ́ lọ́wọ́ papọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ wípé inú àwọn dùn sí lórí àwọn ìgbésẹ̀ ṣùgbọ́n tó wá kù fún àní ìsìn ni pé àìsí dáadáa rẹ̀ jẹ́ ká máa rántí ara ọ̀run wọn náà gbọ́dọ̀ gbàgbé nàìjíríà tẹ́lẹ̀ àìjẹ́nà virus kọ́ lọ́run kò fi jí nǹkan muhammadu buhari o wọ́n ní àdéhùn kan bẹ láàrin àwọn pẹ̀lú olóògbé náà lórí tó rọ̀ mọ́ ti owó oṣù tó pé àrò ọ̀tọ̀ ni benfield bá fàyà kó owó onú àbí àṣàlá ọmọọmọ kọlọ wọn ní owó olówó àṣẹkù tó yẹ pé ẹ gbọdọ sàn fáwọn. gẹ́gẹ́ tó jẹ́ igbákejì fún ti àwọn ẹgbẹ́ tó rọ̀ mọ́ ti àwọn olùkọ́ yáde lẹ́wà nàìjíríà tó lùkọ́ ẹ̀ jẹ́ kizito kálulú pé àkíyèsí wọn náà sì jẹ́rìíjọba àpapọ̀ wa pàápàá jùlọ owó oṣù àrà ọ̀tọ̀ ni ojú wẹ́kẹ́ the guardian daily trust ẹ̀ka àlàrọ̀ yìí.
0: kókó inú wẹ́rọ intẹ́ẹ̀sì wa ajibọ́n dẹ fẹ́ẹ̀m lọ ara ẹ̀tún dọ̀tún náà rírì ìfẹ́sọ̀ wákọ̀ tó kárí wọ́kọ̀ ó ti mọ ti ń pẹ́ lẹ́yìn ó ti mọ nǹkan tó ń pẹ́ ajíwó mọ̀rọ̀ fún.
1: gbogbo ẹ̀ náà ni tiẹ̀ tiẹ̀ kan bàbá ẹ̀ láàrọ̀
0: yìí. ó mọ̀ fún rẹ̀ tẹ́lẹ̀ ṣe bí tó pẹ́ lẹ́rìí nìyẹn àbí
1: ọ̀kájọ́
0: àwọn àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. wọ́n ní èdè mọ̀kànmọ́ fẹ́ aráalé ọ̀fẹ́ gbọ́n ara oko láàrin àwọn òwò láàrin ìjọba àpapọ̀ àti àwọn olùkọ́ ní oríwà nàìjíríà ni bí àwọn ajẹgbẹ́ olùkọ́ ni bọ́n ṣe jẹ́ kí wọ́n ṣe àjọ̀dún òde yìí èyí tó jẹ́ àyájọ́ àwọn olùkọ́ eléyìí tí wọ́n ní wọ́n ń pè fún ìfilọ́lẹ̀ tó ní kìmí pàápàá jùlọ ikú ẹgbẹ̀lẹ́mùkọ́ owó ṣe tíṣà iṣẹ́ olùkọ́ ni wọ́n ní iṣẹ́ olùkọ́ ni ó ṣe pàtàkì ó ṣe kókó kò sí tó fẹ́ dé ipò ìkẹyìí láyé tó yẹ pé kì í ṣe iwájú àwọn olùkọ́ náà ni yóò gbà kọjá wọ́n ṣùgbọ́n àwọn ìjọba tó rẹ̀ pé wọ́n ń bẹ lóde pé wọn ò fi bẹ́ẹ̀ fi ara jì dáadáa ìgbé ayé gbádùn fún àwọn olùkọ́ pé kíní ó sì ń du àwọn jọjọ okùn àwọn olóminú ẹwẹ̀ ẹni tó jẹ́ alákòóso ètò ẹ̀kọ́ dókítà tó jẹ́ aláùsá wọ́n ń sọ nímọ̀ ìjọba ààrẹ bọ́lá mi-ín tún ríyìn wípé ibi pàtàkì ó kan àyà wọn ni wọ́n gbé wọn tíṣà sí débi pé wọ́n ń tọ́jú àwọn olùkọ́ gidi o wọ́n sì ṣe àtúntò sí ètò ẹ̀kọ́ lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ ṣùgbọ́n àwọn àjọ olùkọ́ ni wọ́n ń lo àǹfààní àsìkò tó jẹ́ àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ tó nìyí wọ́n ní àwọn fẹ́ kí wọ́n ṣe àmúlò owó tó jẹ́ pé lẹ́nu bí ọdún mẹ́rin sẹ́yìn òun náà ni wọ́n bọ̀ wọ́n lu pé kúpé sókè fún àwọn olùkọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ààrẹ tẹ́lẹ̀ náà ló bọ̀ wọ́ọ̀lù wọn ni ọkọ̀ bọ̀ wọ́ọ̀lù ni pé wọn ò ṣe àmúlò rẹ̀ bíi ti wọ ọmọ etí obìnrin fi gbóhùn rò ìró lásán là ń gbọ́ àfojúkọ olókòóso lọ̀rọ̀ nípa owó tí wọ́n sọ pé àwọn fẹ́ ti gbọ́ pé owó olùkọ́ yóò lọ sókè wọ́n gbé wọn sí orí scale báyìí wọ́n ní àwọn àwọn gbọ́ lásán ni àwọn ò rí nǹkan kan nípa rẹ̀ ṣùgbọ́n àkóso ètò ẹ̀kọ́ aláùsá sọ ní mi pé kílẹ̀ tún fẹ́ lùkọ́ awu díẹ̀ tó nìkan oníkan ìjọba ń tọ́jú yín ẹ lọ ka ẹ̀kúnrẹ́rọ inú ìwé ìròyìn new telegraph láàárọ̀ yìí.
1: kókó inú ẹni sọ ẹbọ dẹbẹ náà ló jẹ kó ń tẹsíwájú nínú ìwé nation newspaper láàárọ̀ yìí ǹjẹ́ jẹ́rìí kó olùdíje fún ipò gómìnà inú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ogun senator solomon ọlámilekan adéọlá yayi wọn náà sì pàdé pàtàkì pẹ̀lú ẹ̀ tinubu gcfr ní kòpẹ́kòpẹ́ yìí wọn nígbà tó yẹ pé wọn dé sí òkè òkun tó sì jẹ́ pé wọ́n wá sí ìlú èkó senator adéọlá alágbẹ́ pé wọ́n lo àkókò lórí ìfikùnlukùn tó yẹ pé ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ ogun lórí pé wọ́n fẹ́ díje fún ipò gómìnà sí díje fún ipò gómìnà àti bí àṣeyọrí àṣegbè òsì wà fún ẹgbẹ́ òsèlú apc nídìbò gbòòjẹ́ wáyé ní 2027 alàgbà yayi alágbẹ́ pé wọ́n kọ́kọ́ fẹ́ ẹ̀mí ìwọ̀nà síwájú ara rẹ̀ lórí àtìlẹ́yìn tí wọ́n ṣe fún ìpínlẹ̀ ogun lórí iṣẹ́ àkàṣe bílíọ̀n méjì fún ti bèbè omi gateway deep seaport fún ti ìpínlẹ̀ ogun lọ́nà wọn tó tẹ̀síwájú pé wọ́n tún ṣe ìpàdé pàtàkì lórí ìlú wọn ti àmúyẹ fún ìrètí ìsọdọ̀tò rí ní wọ́pọ̀ àjẹ́ndà ipò bó ṣe ń fò lọ́la lórí ètò ọ̀rọ̀ ajílẹ̀ wa nàìjíríà senator adéọlá yìí wá fìdùnnú wọn sí ilẹ̀ wa nàìjíríà lórí gbogbo ìṣàkóso ìjọba wọn àti gbogbo àwọn ètò lórí pọ̀jọ́ kan tó kọ́ síta àti àwọn ìdàgbàsókè àrò ọ̀tọ̀ tó ṣe fọ́ sẹ́yìn ní orílẹ̀ wa dínà lákòókò ìdarí fún àwọn òṣìṣẹ́ lábẹ́ ààrẹ láti ọ̀nà ìgbọ́fẹ́ mi gbàjà kamila gfr láìgbàgbé gómìnà ìpínlẹ̀ ogun ọmọ ọba láìgbàgbé gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu wípé wọn wà níkàlẹ̀ bákan náà senator adéọlá yìí tójú àwọn gómìnà ìpínlẹ̀ ogun ọmọ ọba àdàpọ̀ abiodun lórí àwọn iṣẹ́ àkànṣe pọn tà síta wípé ìbò ọdún 2027 yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ pé ká fi ìbò ká fi kí bọ́lá mẹ́ẹ̀ tìlú ká fi kí ẹlẹ́ wọn sì mọ́ gbàgbé àwọn náà ó gbogbo ilé máa fòdó kí
0: àgbà òṣìṣẹ́ láwọn ilé ẹ̀rọ ìfètòrúwà nàìjíríà tàmí sí senior staff association of nigeria university lánàá yìí wọ́n máa fún ìjọba àpapọ̀ ń gbèdéke ọjọ́ mẹ́rìnlá láti yanjú àjẹ́lẹ̀ owó eléyìí tó pé wọ́n jẹ àwọn inú àdéhùn eléyìí tó bá wọn ṣe ní oṣù kínní ọdún 2026 wọ́n ní inú àdéhùn yìí wọ́n ní àwọn òṣìṣẹ́ kan láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àjọ ẹgbẹ́ náà ní òpin ìpàdé tí wọ́n ṣe tí àwọn ìgbìmọ̀ àgbà wọn ṣe ní ilé ẹ̀rọ fìtìtì ìlú uyo ní uyo ni wọ́n ti ń sọ nímọ̀ tí gbogbo àtọ́ pé wọ́n ń bẹ níbi ìpàdé náà ni àwọn ti fi orí oko sọ dún o wípé ìjọba ń hàn pàtó jẹ́ pé wọ́n kọ̀ àdéhùn tí wọ́n bá wọn ṣe tí wọ́n ní àwọn bẹ̀rẹ̀ sí san owó fáwọn tó jẹ́ pé wọ́n jẹ owó náà sílẹ̀ láti inú oṣù kínní ọjọ́ kínní oṣù tá a wà yìí tí wọ́n ò múṣẹ́ tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tó láwọn máa ṣe káàkiri àwọn ilé ìwọ̀n ṣàmúṣe rẹ̀ wọ́n ní àwọn fún wọn ní gbèdéke ọjọ́ mẹ́rìnlá kan wà nǹkan

0: adupẹ lọdọ lọrọ bá ṣe ń tẹsíwájú lórí ètò kókó onúwe ìròyìn láàárọ yìí aké gbogbo ìrìn ìṣẹ́ wà létẹ gbádùn wa lẹ́kùn ọjà yín lágbára ọlọ́run bá tàjẹ́ gbogbo máa ta o olóòtú wa tí wà yẹn fa gbọ́ ni
1: ṣùgbọ́n olóòtú àgbà
0: ẹdì màsítà ni
1: alàgbà gbẹ̀ngà fátìlẹ̀ ẹdì màsì
0: gbẹ̀ngà fátìlẹ̀
1: ẹdì ìtọpinpin rẹ náà tẹsíwájú àmọ kò papọ̀
0: ìtọpinpin kàmọ. Nurudeen Ayo Wale ọmọ Saladin
1: ni akọni lakọkọ ja atẹjẹsẹ pọ nbí gbogbo
0: ọtọ tó ń lọ yìí. Ẹ ẹ maki ni o n binu ni.
1: Kí ni mo wá síbí ìpínlẹ̀ Ọ̀yọ́ kan náà
0: ọjà akọ rẹ sáadà akọ rẹ òkè òkè ló ti wá. Tújú Ọlá Lẹ́kọ̀ọ́ ló kọ mi. Àwọn abalagbe àbí sọ́lá balógun náà ti dé. Àwọn abalagbe wà
1: láìpẹ́ láì
0: sọ́rọ́ọ̀sì wọlé
1: mẹ́rin àbọ̀ sí agbóhùn
0: sọ́rọ́ọ̀sì wọlé
1: èmi ọmọ yẹ́kọ̀ wọ
0: ẹgbẹ́ àdúgbò ní ìwọ ìyá àkàtà
1: ẹ̀fún tẹ̀síwájú
0: ọ̀dà ẹ káàárọ̀ ọ̀gá tó jẹ́ orúkọ tèmi ní Adékúnlé Ọdẹ èmi tó kọ́kọ́ sọ ìjọba Ògùntàn Ògùn state ìmọ̀ràn tèmi ni kí ìjọba máa rú àti gbogbo nǹkan ìgbáyé gbádùn wọn kí wọ́n jẹ́ kó máa tẹ̀ wọ́n lọ́wọ́ àti pé ṣe àyẹ̀wò àwọn ọkọ̀ wọ̀nyí dáadáa kí wọ́n tó máa lò wọ́n.
1: Ọlálẹ́gbẹ́ ilé ọba ìlú lérò kí ọlọ́run bá bá ara táwọn jagunjagun méjìlélọ́gbọ̀n tafẹ́fẹ́ rè ìjọba àpapọ̀ lẹ́wà níjà wọn kò ń gbìyànjú ṣùgbọ́n tó ṣàtàkì ni gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ ti ẹ̀yà ara ọkọ̀ òfurufú kí wọ́n máa ṣàyẹ̀wò dáadáa kọ́lọ́ máa mọ̀jà rí bámi jẹ́ mọ́ o.
0: Muhammad Masud Maam kàwó láti Wàyábá ọ̀rọ̀ ọkọ̀ òfurufú àwọn ológun tó jábọ̀ yìí ba èèyàn lọ́kàn jẹ́ púpọ̀ o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ba lọ kí ìjọba ṣe ètò tí yóò tu àwọn ẹbí wọn lójú kí bá sì tún ṣe ètò kí irú rẹ̀ má ṣẹlẹ̀ mọ́ o.
1: Àwùṣẹ́ tó ní gbòǹgbò Bàdí Amílò Aṣẹ́gun Àjàsá ìṣẹ̀lẹ̀ tó kọ́ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo yìí lọ́kàn jẹ́ èèyàn méjìlélọ́gbọ̀n tó kó dágbére fún àyàn jajagbèrè wa Nàìjíríà ká má ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ìbánisẹ ètò tó pé yóò bá gbà fún àwọn ẹbí wọn àti àwọn ọmọ wọn kó sì jẹ́ pé ìtọ́pin kó sì tún mọ́ ṣẹlẹ̀ fún àwọn ọkọ̀ òfurufú ilẹ̀ wa Nàìjíríà.
0: Alhaji Abbas Oledo Abisa láti odò ẹran ìgbọ́dọ̀ iná.
1: Ká má ìrú ẹ̀ mọ́ ìjọba àpapọ̀ wa Nàìjíríà ìbánisẹ ètò tó pé yóò bá gbà fún ẹbí wọn àti àwọn ọmọ wọn kó sì jẹ́ pé ìtọ́pinpin kó sì tún mọ́ ṣẹlẹ̀ fún àwọn ọkọ̀ òfurufú ilẹ̀ wa Nàìjíríà.
0: Alhaji Abbas Oledo Abisa láti odò ẹran ìgbọ́dọ̀ iná lílayé wà iná ilé ìrọ̀jẹ̀ fún mi. Ọ̀dọ̀ ọlọ́run ọba láti wá ọ̀dọ̀ ọlọ́run aláàánú ńlá padà sí ọ̀nà tá a lọ ni òye èèyàn èyí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tí wọ́n wà nípò yìí pé ká ṣe dáadáa ká sì máa hùwà bí ìgbà tó jẹ́ pé a ní dọ̀ torí kò sí ẹnikẹ́ni tí ó ro ikú òjijì ro àwọn jagunjagun yẹn kí ọlọ́run bá tẹ wọ́n sí afẹ́fẹ́ rere kí ìjọba ṣe àwọn ètò ńlá tí ó rọ àwọn mọ̀lẹ́bí wọn lójú fún wọn God save Nigeria. Alhaji Abbas Oledo Akọ̀bí Sàlátì láti Odòdó.
1: Ọlọ́run ọba aláforíjìn ìṣẹ̀lẹ̀ tó kó ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wa nù. Nàìjíríà kọ́lọ́ba kó foríjìn àwọn jagunjagun tó jẹ́ pé ọlọ́ méjìlélọ́gbọ̀n yìí ìjọba àpapọ̀ lẹ́wọ̀n ìjà sọ́jọ́ àmọ́ ẹ̀ tìǹbù ẹ̀ bá ní ṣe ètò tó pé yóò bá gbà mú fún àwọn àti àwọn ọmọ wọn títí dé ilé ẹ̀kọ́ tó jẹ́ pé ọba lè ka ẹ̀kọ́ ní ẹ̀kọ́ gíga pásítọ̀ Julius Opabola láti kejì.
0: Òṣùpá ànábì ìgànnì láti Ìlásàbàjá ọlọ́run bá wa dáwọ́ aburú báyìí dúró kí ìjọba jára mọ́ ìwọ̀n ológun dáadáa àti ìtọ́jú àwa aráàlú náà pàápàá ọlọ́run yóò bá ó dàbọ̀.
1: Ọkùnrin òyedókun bàbá òkè ò Aṣọ́gun Tade ẹ kú ojúmọ̀ kí ọlọ́run bá wa ṣe àforíjìn fún gbogbo àwọn ọmọ ogun tó yẹ pé wọ́n lọ lánàá òde yìí kí ìjọba sì ṣètò tó dáwọ́ ẹbí wọn.
0: Ẹ káàárọ̀ Dr. Tunji àti Alhaji Maruf ọkọ̀ òfurufú tuntun kí wọ́n máa lò fún àwọn àkànṣe iṣẹ́ ológun nítorí iṣẹ́ àkànṣe ni iṣẹ́ Aziz Ọ̀kan làwọn láti Oṣòdì.
1: Baálé ìlú òkèrè olóyè sọ̀rọ̀ bàbá Túndé Kínlá bí wà kọ́dà mò ń wẹ́kọ́ ọmọ látàánú òde títí dáàárọ̀ ẹni lóríṣìí tó ṣe fún àwọn jagun tó ṣẹlẹ̀ sí àwọn jagun ilẹ̀ wa Nàìjíríà olúwa ò tẹ̀wọ̀n ìjọba àpapọ̀ ìjọba kò ní gbàgbé àwọn ẹbí àtàwọn ọmọ wọn.
2: Bí a bá ń sọ wípé kí aṣọ ẹgbẹ́ ìdílúgbọ́ padà wá lẹ́ẹ̀kan sí i, kìí ṣe nítorí pé a nífẹ̀ẹ́ rẹ̀ nìkan. Bí ṣe àwọn ohun àṣeyọrí tó ti ṣe sẹ́yìn, kété tí aṣíwájú of Lagos di aṣíwájú Nàìjíríà, àwọn ọlọ́kọ̀ òjọ̀ka àkànṣe iṣẹ́ ló ti gbé ṣe. Ìso ìlú bíi méjìlá papọ̀, kí ìrìn àrìn làágùn wá di táàrin bíi ti gbẹ̀fẹ́, lọ́wọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ rere. Ẹ má wàá gbàgbé Moshood Akiolu representing Lagos Island Federal Constituency 2 àti jẹ́ àtìmúkọ́ ló gbé Akiolu wá sílé ìgbìmọ̀ aṣojúṣòfin bí kìí ṣe àánú mẹ̀kúnnù bí ìdàgbàsókè bá àwùjọ wa pẹ̀lú ìṣojú gbogbo ènìyàn ní Lagos Island Federal Constituency 2 dáadáa. Jẹ́ kí ọ̀rẹ́ Moshood Akiolu wọlé lẹ́ẹ̀kan sí Ẹ́rí Progress. Olùkéde Alhaji Wahab Aladé Akọ́ṣílẹ̀ by General Manager Bond FM.
3: Band FM.
0: Arire ma pa to ni mo se. A n ba awon odile awon awako oko ofurufu to pa won se anu ati awon ologun ki Olorun tu won ninu ki o si fun awon olulufe won ni agbara ati itunu ni akoko isoro yi. A n gbadura pe iru ati ibanuje be ko ma sele mo o ki Olorun fun awon to lo ni isimi ki emi won si simi ni alaafia ami God save Nigeria. Arire ma pa to lu se lu se igbega lo Eko ajumo se ni.
1: Olorun ba ro awon ebi won ju o. Wa pa julo kama ri do emo ni orede wa Nigeria jagun 32 to je po dagbere. Risele ijaba oko fufu ni ijoba ibile ilaje ni igbokoda ipe koloba komo jaru emo ni wan ja sugbo ki ijoba papo ko pa se itopipi lo ko je pe awon oko fufu to pa n lo le wa Nigeria ko je bi osara kan si awon eya ara oko fufu lore kore iroyin se bi ya teje se wa la ro ti toni na ni omo omo we musbaudin ogubabo motion
0: evangelist ajisave or media gege eka awon bi awon ologun yi ni mo ri kiju ki ijaba papo wa imo ijile siwaju si ki njaba to sele yi ko ma le waye mo

Punk FM. Ẹtí ń kọ́ nípa ilé iṣẹ́ yẹn Unique Travels and Tours Limited. Wọ́n dá dúró, wọ́n yàtọ̀ gédéńgbé. Tá a bá ń sọ̀rọ̀ nípa ká ṣe ètò ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Jerusalem àti Jordan. Òdú ni ilé iṣẹ́ Unique Travels and Tours Limited. Iṣẹ́ yẹn yé wọn yékéyéké. Wọ́n á mú yín dé àwọn ibi tí ẹ ti kà nínú Bíbélì. Ẹ̀yin gangan ẹ̀ fojú ara yín rí. Standard hotel accommodation, conducive environment and good hospitality and transportation. Unique Travels and Tours Limited always occupy the front seat. Gbogbo àdéhùn tí wọ́n bá yín ṣe kó tó kúrò lórílẹ̀-èdè Nàìjíríà, wọn ní kúrò lórí ẹ̀. Ẹ̀yin ìjọ Ọlọ́run gbogbo àtẹ̀yìn èèyàn tẹ́ fẹ́ bá wọn dòwò pọ̀, ẹ máa bọ̀ ní number 31 Fatai Irawo Street, Airport Junction off International Airport Road, Ajao Estate, Isolo, Lagos. Telephone 0802-653-1844 0802-653-1844 Unique Travels and Tours Limited. Adúró lórí àdéhùn wa.

0: ìjọba àpapọ̀ pàápàá jùlọ ẹni tó jẹ́ alákòóso sí ọ̀rọ̀ ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà Festus Kìámú ti kéde wípé àwọn èrò méjìlélọ́gbọ̀n 32 passengers tí wọ́n ń bẹ nínú ọkọ̀ òfurufú tológun ojú òfurufú tá a mọ̀ sí Air Force Bus tó gbéra láti ìlú Bìíní ní àná pé òun padà bọ̀ Lékòó ni àwọn méjìlélọ́gbọ̀n ọ̀hún ti pòórá tí àwọn sì ń wá wọn di àsìkò tá a wà yìí pẹ̀lú àtẹ̀jáde tí wọ́n ní wọ́n tẹ̀ ẹni tó jẹ́ alámòjútó òfurufú tá a mọ̀ sí Air Traffic Controllers ni wọ́n kéde wípé ọkọ̀ bàálù ọ̀hún tó jẹ́ ọkọ̀ òfurufú alábọ́dé ìyẹn military aircraft tí wọ́n pe nọ́mbà rẹ̀ ní NGR-931 ni ó gbéra láti Bìíní ní Edo State láti máa bọ̀ Lékòó pẹ̀lú èrò méjìlélọ́gbọ̀n ọ̀hún níbi ọwọ́ aago mẹ́sàn-án òwúrọ̀ kọjá ìṣẹ́jú mẹ́tàlá àmọ́ kàyéfì ló jẹ́ pé lẹ́yìn tó gbéra kò ju ìṣẹ́jú márùn lọ ó pòórá kó tó wá di pé wọ́n wá ṣàkíyèsí pé pípòórá tó pòórá ọ̀hún ńṣe ni ọkọ̀ òfurufú ọ̀hún pẹ̀lú àwọn èrò méjìlélọ́gbọ̀n nínú ni ó jálulẹ̀ ní ẹ̀bá inú ọgbà àwọn ológun etídò nafa base tó wà ní ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo tí ó sì rún wómúwómú ṣe ìwádìí sọ pé èrò méjìlélọ́gbọ̀n tó wà nú ẹ̀ 15 jẹ́ àwọn èrò méje sì jẹ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ láti máa mójútó ọkọ̀ òfurufú náà ẹ̀ tó jẹ́ ọ̀gá àwọn ológun ojú òfurufú chief of air staff tí orúkọ rẹ̀ ń jẹ́ iye marshal sunday kevin aneke ti ṣe ìlérí fún àwọn orílẹ̀-èdè nàìjíríà wípé ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún àwọn padà jẹ́ kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n gbọ́ ìbànújẹ́ ọkàn ló jẹ́ nígbà tí ìròyìn padà jẹyọ wípé àwọn méjìlélọ́gbọ̀n tó wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún ni wọ́n ti jẹ́ ọlọ́run ọba nípè àdúrà mi rèé láàárọ̀ yìí fún gbogbo ẹni tó ń gbọ́ mi pàápàá jùlọ ẹ̀yin obìnrin tẹ́ ẹ lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi lórí ètò bọ́nà ṣeré iléeṣẹ́ bond 92.9 ọlọ́run ò má jẹ́ ń fi ọ̀fọ̀ parí ọdún yìí ọlọ́run ìyanu aláàbò nílẹ̀ gósẹ́nì dákun má jẹ́ ń fi ọ̀fọ̀ parí ọdún 2026 yìí màmá tó ń gbọ́ mi bàbá tó ń gbọ́ mi mo gbà aládùúrà fún ẹ o lórí ọmọ lórí ọkọ lórí aya ẹ ní fọ̀fọ̀ parí ọdún 2026 yìí gbogbo ẹni ránṣẹ́ ọ̀fọ̀ sí mi ọ̀tá tó ní dandan ni kí n sọ̀fọ̀ kọ́dún tó parí mo dá ọ̀fọ̀ padà sílé ọ̀tá lórúkọ jésù ọ̀tá mi ni kó sọ̀fọ̀ ọ̀tá mi ni kó sọ̀fọ̀ ọ̀tá mi ni kó sọ̀fọ̀ ìwọ tó ń gbọ́ mi gbogbo ẹni bí ìka ènìyàn ọ̀tá rẹ tó ránṣẹ́ ọ̀fọ̀ sí ẹ a dá ọ̀fọ̀ yẹn padà sórí ọ̀tá rẹ láàárọ̀ yìí lórúkọ jésù olúwa o má jẹ́ gba lẹ́tà ìbànújẹ́ lọ́dún 2026 yìí o bí ọdún yìí ṣe ń parí lọ ọdún ìkú oṣù méjì ó lé má jẹ́ gba lẹ́tà ìbànújẹ́ o ọlọ́run má jẹ́ gba lẹ́tà ìbànújẹ́ o káyé má gba lẹ́tà ìbànújẹ́ lórí mi kí má gba lẹ́tà ìbànújẹ́ lórí aya kí má gba lẹ́tà ìbànújẹ́ lórí ọmọ màmá yìí a ò ní gba lẹ́tà ìbànújẹ́ lórí rẹ o bàbá tó ń gbọ́ mi a ò ní gba lẹ́tà ìbànújẹ́ lórí rẹ ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ọ̀ṣẹ́rí apá kejì iléeṣẹ́ bond 92.9 lónìí ọjọ́ ìṣẹ́gun tíùsí ọjọ́ kẹfà oṣù kẹwàá ẹgbàá ọdún lé mẹ́rin lé lọ́gbọ̀n ẹwọ̀n káàárọ̀ máa gbogbo ìmọ̀ mi ni mò ń kíyìn o torí pé ẹ̀yin lẹ́lẹ́tọ̀ yìí mo kí láti inú ọkàn mi gbogbo ẹ̀yin obìnrin pátápátá obìnrin tó kéré jù màmá wa ní iléeṣẹ́ rédíò nàìjíríà pàápàá jùlọ bond 92.9 yóò sì dára fún yín lágbára ọlọ́run ẹ ó dín ńlá o gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi ẹ ó dín ńlá o gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi ẹ ó kọ́lé o gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi ẹ ó ra mọ́tò o gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi gbogbo nǹkan tó dáa láyé gbogbo nǹkan mèremère ayé ẹ ṣe o ẹ lọ lóyìnbó ẹ ràn ọmọ lọ lóyìnbó ẹyin ló lọ lóyìnbó ẹ lọ lóyìnbó lọ tọmọ lágbára ọlọrun gbogbo ẹyin obìnrin tó ń tẹ́ ń gbọ́ mi sẹ́ yóò dára fún ẹwà ṣe rere lórúkọ jésù ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ọ̀ṣẹ́rí iléeṣẹ́ bond 92.9 pẹ̀lú ọmọ yẹn adéolúwa adéfọlárin okùn adé mr pilot mo kí gbogbo ẹ bàbá mi náà o obirin kan wa ti won ti jabo irin ajo tupopo fun wa laaro yi awon ni won ni lati ikorodu si ajegunle bayi ko si so e ba kere oko amon da tawon de rawo de wo de onirin awon kan sun kere fa kere oko lati my 12 si ko so fe won lo jagiri won ni so e ba kere oko to re die die lati ko so fe de ketu madam temi to pe obirin nu 08181509290 ni number ti a nlo laaro yi inbo leyin wa laaro yi bo ni rin ajo yen so ya kokan abi o ya kokan ki lo nda wa duro loju popo ki lo fa sun kere fa kere oko so tin di le mo le mo ni ki le sakiyesi pe nda le gbogbo e ni ke ba so laaro toni en te wa loju popo la fe ba soro ju laaro yi o 08181509290 eyin na ti mo fi o radio yi o gboro pariwo kini da sun kare ba kero ko e sile nibi te wa kilo fa to ko fi lo gbogbo ba de lo dada e ja gbona pe ibi te wa yo oko nlo sire rere toro toro ni e mo ka ro sa o
1: e no ka ro
0: yes sir oruko yin sir
1: lati monguru
0: yes sir
1: eh ajayi pa
0: mhm
1: omo do ni ajayi pa mi ni omo to akeru ko ati my car lati ko lura wo o de ti ko de monguru osto
0: lati aga ka last man yen o si nbe ni
1: ah what me o ko ku ni won be
0: ah
1: ko de ke
0: o ko akeru o ko lu oko ewo
1: eh o ko lu my car la di ba
0: ame ju wa dino
1: o wa ke ko lu awon mo
0: lati ka last man yen o si nbe ni
1: ah what me o ko ku ni won be
0: ah
1: ko de ke
0: o ko akeru o ko lu oko ewo
1: eh o ko lu my car la di ba
0: ame ju wa dino
1: no
0: wa ke ko lura won won blog ona eh eh ta last ma ba ti debe o
1: ye
0: ko ko ni ko
1: ko
0: laarin titi no e se mudupe o jagere e se mudupe sa e se o baba ezeba to wa ni ikeja lohun pe o ti loye ni un to si ni ajai farm onu ora menu ba fun yen pe ni kia kia e lati lo si ajai farm lati lo idako yen won ko ra won ko loju ona 08181509290 ah ni laburu mo lorile di ijamba oko ijamba okada ijamba keke ijamba moto ijamba oko ofurufu olohun je ko sele si okan laburu olohun elo
1: elo o de bala de ka o
0: e ka o sa
1: ogun se o
0: yes sir
1: na ba buni se o
0: ami sir
1: e jo iyana la bi ni fe so ron pa
0: kilo se lo ra
1: ni bi ni badagre express way
0: kilo se le nbe
1: eh
0: o so so to one really in fact all
1: that
0: service there
1: pay
0: our three hours last general am ma ko ja bridge eh follow one go to ba feel e ma to se ko to so po esa so po gan ni o po gan esa seri esa se bi nu pe ona so be gba di oro yi kale o mi o so do na tele ara ilu mi o de so lati mu ojuse ijoba ku nbe olorun ran wa lo se ka no tete ma da nkan si arin ara wa en to lon ba bun ko bun mi en lon ba ran lowo la dugbe yen to ba da cement kan to ba da si olorun ran alo e sa mo kon so ni o n te pe fun yi olorun ma jari ni amumo to ma nda le o se n gbo mi sa se n gbo mi sa ba e si wa nbe amun yin o jade mo mo lati re ipe yen e jo se yi mi mo bia ki pa gbadoba o ka ni mi mo boya o mo se mo ko lo wa ki pe apa ijoba o ka awon ko to da minu to n je yo atun se gbogbo ojo abi kin pe boya kan kan la yo se leku die die ni joba ma se abi mo boya kin gbe kale be kin ma so papa ijoba oka kin pe die die ni joba ma se ba wa le di gbogbo ona to lojo kan na abi le nkan soso to ni awon bi ta ba ri ni ra yen poju ta ba ni lori ofa bi anfani la ni ara wa ko bu eda e ti wa ri awon be ruko yin sa ruko yin ma o
1: hello e ka ro
0: yes sir yes sir
1: adedayo lo npe o lati ifaja
0: yes sir esa e ma gbo soke o e ma gbo soke ejo o lati church land about si e kon so e kon lo ibere ta bebe to church land about si command gere gere ni lo to ko to wa nbe amo so buru to yen ni so buru ona ti enjo yi aye se pa mi ni o so buru to to je pe oko on lati ma yabara lotu yabara losi ni abibo bo je ka do buri lo wa ejo alajobe lo ara wa so buru to yen ni koko ma ya lo tu koko ma ya lo si tori geregere ni be ye o ona ti mo de ma ngba da ni ona ye 08181509229 number tan lo gbogbo ata loju popo Terminal Bridge e to ba lo je dakun te ba pe ti o ba wole so number yen e le ba so lori WhatsApp e type ni o e ma fi ohun ranse o e type ni o e te ni atejise ni lori WhatsApp yen by machine yen hello. Yes, sir.
1: Yeah, touch those are the command on our Buru
0: Gang.
1: Who wants to go?
0: I was back with one of them, so I don't know
1: that. Oh, I don't know what that is.
0: Oh, hey, listen, sir. Tabaco in the church. Can't get it. You are no color of the wall of here. Catalan Murillo or Dolo Mandabi.
1: Man, it's about to call it the docks here.
0: Don't know what I am. I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you, I want to say to you

0: gbogbo ẹ̀tọ́ tí mo parọ́.
1: Ọ̀nà yẹn ti kọjá agbára àwọn ẹ̀sẹ̀jì sa o.
0: Ọ̀nà
1: kọjá agbára àwọn
0: ẹ̀sẹ̀jì sa o. Ìjọba Lagos Public Works wọn dandan kọ́ wá sí àmọ́ pẹ̀lú èmi rò pé wọ́n á náwó lé yẹn o. Àmọ́ wọ́n á ṣe sá wọ́n á ṣe ṣe sá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀mọ́ bínú ẹ̀yà aráàlú èmi kọ́lẹ̀ ìdìbò gbogbo ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ yìí káramáni wá ni o kádẹ̀ má bínú sùúrù pẹ̀lú ìjọba lẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ ni o ẹ dákun torí ọlọ́run ẹ má jà bínú torí ọlọ́run díẹ̀ díẹ̀ náà ni a dé bẹ́ẹ̀ a dé lẹ́lẹ́rí ó dá mi lójú gbogbo ata láàdé lẹ́lẹ́rí 08181509290 ni nọ́mbà tá à ń lò 08150929 ó ti ẹ̀ dá àwọn aládùúgbò ẹ̀ ni alága fẹ́mi o ẹ̀rọ ọmọ ṣàkó wọn náà lè yóò dá.
1: Ẹ wo
0: ibẹ̀ yẹn ìdí tó ń sàlàyé fún yín yẹn wọ́n ṣàlàyé kò jẹ́jẹ́ pẹ̀lú
1: láti
0: jọ ìgbọ̀tọ̀ fọ́tò sọ́wọ́n bẹ́ẹ̀ ni wọ́n tún rádìjọ ẹ bá máa jẹ́ bá wọn sọ́tún yàtọ̀. Yóò ṣe sí yẹn mo ti mọ wá ọkọ̀ tó yẹn. Ìgbọ̀tọ̀ ẹ wá sí ojú pẹ̀lú ọ̀rọ̀. Níjọ máa ń gbà ọ̀nà yẹn gan-an ohun tó máa ń jẹ́ sábúbẹ̀ ṣẹ́ ń gbọ́ mi àti kọjá lórí ìtakọ̀bá láti máa lọ sọ́nà agbélé wàhálà ni wàhálà ó ti pọ̀jù mí ẹ̀rọ pé lè pe ẹ̀gbọ́n wọn dà ń pọ̀ ti dé epo tó wà ń jọ́sẹ̀ ẹ̀ pàtàkì máa ń dẹ́gbọ́n gbà ní ẹ̀yìn àbí.
1: Bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ni. Gbogbo estate kí ló gbọ́ ṣé kò wọ́n lè ṣe lábẹ́ pé estate abẹ́ abẹ̀sọ́ estate a máa dàjá sí ọ̀nà ẹlẹ́gbẹ̀kejì inú estate yẹn náà ti bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn estate yẹn àwọn gbọ́n estate yẹn abẹ̀sọ́ estate yẹn inú ọ̀nà wọn ò dámọ́ kò sí maintenance fún wọn. Ìjọba náà sùn ìjọba ń gbọ́ wa ìjọba rẹ̀ ń dá wa lóhùn makọmakọ lóye ń kàn ní kàn wá. Mari mo ń jáde lọ fi iṣu ẹ̀ṣọ́ mi bá o. Bẹ́ẹ̀ bá rí ewu tó ń bẹ nínú ọ̀kadà ẹ bẹ kẹ́ ẹ tó jáde gbé ọlọ́run mo ń jáde lọ o fi iṣu ẹ̀ṣọ́ mi o jẹ́ ń lọ láyọ̀káyọ̀. Ẹlòmíì rí bí ìgbà tó jẹ́ pẹ̀ tó ẹ̀ ní tó kó òun jáde láfíláfí lálàáfíà ó mọ nǹkan kan. Ìjàmbá ọkọ̀ ọ̀kadà kan ṣẹlẹ̀ lóbin ní ọjọ́ Sunday. Ó dàbí American film Arnold Schwarzenegger. Ẹ máa fi ìròyìn bó tá a máa ń wò yẹn bó ṣe rí lójú mi ni. Àbí pò mo pé ara bọ́ọ̀bù. Wà á lè kú sàrà máa ń.
2: Ẹ ra ìta bàbá ni ẹ jọ ọmọ bí náà ni kẹjọ kẹ bá tún ẹsẹ ti wá ìṣe ibrahim estate ẹ jọ ń torí ọjọ
0: o. Ẹni sùúrù ṣé èmi ní wa ẹgbẹ́ ẹ̀sà mọ́mi wa ẹni sùúrù mà ẹni sùúrù mà ẹni sùúrù mà. Ṣọ́sìn estate yẹn ìjọba àpapọ̀ ló ní àbí ìjọba ìpínlẹ̀ Èkó.
2: Ìjọba
0: ìbílẹ̀
2: ni.
0: Mọ́mi wa ẹ̀ mọ wọn ẹ sọ bí ìgbà tẹ̀sẹ̀ ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ṣé lẹ́gọ́ gọ́ọ̀mẹ̀ntì ló kọ́ ẹ́sẹ̀tì yẹn àbí federal government.
2: Ọlọ́run náà ti ní nà ìjábọ̀dé.
0: Ṣé máa sọ dìvẹ́lọ́mẹ́ntì lọ́dọọdún. Mọ́mi ẹ̀ mọ́ pa ẹ́sẹ̀tì yẹn. Mọ́mi ṣe ẹ̀yin lẹ ra ẹ́sẹ̀tì àbẹ́yìn lẹ ẹ̀kọ́ rẹ. Àwọn ọlọ́pàá tọ́ máa gba development office àwọn ọlọ́mọ máa gbòtò kan lọ́dọọdún owó ìdàkẹ́ estate àwọn ọlọ́mọ máa dí àwọn kòtò kan tó bá ń jẹyọ torí ìpàwọ́ fún yín mà irú ìbá housing estate ẹ̀ ń sọ yẹn tí ìjọba kan bá dé tó bá lọ́wọ́ ọ̀nà tó wà nù bẹ̀lú wá gbájúmọ́ tí òsì ọ̀nà tó wà ń tata aráàlú máa rí aráàlú àtúmọ̀ àpárọ̀ owó kò ṣiṣẹ́ o ó ti fẹ́ra gbogbo lẹ́nu estate ọlọ́run àrùn àlọ́ ọmọ 08150929 hello.
3: Hello, ẹ kàlọ́.
0: Yes, sir.
3: Ẹ kúṣẹ́.
0: Yes, sir.
3: Ọlọ́run ọba lọ́jọ́ ni àwọn ẹbí àwọn olókun tó dánú aeroplane ọlọ́run lójú.
0: Èmi o, àníláburú ogún onífẹ̀ jẹ́ wa pàṣẹ ìlà ogún onífẹ̀ jẹ́ wa wẹ́.
3: Òbí tó lọ́mọ nù wọn lé ọ̀rẹ́ sí oorun sí náà. Torí
0: alájú. Alájì ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gá ni wọ́n jogun ológun gbogbo wọn àwọn ogo mọ̀lẹ́bí àwọn tó jẹ́ àlùyọ mọ̀lẹ́bí wọ́n tó ẹ̀ṣẹ̀ mọ̀lẹ́bí náà bá tún níyùn lọ. Alájì ẹ wo
3: àwọn tó ń darí ológun gangan pápá tó bá dé fọ́ọ̀sì ká má ṣe jẹ́ àchẹkọ̀ fún ẹni ẹrù pé
0: wọ́n tó ń ṣe iṣẹ́ wọn ni

0: ọjọ́ Tuesday ọjọ́ Spanish mi se mẹnuba wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún lọ sópin alamọ ọdún ìjà o ọjọ́ kẹfọ oṣù kẹwọ ọdún 2026 oṣù ọwàwà náà la wà yóò ara wọn ni pé kí rẹ kí náà jẹ́ kó tó ṣe pẹ̀lú ìtọ́rọ̀mọ́ ti oṣù ti Islam náà ọwọ́ inú ara wọn náà ọjọ́ kẹrìnlélógún rani 1448 àdúrà wàá yọgbà ẹ má jẹ́ ká ní yọ ọpọ́ o kókó ń tẹ̀síwájú olóòtú padà bí a sì tó wà ìdáfagbọ́ olóòtú àgbà náà ni arákùnrin
1: gbẹ̀ngà fatile headmaster
0: tọ́tún ní gabriel
1: inú wẹ́ẹ̀ the nation láàárọ̀ àtẹ̀ní bó tẹ̀ ẹ̀ gbẹ́ wáyọ̀ tọ̀tọ̀ ṣùgbọ́n mi ní fi nǹkan tí ààrẹ ṣe ìfìgbò ń gbọ́dọ̀ sọ fáwọn aráyé wípé wọ́n ṣiṣẹ́ gidigidi fún wa ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la wà ta ló sọ̀rọ̀ nímọ̀ inú wẹ́ẹ̀ the nation láàárọ̀ àtẹ̀ní gómìnà ẹ̀bá chuma ni gómìnà bala muhammed ló máa sọ láàárọ̀ tó pọ̀ gbóṣùbà nígbà tó ń gbàlejò àwọn kankankanka náà ni ó súnmọ́ níbẹ̀ láti rí ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìlera àti ìdàgbàsókè àjọ àti ọ̀jọ̀gbọ́n muhammed ali pate àti mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ìṣúná àti ètò ọrọ̀ ajé wa tó kọ́ méjì ìyá àgbà taiwo oyedele tó ń gbà wọn lálejò náà máa sọ wọn náà gbóṣùbà sàdákàtà ààrẹ bọ́lá ahmed tún pẹ́ ṣẹkẹ́ tá a bá ti pẹ́ pé bàbá o ẹ dákun àwọn afẹ̀míṣòwò bá ti wọn máa jẹ́ kálàfíà ìjọba ní ìpé ó ní ààrẹ dẹ̀ gbìyànjú ó lé ẹsẹ̀kẹsẹ̀ wọn ti gbà wọn tó pé lérò ètò ààbò báyìí oṣù èsòrò nípa kò wá tán síbẹ̀ wọn ní lórí ìrànà pé ààrẹ wọn gbìyànjú fáwọn dáadáa àwọn dúpẹ́ lọ́wọ́ wọn torí pé kíni kò sí gbà láti àti òkú jáwọn lọ́hùn wọn ni àwọn tó wá sọ pé ìgbésẹ̀ àti ààrẹ tún gbé lórí nǹkan tó gbé kalẹ̀ wọn ní pàápàá jùlọ ti ilé ìwòsàn ti abakata fagbalewa university teaching hospital pé wọn ṣe ṣe ìgbọ́tún gbogbo nǹkan tó fẹ́ bẹ̀ tó ń gbé tó ń sọ di ilé ìwòsàn tó yẹ pé bó bá dé bàbá ó kàn sára sí wọn níbẹ̀ ni alàgbà gómìnà ìpínlẹ̀ bachi tún wá sọ ó ní bọ́tà ẹ̀jẹ̀ pé ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú torí alàgbà gómìnà ìpínlẹ̀ bachi muhammed bala wọn fẹ́ lọ sojú nílé ìgbìmọ̀ asòfin àgbà ní ẹgbẹ́ òṣèlú allied people's movement yẹn apm wọn ni náà ti fẹ́ sojú tí bòbá yẹn lọ́dún 2027 nípa àjẹ́ yìí gbogbo bọ́ọ̀ sí jẹ́ ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ò ní káwọn máa sọṣẹ́ takuntakun tí ààrẹ abọ́lá ahmed wọn ṣe ní ìpínlẹ̀ bauchi wọn ní kò sí pàtàkì pé ààrẹ tí wọn dá wọn lóhùn kò ní o ètò ìlera ni o àti àwọn nǹkan amáyédẹrùn ìdàgbàsókè ní ìpínlẹ̀ náà ààrẹ ṣàtìlẹyìn fáwọn tó ń dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn ẹ lọ́ka nínú ìwé the nation láàárọ̀ yìí.
0: kókó inú ẹlẹ́sẹ̀ abọ́dẹ̀fẹ̀ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú lójúwé kí n dìgà láàárọ̀ ti tòní wọ́n ní bọ́ọ̀tún bá ń jẹ tó sì ọba jẹ ọ̀ǹdọ̀wọ̀ lóró ìyẹn tí ó sì lẹ́gbẹ́ láyé kò lè lẹ́gbẹ́ lọ́rùn àwọn ẹgbẹ́ tó rọ̀ wọ́n ti àwọn fáfitì nílẹ̀ wa nàìjíríà lẹ́kùn ní zanu wọ́n fún ìjọba àpapọ̀ ní gbèdéke wọ́n náà fún ọ ní ọjọ́ mẹ́rìnlá wípé àwọn owó àjẹ́lẹ̀ kan wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn kí wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lọ gẹ́gẹ́ bí ààrẹ gbogbo fún ẹgbẹ́ náà ètò ìkànnì jẹ́ muhammed ibrahim ó ní ọ̀nrawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ nàìjíríà sọ́jọ́lá mẹ́rin tinubu ìjọba àpapọ̀ wípé ẹ̀bá ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀ o wọ́n pe àkíyèsí nílùú ilẹ̀ wa àbújá pé owó yìí pàtàkì látọdún 2026 àmúlò ẹ̀tàríwò ìsìta fún àwọn ẹgbẹ́ ló èdè guardian lẹ́tẹ̀ẹ́ náà kàlà àárọ̀
1: yìí. ṣíkádẹ̀ rẹ̀ mi lóore tí mo dupò gómìnà ní ìpínlẹ̀ rivers nínú ẹgbẹ́ òṣèlú nd tí mo wọlé dáadáa tọkàn mi balẹ̀ wà láì ṣé rọ́bọ̀ oṣù táwọn gómìnà máa ń gbà ìyẹn ìkíní mi nígbà àwọn àjẹmọ́nú kọ̀ọ̀kan wà nínú kọ̀ọ̀kan mi nígbà kí n láwọlé dípò kí n gbà á máa yá fi ṣèrò fún àwọn opó àbí àwọn tó nílò rẹ o èmi kọ́ ni mo sẹ́ni tó fẹ́ dúpọ̀ sí ipò gómìnà tí bò bá yá nínú ọdún 2027 yìí nínú ẹgbẹ́ òṣèlú ndc ní ìpínlẹ̀ rivers alàgbà ló máa sọ alàgbà ni mo ń pori alàgbà dúmò lulu briggs ló máa sọ nígbà tó ń ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ sí polongo pẹ̀tọ̀ ìlérí tí mo ṣe ọlọ́run ló ṣèlérí tó mo ṣètò mo ní lọ́kàn pé ní kété tí n bá ti wọlé torí kádàrá ṣe mí lóore tí mo dupò sí gómìnà tí mo dẹ̀ wọlé tí mo jáwé olúborí náà ẹgbẹ́ òṣèlú ndc ní ìpínlẹ̀ rivers àwọn oríṣiríṣi nǹkan ọ̀tún náà ni màá gbà o wọn ní kò wá tán síbẹ̀ jẹ́ bàbá ń gbà ó ní àkọ́kọ́ ná ṣe ẹ rówó oṣù táwọn gómìnà tán máa ń gbà èmi ò ní gbà o ìyẹn ìkejì ni pé gbogbo àwọn àjẹmọ́nú kọ̀ọ̀kan tó máa ń lọ́tùn lọ́sì tán máa ń lọ gómìnà ó ní gbogbo eléyìí mi ò mà nígbà bí n bá wá àgbà ńkọ́ màá wá fi ṣèrànlọ́ fún àwọn opó àwọn tó kù díẹ̀ káàtó àwọn ọmọ orúkọ àti gbogbo àwọn tó yẹ pé àmùkọ́ dáadáa ní ìpínlẹ̀ náà nígbà tó tún wá sọ gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ rivers pé ẹ jẹ́ ká wo nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní gbogbo orílẹ̀-èdè káàkiri láti ṣe ìpínlẹ̀ rivers nípa àwọn òjà àwọn èèyàn òjà àjẹyọ àtàjẹsẹ́kù ó ní nípa àdíyẹ yìí òun rọ ìpínlẹ̀ rivers pé ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú ndc láti wọlé gẹ́gẹ́ bí gómìnà bá fún alàgbà peter obi láti wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà tó ní méjèèjì bá ti wọ́n pẹ̀ wúwo nǹkan máa lọ ní ìrọ̀wọ́ sórí pé kíni ebi ń pa àwọn èèyàn wọ́n mélòó la fẹ́ ka ètò ààbò péye ètò ọrọ̀ ajé náà tún mẹ́ẹ̀ẹ́ dáadáa ó ní gbogbo eléyìí kádàrà bá lè ṣàwọn lórí pé peter obi ti ṣe tán o láti mú ìrọ̀rùn dé bá àwọn ọmọdé àwọn nàìjíríà tí kádàrà bá ṣe lóore tó bá dùn pàdé náà tẹ̀ ti ṣe tán láti mú ìrọ̀rùn dé gbogbo àwọn tó wà ní vas tí kádàrà bá ṣe lóore tó

08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ.

0: Chen Wen Ken. Always a good idea.
1: FM. 2.9. Kò sí agbára rẹ̀ lọ́rọ̀ jẹ́ pé ó ń tẹ̀síwájú. Kò sí agbára rẹ̀ bí gómìnà ṣe kọjá ìṣẹ́jú mọ́kàndínlógún. Lójú wọ́n kì í di Guardian láàárọ̀ yìí owó àpèká. Wọ́n ní ìpè nínú sọlẹ́ni tá à ń pè ọ̀gbọ́dọ̀ máa ṣe fún àrílé ìgbàsúlẹ̀ wa Nàìjíríà. Wọ́n ní owó kan tó lọ bí ẹgbẹ̀rin bílíọ̀nù náírà ó lé méjì $800,000. Ìpín ọ̀fẹ́ ṣàyẹ̀wò rẹ̀ ọ̀fẹ́ béèrè ìbéèrè lọ́dọ̀ àwọn aláṣẹ fún iléeṣẹ́ epo PCN. Láyọ̀ pé ìtọ́lọ́wọ́ ti lè ṣètò ìbò ilẹ̀ wa Nàìjíríà. Wọ́n ní pé ibi tí ò gbọ́ ìkíní kì í bàjẹ́. Wọ́n ní ẹ̀ka kan tí wọ́n tó ń pè ní IPEP. Ìpín ọ̀fẹ́ ọjọ́ méje gbáko. Wọ́n ní owó kan tó yẹ pé ó ń ti rí bí omi ọkà pé bò ni wọ́n sì sí. Ìpín ọ̀fẹ́ sọ tuntun ọ̀rọ̀ yìí torí pọ́dé tó pẹ́rẹ́ tó sì tutù torí ilé ìkọ́ tòun. Wọ́n náà wá jẹ́ fọ́tọ̀ ọmọ ènìyàn tó rọ̀ mọ́ tiẹ̀ kí wọ́n máa kọ ìwé tí a mọ̀ sí Writers Association of Nigeria náà. Àná tó ń béèrè ìbéèrè lórí owó yìí ìrọ̀rùn yóò bàdé. Jó ìkìlì Guardian ẹ̀tẹ̀ náà kàlà lọ.
2: Ó dé àtọ̀rọ̀ olóṣèlú mo tún fẹ́ lọ báyìí látàrí ìgbàdì fún gbogbogbò 2027 jẹ́ kí n kọjá lọ sí lùlú Àbújá. Ìjẹ́jọ́ mọ̀ pé mínísà fún lùlú Àbújá lọ́gbàáyé sí wíkẹ́. Ó máa tẹ̀lé pé tí bòbá ẹ̀rọ ọdún 2027 pàápàá jùlọ ní ìpínlẹ̀ Rivers. Ó ní tá a bá ń sọ̀rọ̀ Atiku Amechi. Ó ní kódà wọn lè rí ìdá 15% tó máa rí nùbò tó máa wáyé torí pé kí ni òun fọwọ́ sọ̀yà ọwọ́ tó dẹ̀ fi sọ ẹran ni kò ń ṣe gbogbo torí pé ẹgbẹ́ òṣèlú Edokola ní ìpínlẹ̀ Rivers. Nígbà tí a bá ń sọ̀rọ̀ ìmọ̀ ó ní tá a bá wò ṣàkóso àwọn méjèèjì nígbà tí Atiku jẹ́ igbákejì tẹ́lẹ̀ tí Amechi náà jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ó náà rí pé wọ́n kùnà dáadáa kódà àwọn ará ìpínlẹ̀ Rivers àti olùlù ìjọpọ̀ wọn jẹ́ mùdùmùdù ìjọba tiwa-tiwa nígbà yẹn nígbà díẹ̀ yìí Rotimi Amechi Alhaji Atiku Abubakar tán bá sọ pé gbogbo ọ̀nà tán bá lè gbà pọ́n fẹ́ dupò pọ́n fẹ́ dupò kò lè bọ́ sí torí pé kí ni àwọn èèyàn ti mọ ọ̀nà tán gbà àti ìgbésẹ̀ tó gbé nígbà tán wà lórí àlefa tẹ́lẹ̀ pé kò sí ètò rẹ̀ fún ọ kódà wọn jẹ́ mùdùmùdù ìjọba tiwa nígbà tí alàgbà Yẹsin Wike sọ̀rọ̀ yìí mọ̀ ó ní gbogbogbò tó máa wáyé ní ìpínlẹ̀ Rivers pọ́n fọ́ sọ̀yà ni ẹgbẹ́ òṣèlú APC ló máa jáwé olúborí sí ààrẹ ni o àti sípò gómìnà ní ìpínlẹ̀ náà bàbá wa dúró nìkan ó wá ní gbogbèsẹ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú tó kù tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ Rivers ló ń ti rí o tó dẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú mi ò wọlé nínú ìpínlẹ̀ Rivers wá pàdé ẹgbẹ́ òṣèlú APC Nìrọ́kọ́lá ó ní ẹtú dànù omi ìṣànwọ́ nítorí gbogbo ìgbésẹ̀ tó yẹ kọ́ lọ́wọ́ pé àwọn èèyàn dẹ̀ rí pé lásìkò tí Fubara tó jẹ gómìnà ní ìpínlẹ̀ náà wọ́n ti rí ìpò èèyàn tí ọkàn wọn ti ń balẹ̀ àwọn ará àtàwọn àdúgbò àwọn tó jẹ́ ọmọ nílé wọn jẹ mùdùmùdù ìjọba tiwa-tiwa ó ní gbogbo eléyìí làwọn èèyàn fi rò pé a tó bá tún tẹ̀síwájú sí òṣèlú APC bá tún tẹ̀síwájú sí ní 2027 àwọn máa tún jẹ mùdùmùdù ìjọba ti jù báyìí lọ nípa àdéhùn wa sọ fún ẹgbẹ́ òṣèlú tó kù ẹni ọlẹ́ ọkọ̀ ọwọ́ ọmọ yín bọ̀ sí gbọ̀nà tẹ bá lè gbà ẹ lè rọ́ kódà ìdá 25% ẹ lè rí ní wáyé ní 2027 ní ìpínlẹ̀ Rivers o bó ń ṣe sọ torí pé ó mọ ìta ó mọ gbogbo àárín gbùngbùn ní ìpínlẹ̀ Rivers láti mọ̀ bí àwọn èèyàn mọ ṣe ń jẹ ìgbàdo ìjọba lọ́wọ́lọ́wọ́ lásìkò tí ìjọba Fubara tó wà lórí àlééfà ní ìpínlẹ̀ Rivers nínú ìwé The Nation mo ti rí kà láàárọ̀ tèmi.
1: Kò sí bẹ́ẹ̀ ni asọ́nù òṣèlú kó ara wa lọ́jọ́ kíndé ní kíọ̀sì láàárọ̀ ti tòun ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ fífikalẹ̀ sí olú ilẹ̀ wa Abuja wọ́n ti fòǹtẹ̀ lò. Wọ́n ní Dókítà Gbẹ̀ngà Ọláyíkọ̀ Asiri wípé náà ní òdíje fún ìpàdé ẹgbẹ́ òṣèlú Akọ Party ní ìbò ọdún 2027. Wọ́n ní bẹ́ẹ̀ bá sí ìgbàgbé arákùnrin kan tó rúkọ yẹn rí Akínrẹ́bù lágbọ́ pé ó kọjá lọ sí ilé ẹjọ́ o. Ó ní gbogbo lẹ́tà tí wọ́n fọwọ́ àwọn náà jẹ́ pé ọbọ̀ sí wípé ìdìbò kò mẹ́sẹ̀ ẹjọ́ kó wáyé ní ọgbọ̀njọ́ oṣù karùn-ún 2026. Wọ́n ní arákùnrin Gbẹ̀ngà Ọláyíkọ̀ Asiri ikú kójú òṣùwọ̀n ẹ̀ sí àṣẹgbẹ́ kan tí ó lọ fún ìpàdé ẹgbẹ́ òṣèlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà fún Accord Party. Daily Trust lẹ́tẹ̀ náà kàlàrọ̀ yìí.
2: Ẹ wo tí mo bá yá ọdún 2027 gbogbo ọmọ orílẹ̀ wa Nàìjíríà ẹ jẹ́ ká ṣe ọkàn ẹni tó máa mú gbogbo aṣọ tó máa tún wádìí ọ̀rọ̀ kan ṣoṣo tí ò ní sí ẹlẹ́yàmẹ̀yà panú tí ò ní sí ìwà ìbàjẹ́ tí ò ní sọ pé agbègbè àjọjọ ọmọ nàìjíríà kan ṣoṣo òun náà ní ká gbìyànjú láti rí kẹ́ẹ̀dẹ̀ rí pé ààbò yín ó dájú lórí ìbò èmi kan mo sọ tó fẹ́ dúpọ̀ sí parẹ́ ní ìbò 2027 tó ń bọ̀ ní gbòṣèlú NDC ìyá àgbà Peter Obi ló máa sọ nímọ̀ nígbà tó ń ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn onílọ́rọ̀ àti ìpolongo láti gbáradì fún ìbò 2027 bàbá ẹ̀ ti sọ̀rọ̀ dímọ̀ ó ní ọbẹ̀ alàgbà Peter Obi ní tẹ́ ẹ bá wo ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ ẹ rí wípé àgbẹ̀ nǹkan làwọn èèyàn ń kojú ó ní ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìmẹ̀sì onígbọ̀ ẹ̀ lọ́tún lóko tá a bá lè wò ó tí kádàrá ṣe wá lóore tá a rí pé ẹni tó elé tó bá débẹ̀ iṣẹ́ ẹlẹ́yàmẹ̀yà kò ní sí wàhálà ó ní tẹ́ ẹ bá wò ó ní àkọ́kọ́ ná ẹ̀wọ̀n lè fẹ́ ẹlẹ́yàmẹ̀yà fira búrẹ́dì bákan náà fi repo ó ní gbogbo ẹ̀ṣẹ̀ lọ́tún ló sẹ́ni pé kò sí pé bóyá ẹni ẹlẹ́sìn kìrìsẹ́nì nígbà tó ń lọ repo ti àbúrà búrẹ́dì ó rà lọ́gọ́rùn-ún náírà nígbà tẹ́ lómi débà ó rà ní àádọ́ta ó ní kò sí yẹn bàbá wa ṣe é tí gbogbo ẹ̀ ká dára ṣùgbọ́n ó ní ẹ jẹ́ ká wò ó torí ó ń bọ̀ àwọn ìṣòro táwọn èèyàn ti ń kojú lọ́wọ́lọ́ báyìí pẹ́pẹ́ àtijọ́ àti

0: wáyé ní ọdún 2027 ká tó rí ọdún 2027 gbogbo àwọn àkànṣe iṣẹ́ ìpè pàtàkàtà ni wọ́n parí tí ò ní sí wàhálà tó gbé ọmọ lọ sẹ́rẹ̀rẹ̀ sẹ́rẹ̀rẹ̀ ní telegram mo ti rí kàlá.
1: lọ́jọ́ kejì guardian náà rọ àgbọ̀nrán fọ́nrí kúkọ́ ayé àtàkàlẹ̀ lẹ́sẹ̀ ká dé lórí ìtàn ìròkàn sọ pé ọ̀bẹ òmùmọ̀ yìí àti èrò wípé gbogbo àwọn pèdèpèdè gbogbo àwọn oníròyìn iyọ̀ ayélujẹ́ wípé àdìbò wípé ká máa ta ká máa tọ̀ pọ̀ bá dẹrùn dìrì wípé ètò ìṣèlógbòde kan ò yára láti gbọ́ ọ̀rọ̀ láti fèsì gbogbo nǹkan tá a bá máa ṣe ká rí i pé ó kójú òṣùwọ̀n tẹ́gbẹ́ bá kó sínú gbogbo rí pé àwẹ̀ èèyàn kan ìkàlẹ̀ tó jẹ́ ọ̀gá àgbà kan ọ̀gá àgbà fún ìgbètò tó wọ́n ti tọpinpin fún àwọn oníròyìn ní orílẹ̀-èdè wa nàìjíríà ó pe àkíyèsí ní kò pẹ́ torúkọ ẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni wọlé Soyinka bákan arábìnrin Motorayo alaka òun náà tó jẹ kó dúnmọ fún àwọn olóyìn yálẹ wa nàìjíríà wípé gbogbo nǹkan tábà máa ṣe ẹtàn bá ń wò kó gbọdọ máa wòran o ẹ jẹ kí àlàáfíà ọjọba lórí pé à ń jábọ ròyìn lórí àwọn olóṣèlú jáde lẹ wa nàìjíríà kọrọ ìbàjẹ kọrọ òkú wa níwọ̀n èdè gádíà ẹrẹ náà kà láàrọ yìí.
0: ó dá ọ̀rọ̀ òṣèlú náà lákúkú mú láàárọ̀ tẹ̀dọ́ lókun gbogbo ònú gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ katsina wọ́n ní bàbá ìmọ̀ ṣiṣẹ́ gidigidi ó mà ṣe takuntakun kódà gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ náà wọ́n máa ń jẹ mùdùmùdù ìjọba tiwantiwa o nípa àdéhùn ìjẹmọ̀ wípé nígbà tí bàbá ìṣẹ̀ lẹ́kẹ́pẹ́ sí ìpínlẹ̀ katsina ló máa lọ lọ́tún lówó lọ́sì lórí gómìnà rádà ti ìpínlẹ̀ náà bàbá ìmọ̀ ṣe takuntakun tó ti ẹ̀ fi ti ẹlẹ́yàmẹ̀yà lẹ́kùn sí gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ katsina bákan náà kí ààrẹ abọ́lá ahmed tinubu kan tún wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀ wa nàìjíríà nípa àdéhùn ṣẹnudọ́sẹ̀ tí màá wá ní gbogbo àwọn ètò kan ti là kalẹ̀ fún àwọn tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ sínú ẹgbẹ́ òṣèlú apc nígbà tó ìkan lára wọn tó ń sọ̀rọ̀ ònìyà ó máa kọrin ó ní bẹ́ẹ̀ rí iṣẹ́ wa bẹ́ẹ̀ wọ́n ṣe kó kárí ni ó ní ẹ̀kọ́ ní ìkejì ni pé ó ní àwọn ètò kan wà tí gómìnà rádà ti ìpínlẹ̀ katsina tó tún gbé kalẹ̀ tó jẹ́ pé ó jẹ́ àwọn èèyàn lọ́kàn tínú àwọn èèyàn dùn pé gómìnà òṣìṣẹ́ torí ìpàdé èyí náà ṣe kúrò ní ẹgbẹ́ tó wà tó ń bọ́ sínú ẹgbẹ́ òṣèlú apc láti jẹ́ pé ẹgbẹ́ òṣèlú apc tó rọ́pọ́lá ní orílẹ̀ wa nàìjíríà àti ní ìpínlẹ̀ katsina ẹlọ́ka gbogbo àwọn tó pọ̀ tó ń kúrò ní ẹgbẹ́ mi tó lọ sínú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ katsina the nation mo ti rí kà láàárọ̀ tí.
1: bákan lọ́jọ́ kejì gádíà láàárọ̀ èyí ogi àṣàrẹ̀ pé bí ọba ní èdè ìbíríkà kì í jẹ́ pé wọ́n lu owó rẹ̀ tó ń sábà máa sọ nìyẹn mú kó jẹ́ o lọ́jọ́ kíminà tó kọjá lọ sólú ilẹ̀ àbújá ìlú ọbẹ̀ ìbí àṣà àtújọ́ ọ̀làlẹ̀ kan wọ́n lẹ́ ń gbẹ́ kòtò ọ̀gbẹ̀dì ẹ̀ ń já sí kòdà lápá kí lákàdà wọlé síkúrẹ́dẹ́tẹ̀ ń tàkù tọrọ sí yẹsan wike orí kíni lórí ìkójọpọ̀ tẹ́ǹpì ní rainbow coalition tá a lè pè ní òṣùmarì ni wípé ààrẹ lẹ́wọ̀n àjẹ́ àgbọ́ sí ètò èkó tó di pé wà ń tàkù tọrọ wọ́n ní ẹgbẹ́ òsèlú ndc ń tàkù tọrọ bákan náà ọmọlẹ́gbàsó lẹ́wọ̀ nàìjíríà abdulmumin jibril ní sẹ́ rí ìgbékalẹ̀ yìí wípé á jẹ́ kí ẹgbẹ́ òsèlú apc kó máa fò lókè lára á jẹ́ kó dúró ṣinṣin ni ǹjẹ́ ní ìwé á tó jẹ́ kí ààrẹ lẹ́wọ̀n nàìjíríà sọ gbọ́dọ̀ àmẹ́yẹ tinubu ewé tí ó gbà kọ́dọ̀ gbogbo ògì sọ̀ wọ́n wọn á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìwé ó dìbò fún wa ní ìdìbò tí wà ní ọdún 2027 ẹ má tako tó ọ̀rọ̀ sí yẹsan wike máa o
0: alowo ni ludin ati oga wa dawo na o do pe ni o koja abi to pe agoro e se gan aliya aiti o na ti o mo se ise dada o na ti dide la ro ti baba ti bo abodo raje ati lori papa
1: koko ko nuno ti ko ti
0: buse bi sara balogun loruko mi e se tente ti
1: si baba wa dupe lowo orun to gboruduro na telese oni do olootu na ni waida fago olootu agba na ni arakunrin
0: gbenga
1: fati headmaster tótó ní gabriel inú àwọn ẹnjìníà wa náà adúpẹ́ lọ́wọ́ ẹnjìníà jẹ́jẹ́ lọ́wọ́ àti àwọn mìgádì àbáwọlé àbájáde ẹ mọ̀ rí géètì sí o adúpẹ́ lọ́wọ́ yín láì gbàgbé yàrá agbára wa náà adúpẹ́ lọ́wọ́ àti yàrá amúná wa náà adúpẹ́ lọ́wọ́ wa mọ̀rúndínlógún náà lórúkọ tẹ́mi jẹ́ o ẹ máa ṣiṣẹ́ tó ní àṣírí rẹ gan-an
0: lábùkù ṣeun.

0: lanu oruko mi ni baba agba ti eni be di loju ilu mota ni segun bile to n fe wi ati gbo so ma raye lori iwo to ba ni so kan si keji ninu agbara boya ti rin lodogun ati bere kinu lodo kinu ma nfa o se se ko je pe ngba te ti sise ri boya ti subu boya ti fegbe gbale boya yan jabo lori okada elomi wa bere pe se dana dana lo se ti na ti ba fa ni gbogbo ara ti oni mo elomi wa fe pa fe fe buruku ni fe fe buruku oni fe lu wa te ba ti ra pere boya ati rin do ba ta n bo lese kẹyàn máa ṣẹjú kan síbi kan tó ti rẹ kó máa jókòó kí apá máa ròyàn ẹgbẹ kan ara ó máa kú táìkáì ìbàdí gbogbo òfo kẹyàn máa rìn kó máa rìn wọnkú wọnkú kọ máa rìn kọ máa tẹ kòlùbà má dé pé gbogbo inú àgọ ara yẹn ò ṣe déédéé tó bá ti wá ní ilé.
1: A wà ní nọmba 20 Amoka Street.
0: Délé Ara bus stop off Abarage Road Ìkọ̀tún.
1: Lẹ́kọ̀ọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni
1: 0806821 6859 Àṣírí bàbá àgbà, àwọn kan ń pè wọ́n bàbá àgbà. Àìlèṣe déédéé ọlọ́mọkùnrin ṣẹ́ yóò mọ̀ ń pa ẹ̀ ní kíni dáàmọ́ ń pẹ̀ bàbá tó bí àwa ó ṣe fàájì tó ìdàgbà tó fi lọ ni. Àṣírí ewé àdìbò tó ń lò kẹyìn ẹnu bọ́bá gbé yẹn lálẹ́ báyìí láàárọ̀ ọjọ́ kejì báyìí àwọn òde òbàdí kàsálíkà ń bọ́ lé léèwọ̀ àtẹ́tọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kọ́lá pariwo ló yàfẹ́ ẹ̀yin náà yọjú ẹbẹ̀rẹ̀ ẹ̀ àtúwọ́n ní ilé tó yẹ báwọn tán láwọn àfẹ́ lóògùn àlóògùn ògùn tòró lò fún ẹwé àtẹ́gbò ní àṣírí bàbá àgbà ní ṣíṣe jẹ ni gbogbo èmi là àìsàn àrùn nínú ara ìka kú òní pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run gbajágbajá lọ́wọ́ lẹ́sẹ̀ àyàlúlù pìpìpìpì orí ń pariwo ni etí ń pariwo ni nǹkan rìn káàkiri ara ni àti ṣe gbẹ̀sẹ̀ gbógun ni àti ṣe ẹ̀yọ́ ló dọ̀ràn ni jáde wá fún ewé àtẹ́gbò tó lè kókó onú ẹ tí wọn náà mọ̀ wípé náà láì sí níbẹ̀ náà tú lélẹ̀ a ti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́ ẹ kàn sí wa kẹ́ni dọ́gbò nǹkan yẹn. A wà ní nọmba 20 Amoka Street. Délé Ara bus stop off Abarage Road Ìkọ̀tún.
0: Lẹ́kọ̀ọ́. Délé Ara bus stop yẹn tẹ bá ti ń bọ́lẹ̀ ń bẹ̀ ẹ wo apá ọ̀tún yín ó yẹ fúdà bus stop méjì ló wà ń bẹ̀ ẹ wọlé sínú ẹ̀ ìbẹ̀lẹ̀ máa gbàdé ọ̀dọ̀ wa. 0806821 6859 0806821 6859
2: ẹ máa kú déédéé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́mi sàràfíà ní ṣeṣe ń lọ gbogbo kìràkìtà wa kò ní já sófo. Gẹ́gẹ́ mo máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nǹkan ìwúrí tó dáa jù tóbi lè fílẹ̀ fọmọ òun ni ilẹ̀ àti ilé. Elevation Point ló rọ́mi sí yín gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n ní kí n wá tayín lólobó nípa àǹfààní kan tó tún ṣe sọ̀kalẹ̀ sí iléeṣẹ́ Elevation Point 40% discount. Ẹ̀dínwó ìdá 40 tí ó wọ́pọ̀ lórí àǹtalẹ̀ pàápàá jùlọ níbi tí wọ́n ti nílẹ̀ yìí Owódé ní ìpínlẹ̀ Ògùn. Owódé ti dìlú o ayé ìgbà kan ní wá ní Owódé oko bá yín Musa àwọn tó ń sọ bẹ́ẹ̀ torí pé ibi tí wọ́n padà wà nìyẹn tí ó fi darúgbó sílé onílé. Elevation Point ti gbé àǹfààní yẹn dé 40% discount ní àǹfààní yẹn. Àǹfààní tó ti àwọn àmbẹ̀ tínú mi dùn fún rèé wọ́n tún gba san díẹ̀díẹ̀ pẹ̀lú pé ẹ̀dínwó 40% wà o wọ́n tún gba san díẹ̀díẹ̀. Ilẹ̀ tá a sọ̀rọ̀ ẹ̀ yìí kò pé méjì ilé estate ní Owódé Ogun state. Ilẹ̀ yìí ní ìwé deed of assignment lórí ó dẹ̀ máa gba deed of sales lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti sanwó wá gbọ́ mi. Ilé estate Owódé Ogun state ilẹ̀ tó dáa ni. Àwọn èèyàn tí wọ́n ti bá ara bí oṣù méjì mẹ́ta ní Elevation Point wọ́n ti ń ṣiṣẹ́ wọn lọ́nbẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kò lè mọ̀ pé ilẹ̀ tá à ń sọ yìí kìí ṣe pé bóyá ilẹ̀ tuntun rárá o wọ́n ti já ojú ẹ̀. Àwọn èèyàn tí ń rà á iṣẹ́ ti ń lọ ńbẹ̀ 40% discount yìí gan ni àǹfààní tí ò wọ́pọ̀ sí iléeṣẹ́ Elevation Point tí wọ́n taari síta. Bí àpẹẹrẹ lórí ìlàjì plọ́ọ̀tì 250 square meters tá ń tà ní 600,000 naira kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ mi. Mo ṣe ń kéde ẹ̀ yìí mo gba ohun aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Elevation Point sọ̀rọ̀ ni 600,000 ní tẹ́lẹ̀ ní báyìí ó ti di 360,000 naira ẹ pè mí mo sọ bẹ́ẹ̀. Èyí tá a tà ní full plot 450 square meters ní full plot wa à ń tà ní 1,000,000 naira tẹ́lẹ̀ ní báyìí ó ti di 600,000 naira ó ti já wá sílẹ̀ ó ti di 600,000 naira bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Bóyá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n wà lórí WhatsApp àwọn nọ́mbà yẹn rí Elevation Point 090-33-19-3505 090-33-19-3505 tàbí 081-36-69-9959 wàgbé o ìròyìn ayọ̀ tún rèé ìròyìn ayọ̀ ṣáà kú ìròyìn ayọ̀ lórí ilé estate yìí nítorí jẹ́ mọ́ pé oṣù mẹ́rin dáko ló tún ní láǹfààní láti sanwó yẹn díẹ̀díẹ̀. eroya yo tuto sibe o lori ile estate to ba wa le so 150,000 naira sile pe down payment deposit temere o wa tu agba apere un mere mere ninu apere yi o porisirisi ni elevation point e to ba lo mu to na won goba nti e o le ba odidi ti alago lo nla bi mefa ko ba miliki orisirisi nkan awon ko oyibo repete won ko sinu apere to pe ni food basket ti o na ba ti e ti debe wa ti ri yato si pe ile estate o je nkan to wu ni lori lasiko ta wa yi tori to ba ti debe tawon yo tin se lo o wu yan lori nkan ari awo mi na ki sele ti joba gbese le o no government acquisition ko so ala omo nile ko si da ni laamu kankan awon yo nko le won lalaafia onowo be ile estate ile to fini lokan bale ni elevation point lo tin ta wa gbemi o ko po mo eni ba yara logun gbe gbogbo mere mere to nje won amaye de rugata ni won ni lero lati se sibe ise de ti bere nbe olorun o si fun gbogbo ase won agbagbe oniwe o fini lokan bale ire estate elevation point oya bo ba fe wo bo se ni re saturday won lo fun inspection to ba ni raye saturday iwo pe elevation point pe emi o le raye saturday yo ojo bye bye bye ni mo raye o won a de se eto bi wa ti lo oya je ju office elevation point fun e office one in number 74 egbeda idimo road ore lope bus stop ninu ile epo nnpc to wa ni ore lope bus stop iyan to ba ti wole pe building to wa nbe office elevation point ni oya awon ero ba so yi won wa lori whatsapp awon number yen ri elevation point 090-33-19-3505 tabi 081-36-69-9959 ore kan sun won lori Instagram ati Facebook elevation point ng wa jopo ni tabi website ko wo aworo gbogbo aseyori elevation point lori website won www.elevationpoint.ng elevation point ire estate owode ogun state je la mutemi ko to tan.

0: fun ọkùnrin nìkan ló wà fún o
1: bí àyípadà kò bá sí lẹyìn ọjọ méjì kàn sí dókítà rẹ o
2: tó ẹyin èèyàn mi egbògi mustard capsule tí mo sọ ṣáájú ó wà ní chris and chris pharmacy ìbúmọ̀tà ó wà ní gbogbo pharmacy bolúkẹ ó wà ní mycosin pharmacy sango thermos pharmacy atan tidex ìdúmọ̀tà roma pharmacy ìkòòdú ó wà ní gbogbo pharmacy ramsgate àti juta pharmacy ìṣẹ̀rí roundabout mustard capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní oṣòdì mọṣẹ ìkẹjà ojú ẹlẹgba ìkòòdú ọjọta kẹtù ìkọtún ẹpẹ gbàgà ìpàgà ayọbọ mustard capsule wà ní command ìṣẹrí àpápá fagba ìjú ìṣàgá festac agbójú lẹkí ajá ọjọ ìyànàbà abúlé ẹgbà àgbàdo ìgàdo bàrígà mustard capsule wà nílùú ifọ ìjoko atan owóde èdè ìrókò àgbàrá ìjẹbúòde ìjẹbúgbó abẹ́òkúta ìlàrò ṣàgámù ìbàfò mustard capsule wà ní ìpòkíá sórù lérè ìjìgbò maryland àmúlò ọ̀dọ̀fin máfolúkù my two olú iléeṣẹ́ wa nílùú èkó ló wà ní nọmba 119 ìpájà road sọfúnde bus stop opposite union bank agege nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 081-033-69434 lẹ́ẹ̀kan sí 081-033-69434 ibikíbi tẹ́ ẹ bá ti rí mustard capsule ẹ lè rí bnc capsule àti gbératún herbal capsule à ń bẹ̀ iléeṣẹ́ tèmi tayo tadu medical nigeria limited ló ṣe mustard capsule bnc capsule àti egbògi gbératún herbal capsule jáde ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín àjíǹde ara yóò máa jẹ o.
3: ọlọ́wà o ẹjọ́ ẹ fún mi níláàjì ìgò arábìnrin ẹ ṣe ń ra àbúrò òróró ni ohun tí àwọn ohun tó wà nínú ẹ ní tèmi o oró power oil ni mò ń rà pàápàá jùlọ ó ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: àpò pélébé òróró 90ml power oil tuntun ₦300 péré ni owó orí ò sì fani lápò ìyá.
5: mami this seed doesn't taste fresh like the one at the German Oaks.
6: I use the same

0: sùn dáadáa ó sì nídìí. Iṣẹ́ òde tó láéláé yóò sì máa gbà ń bẹ̀ títí ni ẹ̀sùn dáadáa lórí mátírẹ̀sì múkà.
1: Kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nínú òun tó pé bí ìṣòro lọ irú ohun bẹ́ẹ̀ sì rèé lórí mátírẹ̀sì múkà ìpinnu ti bàbá yẹn. Múkà à ń fa ìdára kọ́ ìgbésí ayé ènìyàn.
2: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ló lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ́ fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fẹ̀ yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.femcom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹ̀pẹ̀ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
3: Bolt FM 92.9 ìfẹ́ fún wa.

0: bẹ́ẹ̀ni iléeṣẹ́ bond fm 92.9 rèé a ní ọlọ́run ọlọ́run ọba lánàá lónìí àti lọ́jọ́ gbogbo àṣebà olódùmarè ọba tó ń dáàbò bò wá kí ọlọ́run jẹ́ kí nàìjíríà kí ó tù wá lára ká má rí wàhálà àti ìdààmú ká má rí ìkáwọ́ lórí fẹsẹ̀ jọlẹ̀ ká má rí kí ẹ bá kí wọ́n bẹ̀yẹn kí bá kí wọ́n pẹ̀lẹ́ bẹ̀yẹn kó lọ́run kó jẹ́ kí wà láti ìdààmú kódópin ní ilẹ̀ yìí kó dáàbò bo gbogbo ọmọ nàìjíríà láti olórí wa títí dé ẹni tó kéré jù ní ilẹ̀ yìí ní àgbà ọlọ́run kọ́ lọ́run kó bùkún fún ilẹ̀ yìí kó bùkún fún iléeṣẹ́ yìí kó bùkún fún ẹnì kankan tó ń gbọ́ wa ẹ ṣàánú ọ god bless nigeria kí ilẹ̀ yìí kó tù wá lára ti aago mẹ́sàn-án bá sì lùgérégé àlọ́sọ́nà tájúdé àjàní ojú ẹlẹ́gbà lórí ètò ẹjẹ́ kó wọn dáràn tèmi láti sì wá di aago méjìlá àbọ̀ àmọ́ ẹ máa gbọ́ wa ní ẹ̀ka èdè abínibí ẹ máa fi àlá àti ọba ilé ọlọ́wọ́ lónìí ní ọlọ́run lọ́wọ́ tí ẹ ti jáde ilé ẹ̀kọ́ kùkù dì jáde ńlé ibi tẹ́ wà yẹn sọ pé ọlọ́run ṣọ́ mi lọ ṣọ́ mi bọ̀ ọlọ́run ṣọ́ ọlọ́run lọ kó ṣọ́ àbọ̀ ẹ̀yìn tí àdàgbére fún wọn bọ̀ tá a lọ kí bàánú jẹ́ wàhálà tó máa wọnú ilé wa ẹnì kọ̀ọ̀kan ẹ ṣe tẹmí tọ́pẹ́ àgbòrò àti ilé orúkọ mi yẹn àwọn àǹkàlẹ̀ láti máa tọ̀ wá sí bí ìpẹ́ ń gẹ́gẹ́ bí ìṣe wà lénìí ọlọ́run kó ṣẹ́gun fún wa.
1: Bámi náà léni tí bẹ́ẹ̀ni léni tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún 2026 ó ṣe bẹ́ẹ̀ yẹn 2026 ó ti ń kásẹ̀ ńlẹ̀ kí ni wọ́n náà ti gbé ṣe bẹ́ẹ̀ni lágbára ọlọ́run bẹ́ẹ̀ni orílẹ̀-èdè nàìjíríà olúwa pàṣẹ àlàáfíà ẹ bá báwọn bọ̀dọ́ àwọn ètò àkókò mi lè sọ mí lẹ́kọ̀ọ́ lórúkọ tèmi ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́.
0: Ẹ ṣe o lórúkọ bí wa la ṣe wà bí àtàwọn olùkọ́.

orí ó yẹ kó fìjọba lẹ̀ dé dókítà olùṣègùn òyìnbó tí wọ́n ṣe là ní lásán olùkọ́ ló jẹ́ kí wọ́n mọ rí kéde inú òsì ọba ẹ dẹ́kun ìjọba torílẹ̀-èdè wa nàìjíríà ẹ bá tọ́jú àwọn olùkọ́ láì jẹ́ pé wọ́n sì kì í ṣe pé ìgbà tí wọ́n bá lo ọdún márùnlélọ́gbọ̀n tán tí wọ́n lọ kàgbókàngẹ ọmọ ọmọ ló máa mú lọ sí bí wọ́n bá ti wọ́n wá gbé tásọ́rí ọ̀hún náà omi ìwọ́n dẹ́ tó máa dá sí mẹ́ta gbogbo owó fẹ̀yìntì kí làbùrù tó bá ń dáwó mẹ́ta bàbá mi náà lè fún lówó kó tó kọ́ mi bí wọ́n ṣe náà ẹ jẹ́ kí èrè olùkọ́ kó wà láyé kó má jẹ́ pé ọ̀run ẹ jẹ́ fagilé gbólóhùn yìí ọ̀run lè retí sáwà rírá o ẹ tó kọ adájọ́ tó kágbẹ́

0: tutu ọjọ́ rí kó tó rẹ́ràn pa ó ti sọlùkọ́ ní mo mọ wà wọn mọ jèsí gbà mélòó lọ mọ ń lò lọ́dọ̀ òbí nínú ilé olùkọ́ lómi gbogbo ẹ̀ dákọ̀ ẹ̀jẹ̀ ká tọ́jú wọn ètò ẹ̀dẹ́kùn ọ̀daràn ó múra báyìí láti tẹ̀síwájú mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dùnmá rẹ̀ ọba ti dúró tiri tẹ́rù kì í fi bani mo bá dúpẹ́ tí mo bá gbósùbà gbósùbà lọ́wọ́ ọ̀rọ̀ tó gbátàrí dúró nínú àtẹlẹsẹ̀ òní dòso mo kí ọba wa nílùú èkó ọba rí wà àti olú olówó èkó ọba wa ni mo kí gbogbo orí adé pátápátá nípínlẹ̀ èkó mo fi orúkọ àwọn olóyè oníkìlà funfun mo fi kí gbogbo ìjòyè pátá ìgbàlà lẹ̀kẹ̀ lọ́rùn mo kí ẹ̀yin baálẹ̀ ọ̀pọ̀ òní mo kí denudenu mo kí dọ́bàdọ́bà mo kí láńlọ́ọ̀dù tàwa níbí kábíyèsí wa àbá onígbòǹgbò mo kí ẹsẹ ẹ pè fún wa o mo forúkọ ọlọ́pàá kí gbogbo tí ń pè ní ẹ̀ṣọ́ pátápátá mo kí àwọn ndlea ṣe máa mú àwọn ọmọ tẹ́ ń mú ògbó olóró kiri mo kẹ́yìn fìjìláńtẹ́ mi ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀yìn ara rẹ̀ ẹ tásọ̀ òsínkọ́ mo kí neighborhood ara àjàlẹ̀ yín wà o mo kẹ́yìn àmọ̀tẹ́kùn mo kẹ́yìn èrò ẹkùn mo kí ẹ̀yìn opc mo kí ẹ̀yìn ọdẹ aláwọ̀ bẹ́ẹ̀ mójútó àwọn àdúgbò gbogbo tọ́ra ara àjàlẹ̀ yín wà mo kí ètò ẹdẹ́kùn ọ̀daràn ìwà láti bá tẹnikẹ́ni jẹ́ àbẹ̀yẹ̀ tó bá ba tara ìjẹ́ lókun tájò dínà àjàlẹ̀ lórúkọ mi ẹni tó bá fẹ́ lè fojú ẹlẹ́gbàá fún ẹni tó ní kí lóò tọ̀rọ̀ lótọ́ nìkan tí ó gbé bẹ́ẹ̀ o bá a bá ṣe eré láyé aṣẹ́ fọ́mọ ni ọ̀rọ̀ ìkọlù kì í ṣe kù ẹgbẹ́ ìpolówó ọjà wá sórí ètò yìí ẹ máa ta wàràwàrà bọ́ mẹ́ta tí ń tà ní tàbí fẹ́ fẹ́ jẹ́ àwọn ọ̀daràn ẹ̀dá sùn ọmọ yín tí ò jẹ́ kẹ́ ẹ fẹ̀dẹ̀ lórí òróró ẹ pè mí sórí nọ́mbà 08023 ẹni ẹ mọ pé torí òní wáyé láì mọ ní àkòrí kí làkọrí ètò tòní ọmọ ìyá àtọba kan kí ni yorùbá ń pè ní ọmọ ìyá ẹni tí ìyá kan náà jọ bí wa papọ̀ yálà ìwọlẹ̀ gbọ́ tàbí mi làbúrò tàbí àwọn tàbí wọ́n bí wa pọ̀ lọ́jọ́ kan tá a lè pè ní ìbejì ìbẹta ìbẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé ìyá kan ṣoṣo ló jọ bí wa sáyé irú àwọn bẹ́ẹ̀ ni yorùbá ń pè lọ́mọ ìyá nígbà míì ìyá lè pààrọ̀ tibítibí kó tó lọ lọ́kọ níbòmíì ọmọ tí irú obìnrin bẹ́ẹ̀ bí sílé ọkọ̀ àárọ̀ àtọmọ tó bí fún wọn níbi tó kọkọ lọ ọmọ ìyá làwọn ọmọ àwọn ọmọ yìí o bàbá wọn ní òpapọ̀ nígbà míì gẹ́gẹ́ bí àṣà yorùbá wọ́n tó lè sún ìyá míì ìyá ẹlòmíì lópó nígbà tọkọ rẹ̀ àárọ̀ papòdà torí ìwà obìnrin bẹ́ẹ̀ ó dáa ni wọn ò sì fẹ́ kó kúrò nínú ẹbí wọn ọmọ tóbìnrin yìí bá bí ọkọ tó gbéṣẹ̀ àtọmọ tó bí fẹ́ni tí wọ́n sún lópó fún àwọn ọmọ yìí ọmọ ìyá ni wọ́n o bàbá wọn ní òpapọ̀ kí n tó gbàgbé àwọn kan ó máa ń pera wọn ní ọmọ ìyá láì jẹ́ pé bóyá wọn tan látàrí pé wọ́n wà nínú ẹgbẹ́ awo àbẹ́gbẹ́ òkùnkùn uncut ọmọ ìyá mi àwọn nù torí pé wọ́n ní nǹkan kan ní ìkọlọ́fín ọkàn wọn jẹjọ ń sèpamọ́ ẹsẹ̀ gbéra wọn ọmọ ìyá nù ọmọ ẹgbẹ́ òkùnkùn nù sálàyé mi ń yé yín lórí ohun tí yorùbá ń pè lọ́mọ ìyá tó wá yẹ káwọn tí wọ́n jáde nínú ìyá kan náà fẹ́ràn ara wọn bí àbí kò yẹ ó yẹ kí wọ́n fẹ́ràn ara wọn ṣùgbọ́n kò pọn dandan kí wọ́n fẹ́ràn ara wọn nígbà míì kí ni ìdí tí ò fi pọn dandan kí wọ́n fẹ́ràn ara wọn láwọn mi ni bàtà ń ké lótú ìfẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ má yìí kúrò ní bọ́ndẹ̀fẹ́ ẹ gbọ́ làbárè láàárọ̀ yìí ètò ni ó ń bá wọn onímọ̀ yìí bọ̀ ọbàkan mi ni ìtumọ̀ ọbàkan rèé kí bàbá ẹni bá ti fẹ́ ìyàwó méjì ọbàkan ti wà láàrin àwọn ọmọ o ọmọ tí ìyáálé bí ọbàkan ní fọmọ ìyàwó ọmọ tí ìyàwó bí ọbàkan ní fọmọ ìyáálé ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn fún bàbá kan náà ọmọ ìyáálé a sọ pé ọbàkan mi ń lọ ọmọ ìyàwó a sọ pé ọbàkan mi ń lọmọ ìyáálé bàbá kan ló jọ bí wọn ìyá oníkálukú ló yà lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n níbi tí ìfẹ́ bá wà ó lè mọ́mọ́ ìyá yàtọ̀ sọ́mà kan o ọmọ ìyàwó ó lè mọ́mọ́ ìyàwó yàtọ̀ sọ́mọ́ ìyáálé torí pé inú àwo kan náà ni a ti gbọ́dọ̀ jẹun àwọn obìnrin alálùbáríkà ìyáálé tìyàwó wọ́n máa da ọmọ lùpọ̀ bọ́ ni àwọn bàbá wa wọ́n ti lọ wọ́n kájú ọ̀kánjú àwọn omo won lo fe yo afa onje re lototo gbere abi baja ipagba awon baba wa yi ni wi pe baba tin je opo ninu awo kan na ta nje to ara wa o ti dele ka fe ran ara wa awon iya yi na ni ne mo n ya gbogbo e lototo eyin drama drama te ku e mo je ri oro mi iro ni mo ba npa obirin ti bi mo meji to ti di pa kan se be re ti tan Jacob ati Esau owo lowo Jacob ohun lo hun Esau ya won lo je ki Esau o be ru gbagbu kun lodo baba won inu kan na lo ti bi won ona ni mo obirin iya to bi imam to bi pastor o na lo be ni to mu kikiri aye salaye mi ti n je yin eyin aburo mi gbogbo itumo omo iya to ba kan awon ibeere kan wa ti o wa ti mo fe ti mo fe bi yin eyin olulufe eto yi mo se tan ti mo fe ki pẹrẹpẹrẹ oro sile o ejo e ma sun o iru akoko yi ohun o gbodo ko yan bẹni kan ba rojo legbe re ni ko daale ọlọgbọnu fe pata lori ibeere yi alaabo laakaye ẹda o le fi dahun tiẹ ko fi jamola ẹgbọn ọmọ ìya yin to lo ti ta yin lọfa eti ara yin le fi gbọ o ati ọba kan to fi gbogbo ọgba lo fi prayer point ranse si yin nigba gbogbo táwọn méjèèjì tẹ bá gbé àpótí ìbò talẹ máa dìbò yín fún nínú wọn ọmọ ẹyẹ tó lóun ti ta ẹ lọ́fà ni àbí ọba kan tó ń gbàdúrà fún ẹni gbogbo ìgbà ọmọ ẹyẹ ni ó lóun máa nà ẹ lóògùn wà láì tó o bá dúró dé ọba kan ẹni ẹgbọn ẹ má dúró dé o ọ̀rọ̀ ti ta ló máa gbọ́ nínú àwọn méjèèjì ọlọ́run wa kó ẹyọ kò rí ẹnà lóògùn tó bá mú búrẹ́dì lọ́wọ́ ta ló máa fún nínú ọmọ ìyẹ́ àtọ́màkẹ́ à ń gbàdúrà kẹni ẹlẹ́ni ọmọdógún ẹni ọmọ ìyẹ́ ní sàmí torí ta la ṣe ń ṣàdúrà ṣẹ́ ń bá sọ̀rọ̀ mi yé yín ọlọ́run dẹ ẹlẹ́ni rí òun yọ̀ ó yá mọ́ gbàdúrà kó dẹ́ni retí ọ́ ó kàn bí wa pọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ lásán wú ọmú àwọn máa ya àwùsá ó pọ̀ lọ jáàtì rẹrẹ tí wọn kì í fojú ríra wọn nítorí ìwà oníkálukú wọn bẹ́ẹ̀kẹ̀ ọba kan wúlò láì mọ iye ọ̀nà yẹni ajọ jáde inú ìyá kan náà lọ wọn bí ẹni òyọ ó sì fẹ́ràn ẹ ná inú mi bí ni kò kà mẹ́wàá hù ọmọ ìyá ńlá ra ọmọ ìyá ẹ̀gbẹ́ ẹ̀ débi pé ó ń lọ rí oògùn mọ́lé iṣẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ kẹ́gbọ̀n mọ́ba ní ìlọsíwájú mọ́ bẹ́ẹ̀ni àmọ́ kàkà kéré àgbọ́rọ̀ ìpele ló tún pele sí ibi tẹ́ ní òwú kò wú mọ́ ó tún wá tẹ̀kẹ́ àtàbínú ẹni ọ̀rọ̀ fi mọ́ gbígbẹ́ yé mọ́nu ẹ̀rọ ayé bà mí gbogbo ara mi pé jìnnìjìnnì nígbà tí ọkùnrin kan tó ti aṣọ ara rẹ̀ mọ́lẹ̀ àbí nígbà tí ọkọ ìyàwó tó ń wá oògùn tó fi ṣèyàwó ẹ̀ lọ́sẹ̀ kiri àgbàlagbà tó fi méjèlé wọ́lọ̀ bí ò bá fẹ́ para ẹ̀ o lẹni tó fẹ́ pa lóbìnrin tó bí si tó sì bí wàlẹ̀ fún ẹ mo ní bẹ́ẹ̀ bá tún bá rú eléyìí sọmọ ìyá pọ̀ o lè rán èèyàn lọ sí alákejì o èèyàn tó tó aṣọ ara rẹ̀ mọ́lẹ̀ ó lè sáná sí tẹni ẹlẹ́ni àbẹ́ẹ̀ mọ́ ni bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìsọkùnrin ìsóbìnrin bá bẹ̀rẹ̀ sí ní sọ ohun tó mọ ìyá ẹ̀ fojú ẹ̀ kàn láyé ó bẹ̀rẹ̀ lè mọ gbàdúrà kó bá ti kú léwe ìbásàn tàbí kó wọn mọ̀ tiẹ̀ lọmọ ìyá rárá ọmọ ìyá ẹlòmíì ló sọ ọmọ ìyá ìjẹjọ arinlẹ̀ pátápátá ọmọ ìyá míì bẹ́ẹ̀ ni ọmọ ìyá míì ó ní kó ọmọ ìyá òun bóun kọ́lé kóhun tó tàjòdé ọmọ ìyá ò bá kọ́ kankan o àwòrán ilé onílé ló fi ń ránṣẹ́ sọmọ ìyá ẹ̀ àṣàṣì ń kọ́ àṣegbé ohun àfòrò ọmọ ìyá kó mọ̀ bá padà wálé mọ́ ṣé bó ṣe yẹ kó rí rèé tàbí jòdì ládùúgbò inú kan náà rẹ̀ sì ti jọ jáde wá sáyé o ọmọ ìyá òkò rẹ̀rẹ̀ àyẹ̀mọ́ burúkú ni ìwọ yàn ń tiẹ̀ bẹ́ẹ̀ bá rírú ẹ̀ tí ò bá sá ṣùgbọ́n á dá o láàrin oṣù mẹ́fà to ba kan gbase ile kiko legbe to be be ko le pari o omo kan wa sise to je ko mo iya o se ni rere omo iya wa sise adanu ni ti e egbon bo ba do waju to ba ke ba nilo iranlowo e egbon so se fun abo mi se fun omo to dun e ninu ti o je ko tan sajo awon abunu awon okuru adugbo toju nu won fo ti tode laale kedere ah bere si ni ma yenu won ni ya wa ni o ri babo lowo o ba ke lo ngbe laruge o ko yin sawon omo ye omo iya to se pe wo ba fun olowo owo ege ni o to fi mo sagun si e mi o si bai wi nigbati te mo kuku ti nbe laarin oro ai lowo lowo yin ko je ki mo yin bu ai lowo lowo alagbara je ka mo le soro si kani Mr. Larika o ti fi gbetugbetu ba yin soro le kan ri ni e ba mo bi ara yin ku si enu won bowo te fi nta wo si wo si te fi nta orogo bo ba ti fi apase ma yeun to fi gba lowo yin ni ara yin iba ti wa lewo bi eni aro loye oni siga loti oni worogo yin iba ti kagba ko loja omode mo ogun lowo abunu eni o je ah so men to se fun omode to tagba laya o wa sa lo si lero osango eni ta lo lo sadi so tu wa men to lo sadi bayi sele ru dai lona e be wu jati e mo boya oluwe ri lo ni olo re toja bo lokun ba ba yin be yo gbe yin lo omo iya rajo o ba kan pin ogun ti e sile de se ri pe e bi daada le bi won ti yin o ri be aro le sa sise o ba kan fe ipo se mo ri pe oku e bi yi ko si gbodo ja bẹẹni okun ẹbi yi o ko si gbọdọ ga ẹnu la bẹrẹ fi ta sọ se o okun ẹbi oni tọwọ tèmi já aro ni gbojú aṣọ kọkàn ni gbohun odò ṣé ń ba sọrọ mi yé yín àṣẹṣọ ọmọ ìyá ni ọmọ ìyá ni ó ti ṣẹlòmíì dẹnu arinlẹ pátápátá ọmọ ìyá méjì bá ń jàjà díjú tí bàbá wọn bá ní ẹ fi hàn lẹ ká má gbà àwọn ìyá yìí náà ni wọn á máa sọ pé ẹsìn ló tọmú mọ ńlá ohun tí gbólóhùn yìí tó ti bàjẹ́ láàrin àwọn ọmọ ìyá kò ṣe máa sọ àfi ká fi sẹ́nu ká dákẹ́ tára wo tàmọ̀rí á jẹ̀bi ṣàngó àmọ̀rí nípa bùi fún ṣàngó gbogbo eyín àmọ̀rí ó sì rì àti gbọ́dọ̀ mọ́jọ bíi ṣàngó ìyá bàbá wọn ò gbọ́dọ̀ báyàn sọ̀rọ̀ nígbà míì kéèyàn mọ́ gbà lọmọ ìyá mi fi ó fi yàyọ̀ pọ̀rọ̀ táyé ẹ fi bàjẹ́ tó fi fẹ́ pogún ẹ̀gbọ́n fún àbúrò ẹ̀run nurse lílépa àwọn ẹni ẹlẹ́ni ló tún kù káàkiri lẹ́ni tí wọn ò rí tiẹ̀ rò mọ́ tí wọ́n ti gba ọ̀fọ́ wọn wọ́n ti gbà á gẹ́gẹ́ bí àyàn mọ́ ẹ̀yin nu ọlọ́run nu ètò níbẹ̀rẹ̀.
1: ó ti yá o gbogbo ẹ̀yìn arìnrìn-àjò pátá tẹ́ ẹ bá ń lọ sáwọn ìlú tí wọ́n fètè kan wọ̀nyí mufsop moto ní ẹ máa bọ̀ ní nọmba 185 abẹ́òkúta expressway mufsop plaza ìyànà pàjà lagos ọkọ̀ ayọ̀lẹ́bá oṣogbo ọ̀yọ́ lautech gate fìdítì awẹ́ jobele akíyẹlé mọ́níyà ìrè gbọ̀ngàn ọdẹ omu ṣeko oní ẹdẹ oṣogbo ìrè poli ìkírun inisa kùkù kóńtà ìjàbẹ́ ìlàódò ẹ̀rinlé ọ̀fà àjàṣà ìpo òrò òkè onígbìn omu aran Landmark University Akoda Ede Owode Ede Ilorin Eyenkorin Ote Geria Limi Challenge Tanke Okeodo General Maraba Abuja Okene Lokoja Kaduna Kano Zaria Efe Shata Oko ni abe efe feru ranse sawon ilu ti mo ti fete ba won yi o ya e ma pe awon ero bani soro yi 08062732066 tabi 08038484268 bóde tún jẹ 08038590064. ó ti yá o gbogbo ẹni bí ẹni èèyàn bí ẹ o ti ya o gbogbo eni bi eni eyan bi eyan to fi mo eyan lori Canary Star e ja tun je tu yaya tu yaya sayaya Dr. Lando Owo Music Festival odun yi bere ni 4th of November nitori ojo yi gan ni Dr. Lando Owo ni o tade laye adura ti ran ti ma waye ni ile won to wa nilu agege 7th November ni grand finale ni Kima Beach Lekki Lagos chairman of the day Oloyin Payo Lion alase Kima Private Beach Lekki Lagos ati wakana awon lori ojo na dai se Orlando Owo Kunle Orlando Owo ati awon lami lakan lori miran le ma papa ti lojo yen VIP

0: ago mẹ́wàá ti ìlú ẹkú ìyálẹ̀ta ròyìn ẹlẹ́sẹ̀ lámúdé láti ilé ṣe wà bond fm 92.9 ìkẹjà láti ẹnu tèmi sọ pé àgọ akínrolé àwọn olùkọ́ ni wọ́n ti ṣàpèjú wọn gẹ́gẹ́ bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ní sùúrù tí wọ́n sì fi ara jìn àti ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe fún ọjọ́ ọ̀la rere fún àwọn ògòwẹ̀rẹ̀ wa alága ìjọba ìbílẹ̀ Somolu Latif Abdulatif Hashimi ni wọ́n sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n tẹ̀ sóde láti sàmì ọjọ́ àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ agbóríyìn fáwọn olùkọ́ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti girama tí wọ́n wà lágbègbè Somolu fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Hashimi gbóríyìn fún àwọn àjọ olùkọ́ NUT fún ìpè tí wọ́n ń pè fún ìtọ́jú tó yanrantí àti ètò ẹ̀kọ́ tó yanrantí àti ìtọ́jú fún àwọn olùkọ́ ní ilẹ̀ wa Nàìjíríà wọ́n pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn tọ́rọ̀ kan lẹ́ka ètò ẹ̀kọ́ láti ró túbọ̀ ró ẹ̀ka ètò ẹ̀kọ́ lágbára sí àti láti rí pé àwọn olùkọ́ ń gba ẹ̀tọ́ wọn ní gbogbo ìgbà ààrẹ Bọ́lá Tinubu ti kéde ìkẹ́dùn ọlọ́jọ́ mẹ́ta láti ṣèdárò àwọn ológun ìpínlẹ̀ Ondo tí wọ́n pàdánù ẹ̀mí wọn sínú bàálù tó jábọ́ wọ́n sọ pé eléyìí jẹ́ ohun tó bá ní lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ ìwádìí ìtọpinpin náà ààrẹ ti pè lórí ìṣẹ̀lẹ̀ náà tí ó fẹsẹ̀ múlẹ̀ wọ́n ti pè kí wọ́n fàṣẹa ilẹ̀ yìí kó dorí kọlẹ̀ jákèjádò ilẹ̀ Nàìjíríà láti bu ọlá fún àwọn akọni wa tí wọ́n lọ nínú àtẹ̀jáde látọ̀dọ̀ agbẹnusọ ààrẹ Báyọ̀ Nánúgbà wọ́n ní ààrẹ ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo àwọn ẹbí àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn àwọn èèyàn 25 àti àwọn òṣìṣẹ́ ológun 7 tí wọ́n pàdánù ẹ̀mí wọn síbi inú bàálù náà bákan náà ni ààrẹ kí chief air marshal Sunday Kelvin Anike àti gbogbo ológun òfurufú lọ́kùnrin àti lóbìnrin fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ààrẹ tinubu ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tí ó bá ní lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ológun òfurufú ilé wa ń fi ẹ̀mí wọn jì ní gbogbo ìgbà lórílẹ̀-èdè yìí lójoojúmọ́ láti dáàbò bo ọmọ nàìjíríà lójú òfurufú wọn ni àwọn tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí wọn nígbàgbé wọn láyéláyé wọn kí àwọn àjọ ológun òfurufú fún ìgbésẹ̀ tí wọ́n gbé lọ́gbọ́n láti ṣàwárí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ bákan náà ni ààrẹ Bọ́lá Tinubu gbàdúrà fún gbogbo ẹ̀mí tó lọ nínú ìṣẹ̀lẹ̀ náà pé kí Ọlọ́run forí jì wọ́n pàápàá àwọn ológun tí wọ́n pàdánù ẹ̀mí wọn síbi ìṣẹ̀lẹ̀ náà pé kí Ọlọ́run má jẹ́ kí arírí ìṣẹ̀lẹ̀ yìí mọ́ wọ́n sì gbàdúrà fún iléeṣẹ́ ológun ilé wa kí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti lè mọ́kàn lórí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹ̀ ròyìn ẹlẹ́ta tí ààrẹ Èkó ní jùbalẹ̀ tó bá di ní aago 12 àmọ́ ẹkùnrin ìròyìn wá sí etí ìgbọ̀nyìn wa dáàtú agbọ́ lólùtú ròyìn yìí tẹ̀mí sọ pé àgọ̀rọ̀ akínrin lórúkọ mi adúpẹ́ pé ẹ̀ ń gbọ́ wa.
1: lódì rí ẹwà pákù kọ o.
2: ìjìmọ̀ rẹ̀ lódì rí ẹwà pákù kọ.
1: ọba òkè lódì rí ẹwà pákù kọ o.
2: ìjìmọ̀ rẹ̀ lódì rí ẹwà pákù kọ. níbi kápẹ́dẹ̀ àti pọ̀ lọ́wọ́ bó ṣe ròyìn. Bound FM, I want my love.

0: ọkàn yẹn balẹ̀.
1: Àní o, bari. Bá wa sako o. Ọdún mẹ́rìndínláàádọ́ta, 66 years. Ọdún mẹ́rìndínláàádọ́rin, 66 years. Bá wa sako o. Òní ni ọjọ́ kẹfà nínú oṣù kẹwàá. Àgbàlagbà tó dé òdi fìlà bàbá bí arọ ń wí ọmọdé náà tó ń lọ sí dé fìlà bàbá bí arọ ń wí o ṣe dáadáa mo bá yín tí ò bá jẹ ẹja ajákan tàbí kó jẹ nigeria independent at 66 nínú ohun gbogbo bàbá wa ẹ̀rí pé ó yẹ ká máa dúpẹ́ àwọn onígbà àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọn á ní mùsùlùmí àwọn christian á ní hallelujah àwọn mùsùlùmí á ní alhamdulillah ogun ọ̀dà bí yán àti ọbẹ̀ ẹ̀gúsí o ogun ọ̀dà bí amala àti gbẹ̀gbìrì ogun ọ̀dà bí fùfú àti ọbẹ̀ ẹ̀gúsí bàrìbàrì aṣíwájú náà rèé digital broadcaster ní ìtìjà ní àkànjí rèé àrásí oore ọjàre òkun rèé àrìnyè rèé shukurai lai ọpọ ẹni ká máa dín ní gbogbo ọ̀nà 1960 lágbominira o gbogbo àwọn olórí wa àwọn lídà wa tó ti lọ àsíkùẹ balewa àtàwọlọwọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run forí jù ọ gbogbo àwọn tó wá kù pátápátá bàbá wa yakub gohan absalam babangida ọbásanjọ jonathan obidori ààrẹ wa gbogbo ẹ̀yìn olóṣèlú pátápátá àjíǹde ara máa jẹ́ o àwọn ọ̀dọ́ náà akiwa o àgbàlagbà tó dódì fìlà tàbá bí arọ ohun wí o ọ̀dọ́ náà tóun náà sì dé fìlà tàbá bò òun náà arẹ ohun wí lóòótọ́ ni ọ̀dọ́ ń gbìyànjú o ṣùgbọ́n wàhálà pọ̀ jù ú lọ o ẹ bá mójú táwọn ọ̀dọ́ lọ́tún ló sí o ó dùn ìwà lẹ̀tọ̀ ètò náà ló dùn ìwà o àwọn agbófinró wa adúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa ig inspector general of police bàbá wa túnde diso wọ́n nígbà táwọn fi jẹ́ túnjí diso wọ́n nígbà táwọn fi jẹ́ cp ní rivers state pé àwọn jàǹdùkú kan wọ́n sì mú dpo bẹ̀ wọ́n kún bí ẹran wọ́n àṣẹ báyà ṣe gbé ni ṣùgbọ́n kì í ṣàṣegbé adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn agbófinró ó ti ń getting better o ẹ̀yìn police ẹ̀yìn army ẹ̀yìn road safety bákan náà adúpẹ́ lẹ́yìn owó ẹ̀yìn fìjìláńtì tẹ bá ti ń mú wọn báyìí ẹ máa lọ fi wọn fún àwọn ọlọ́pàá opc àmọ̀tẹ́kùn àti ìró ẹkùn adúpẹ́ judiciary we are getting better àti lọ́tùndósìn láìpẹ́ yìí ni bàbá wa sultan of soko tó sọ̀rọ̀ pé lórí ẹ̀sìn ẹ̀yìn ẹlẹ́sìn ẹ má fi tipátipá máwọn èèyàn fi ṣẹ̀sìn yín especially ẹ̀yìn mùsùlùmí ẹ gbọ́dọ̀ sọ fáwọn èèyàn pé dandandandan gbọ́dọ̀ wá ṣe ẹ̀sìn bàbá wa sultan it is getting better pé ẹ̀sìn islam ẹ̀sìn christian ẹ̀sìn tiwantiwa nrt up national progress kò sí sùrùtù mọ́ o lọ́tùndósìn olúọmọ làbújá sego ní lagos state up national progress inec kéèyàn tó kàwé primary school kó tó di professor ìrírí àkí bàbá wa àmúfitàn pé wọn kù iṣẹ o it's getting better gbà mú lọ sí róòlù kópa bàbá fíìmù kan wà nbẹ tá a bá ń wo sísìn fíìmù àwa wo nínú fíìmù tá a bá ń wo èyí tá a wo tèmi láìkì yorùbá ronú o ẹja máa lọ ó dùn ìgbà lẹ̀tọ̀ ètò náà ló dùn ìgbà o abayalẹ̀ kọ́ ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé abayalẹ̀ kejì ìbéèrè àti ìdáhùn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé àwọn òṣèré tíátà àtàwọn olórin tó ń ṣọjọ́ bí nínú oṣù kẹwàá tá a wà yìí 2000 ẹ̀jẹ̀ ká kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn happy teachers day a kí àwọn olùkọ́ tó olùkọ́ lọ́kọ́ ogun wa àwa tún káwọn èèyàn náà happy independent day o lọ́tún lọ́sìn yorùbá ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé mo dé lákọ̀tún nídìí iṣẹ́ tíátà òṣèré tíátà ààrẹ wa ni mo jí fúláńtì ní òun dé lákọ̀tún látàrí pé òun gbọ́lódé ṣùgbọ́n òun ti padà sídìí iṣẹ́ tíátà pé ẹ máa rí òun rò bí dán ó dùn ìgbà ètò ètò náà ló dùn ìgbà o kò sí bá ṣe wáyé tà nílọ wọn ti sìnkú gbajúgbajà ni bàbá olú jacob wọn ti sin ní lẹkí láìpẹ yìí gbogbo àwọn ọ̀tọ̀kù ló lọ́tún ló sìn náà péjọ síbẹ̀ ìgbà tí ìyàwó wọn sọ̀rọ̀ láìpẹ́ yìí ìyàwó wọn ní dimension ni àìsàn tí bàbá dimension yẹn dàbí pé wọ́n bìyàn lọ́mọdé kí wọ́n dàgbà kó ní gbogbo wọ́n yàn wá tún padà sọ́mọdé àti ní covid-19 àti ní covid-19 àti ní cancer alóríṣiríṣi ohun ṣẹlẹ̀ sórí oníkálukú àbí tiẹ̀ lára ọlọ́run má jẹ́ kí ti wá kọjá àtẹgbẹ́ wa o à ń bọ̀ àti ìdẹ́

0: campaign. Ilé ìfowópamọ́ Touch Bank pẹ̀lú ìfowósọ́pọ̀ ìgbìmọ̀ Hajj orílẹ̀-èdè èyí ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòójútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ Hajj ọdún 2027 yára má di èrò ẹ̀yìn fún Hajj ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tí ó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinyìí lákòókò tí ó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kòrẹ́mú fún Hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ Hajj Touch Bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.touchbank.com tàbí fowópamọ́ wa ní 07008252265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ Touch Bank ìwọ nìkan là ń fẹ́ wa o.
1: All right, ekaro gbogbo Nigeria gbogbo omo ilu Eko. Orukọ mi ni Olawale Yusuf lati ijo Miracles in Galilee Ministry. A ma se welcome back to school fun awon omo lewe ti won ba ti fe wole si school pada. A ma fun won lebun bi baggy to ma gbe lo si lewe.
2: Won ti ko wa nbi ba enu e ri wa nbi.
1: Lunch box.
2: Ṣugbọn lọjọ mi e ma pada wa, e ma pada wa. Ma e fa awon yan number ka ma lo, e fa awon yan number madam ka ma lo.
1: All right, number ti e le pe si lati fi support program yi oun na la ma pe fun yin nisinyi oun na ni 08102701944 Pastor Adebola Olateju Miracles in Galilee Ministry
2: odun iwa eto ni itijan loruko mi

àpérò alásọtọ́lẹ̀ ọlọ́dọọdún. Àpérò alásọtọ́lẹ̀ ọlọ́dọọdún ti Mountain of Fire Miracle Ministries ẹlẹ́ẹ̀kọkànlélógún irú ẹ̀rí àpérò alásọtọ́lẹ̀ iná ọtọdún 2026 tí wọ́n pe àkọlé rẹ̀ ní àsọtọ́lẹ̀ òróró àti agbára ìdásí àtọ̀runwá àti ìrírí ògo yóò wáyé nínú olú gbọ̀ngàn Mountain of Fire Miracle Ministries lágbàáyé Lẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí níbi tí alábòójútó gbogbogbò Mountain of Fire Miracle Ministries jákèjádò àgbáyé Dókítà DK Olúkọ̀yà yóò ti máa wàásù ní gbangba wálíà láago mẹ́jọ àárọ̀ bẹ́ẹ̀ ni wàásù àsọtẹ́lẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ alásọtẹ́lẹ̀ ìrónilágbára àsọtẹ́lẹ̀ òpin àsìkò yìí àti ṣíṣọ́pọ̀ àsọtẹ́lẹ̀ àyànwọ́ fún ilẹ̀ wa yóò wáyé àpérò alásọtẹ́lẹ̀ ọlọ́dọọdún ti Mountain of Fire Miracle Ministries ẹlẹ́ẹ̀kọkànlélógún irú ẹ̀ àpérò alásọtẹ́lẹ̀ iná ọtọdún 2026 àsọtẹ́lẹ̀ òróró àti agbára máṣáláìsí níbẹ̀ torí yóò ṣe atọ́nà rẹ sí ìlànà tuntun míì láti gba ìsọfúnni tàbí ìbéèrè ní ojú ẹ̀rọ yìí pé 0833245468 0833277719 0866170558 email mfm prophetic group

gbẹ̀ yìí rẹ̀ bẹ̀rẹ̀ dùn wò ṣẹ́bi lọ́mọ wòó kó tó wu ògbó olówó nítorí ayé afa fún ọ ọ̀rẹ́ akọ ẹ sílẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ á jìnà sí ọ ṣọ́ra má jẹ́ àpẹẹrẹ búburú má jẹ́ káyé fi ẹ́ ṣàrí kọ́gbọ́n nítorí náà kò sáwàrú fún ògbó olówó iléeṣẹ́ bond fm 92.9 nínú ìkéde yìí wá ṣe ti ìgbẹ̀yìn.

0: ṣọwọ́nà lẹ́yìn nígbà tí mo jókòó ndí kọ sínú ìkẹ̀kẹ̀rí ọkọ̀ wa kó kú. Mo yá bọ́ọ̀lẹ̀ mo ní síwájú àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì nǹkan bá pààkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ bó ṣe gbé mi nìyẹn. Mo ṣọwọ́ mi ná.
1: Káre ọmọ ilé àbí ọmọ tó yá yìí. Òjò ìyàwó ẹgbẹ́ ọmọ onímọ̀ kùnà ọmọ máa ń náwó yàrá ayé lò. Ọmọ ló sọ́wọ́ náà
2: yìí. Ìyá ayọ̀.
1: Bàbá ayọ̀.
2: Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àsì ló ń pọ́. Ọmọ tó yẹ kó o jágbe mọ́ kó máa ṣe wọ ọkọ̀ nírònà mọ́. Tí wọn ò mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì tó ń wò lóde yìí ló jẹ́ pé wọ́n máa ń jí èèyàn gbé. Wọ́n á sì tún tọ̀hún ṣe ètùtù ọ̀la wọn tàbí kí wọ́n bèrè fún owúrọ̀ gbọ̀ngbọ̀n. Èmi ń sọ tèmi o. Ẹyin èèyàn wa ojúlá ọkọ̀ kì í ṣọ́rí. Ẹ ṣọ́ra fún ọkọ̀ sọ́lẹ̀ àti ìrírí àìdágbére. Mo mọ̀ kì í ṣe àdírẹ́sì o. Ẹ̀yin ni ká ẹ ṣọ́ra ṣe. Bọ́ńdẹ̀ fẹ̀ ló ń ṣe ìkìlọ̀ yìí.
3: Ìyànjú lẹ̀dá ń gbà kò sójẹ́ tá ajé tí ò rẹra o. Àìsówó lóde ọrọ̀ ajé tí kò bára rẹ. Ìpèníjà ètò ààbò a ṣe ọkàn rẹ láàrẹ. Ọ̀rẹ́ má ro jìnà o, má bọkàn jẹ́. Bí ẹkún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o. Àforítì ló lo ohun gbogbo ní ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú. Tẹpámọ́ṣẹ́ gájìjọ gbé orílẹ̀-èdè yìí dókè. Àforítì àti ìfaradà la nílò. Ọjọ́ abára kọ́ láàárín o, ọjọ́ abágùn kọ́ làákọ̀ ọ̀run. Ìsúntẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibù ní àforítì. Díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o. Akẹ́kọ̀ọ́ ni ìwọ, oníṣẹ́ ọwọ́ ni ẹ́, oníṣòwò ni ẹ́, òṣìṣẹ́ ìjọba ni ẹ́. Ìgbéga ò ti ìlọrùn wá o, tàbí ìwọ oòrùn ọ̀dẹ Elédùmarè ló ti ń wá. Ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà. Yorùbá nìwọ ni, Haúsá ni, Igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ ká ní ìfaradà fúnra wa. Bọ́ńdẹ̀ FM 92.9 ló ní ẹ jẹ́ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè gòkè àgbà.

0: Kìnì kí ìlera tó pé lè wà fọ́rọ́ ìlú, a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn. Tí ẹ bá bójútó ìtọ́jú àyíká wa, agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a lè fojú rí lè sì bẹ̀rù ara èèyàn. Kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdamí wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa, ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké, ká yí da ìdọ̀tí wa síbi sí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru. Àrùn ìwọ̀sí sí ní ìgbìnà wá, iná ní ìwọ̀sọ nídà, ìtọ́jú àyíká wa, ojúṣe gbogbo wa ni. Iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá, ṣé sì gbọ́ yín.
1: Alábàárù!
2: Ó yá, lẹ́rù ìtẹ́ ìlé mi.
1: Bàbá wa, sọ́bọ̀ yìí wà á kéré jù fẹ́ mi.
2: Kí ló tóun bẹ́ẹ̀? Ọ̀rọ̀ mi dẹ lẹ́rù, sọ́bọ̀ ló yọ ké.
1: Dádì wa, ọmọ ìlú ìjọmọ ẹ̀ yìí. Ìjẹ́ ti ẹ̀mọ́ pé kò dára rárá ká máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára, ká máa lò wọ́n nílé ẹrú tàbí ká máa fi ìyà jẹ wọ́n. Àwọn ọmọ wọ̀nyí, àwọn ọmọ ọjọ́ iwájú wa lẹ́yìn ìwà ọ̀la, àjọ àgbáyé yẹn United Nations pàápàá, wọ́n fajúro gidi sí kí a máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára. Kódà ìjìyà tó gbé pọ́nbẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà fún ẹni tí ọwọ́ bá tẹ̀ tó fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
2: Tọ́ mi mọ ni a jẹ́ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o.
1: Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o, nítorí pé ojúṣe gbogbo wa ni, ojúṣe tèmi, ojúṣe tiẹ̀, láti rí pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
2: Ẹ káàárọ̀ madam, kí ló wà nínú ọkọ̀ yín?
3: Kò sí nǹkan kan sá, kò sí nǹkan kan, a kò ń jáde lọ ni.
2: Kí wọ́n ló ṣojú àwọn ọmọ yín tó fàrò báyìí?
3: Ebi ló máa ń pa wọ́n sá, ebi ló ń pa wọ́n.
4: Ọ̀gá ọlọ́pàá wọ̀ ẹ́ máa sọ ọmọ wọn, a fẹ́ kó wa lọ bí èjìkejì lọ bí wá ṣiṣẹ́ dí o.
2: Ó yá, ẹ bọ́ sílẹ̀. Ṣé ẹ lọ jọmọ gbé ni àbí?
3: Ó ti ọ̀rọ̀ àjọmọ gbé o, àwọn ọmọ mi ni wọ́n kọ̀ parọ́ ni.
4: Àìsọmọyé àjọmọ gbé ọ̀daràn òṣìkábíamọ yẹ́ṣẹ́bímọ tó bá jẹ́ ọmọ rẹ̀ ń kọ́.
5: Ìkéde yìí wá láti ilé iṣẹ́ Bond FM 92.9 ẹ̀jẹ̀ àmójútó àwọn ìwà wa.
6: Rògbòdìyàn láàrin lọ́pọ̀lọ́ ẹjẹ́ ìṣòro tó ń kojú mọ̀lẹ́bí ní gbogbo ìgbà, pàápàá jùlọ tó ń ṣàkóbá fáwọn obìnrin, ìrọ́pọ̀ ìyàwó, kí ló dé tó sọ rẹ̀ di abẹ̀ṣẹ́kù bí òjò, tó ń fi ẹ̀ṣẹ́ dábìrì àsára ìyàwó rẹ̀, èyí tó ṣèlérí àti nífẹ̀ẹ́ títí dọ̀jú alẹ́. Ìwọ ìyàwó náà, abẹnifẹ́lẹ́ bí abẹ, aláìgbọ́ràn tí ń bọ́kọ ṣagidi nínú ilé. Ẹ jẹ́ ká lọ mọ̀ pé rògbòdìyàn ni ló máa ń ṣàkóbá fún àgọ́ ara títí ayé ni. Ọ̀pọ̀ ọmọkùnrin ló máa ń ní lẹ́rọ̀ngbà wípé nǹkan tó fẹ́ni láti máa ń fẹ́ wà báyìí tí àwọn bá dàgbà. Bẹ́ẹ̀ làwọn ọmọdébìnrin máa ń bẹ̀rù àti lọ́kọ lọ́jọ́ iwájú. Nítorí ìwà burúkú tí bàbá wọn bá hù sí ìyá wọn lọ́mọdé, ọ̀pọ̀ ọmọdébìnrin ni irúfẹ́ wà báyìí máa ń ṣàkóbá fún ní ọjọ́ iwájú wọn. Àtọkùnrin àtobìnrin, ẹ jẹ́ ká gbà lásìá láàyè láàrin ara wa, ẹ jẹ́ ká dẹ́kun dídọ́rẹ sí ara wa lọ́nà àìtọ́, yóò ṣeéṣe fún wa o. Àmọ̀ràn rèé láti iléeṣẹ́ Bond FM.

bẹ́ẹ̀ni láti lè ṣe bọ́ndẹ́ fẹ́ 92.9 à ń tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò wa ẹ ṣe ẹ ń gbádùn àwọn orin ta fi fún yín ẹ ń tà jù sí yìnyẹn tẹ́ fi ń ṣara rìdí lè ṣe bọ́ndẹ́ fẹ́ 92.9 náà láwa aago mọ́kànlá àbọ̀ ẹ ẹ lọ gbádùn ètò lábẹ́ òfin àwọn comrade wọn ti wà ní agbára láti máa mú wá sí ètí gbọ̀yìn a sì wà ní kálẹ̀ àlẹ́yà wa ní bíbá ẹ tọpẹ́ àgọ́rọ̀ bùkúmi ìlé sọmí jacob ẹ ṣeun tẹ́ẹ̀tẹ́ ti sẹ́wà ìdíṣẹ́wà bọ́ndẹ́ fẹ́ 92.9 ẹ má yí kúrò.

0: artist. Wọ́n bí barista Lekan Alabi indefatigable. Yà yeah, senior advocate of the masses. Wọ́n bí professor Yemi Oke, a senior advocate of Nigeria and also senior advocate of the masses. Wọ́n bí barista Shakurulai Obale, yà yeah, also senior advocate of the masses. Barista Pupo Olamikael, barista Olamilekan Mati, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Olajumoke Abiola, senior advocate of the masses. Gbogbo yín bí ẹ ṣe ń ti ilé ẹjọ́ délé ẹjọ́ TNT ìlú dé ìlú láti nomije lójú ọ̀wọ́n tí ó ń sunkún kí Ọlọ́run bá wa máa ràn yín lọ́wọ́ láti nomije kúrò nínú ìgbésí ayé títíyín náà.
1: Ìgbésí
0: ayé títíyín náà wọ́n ara ni mẹ̀kúnnù wọn kẹ́lẹ̀ fara ni mẹ̀kúnnù wọn tó bá kọ̀ tí wọ́n ìyípadà Ọlọ́run bá wa ṣá wọn nífàsẹ̀ yà Ọlọ́run change wọn. Ọlọ́run change wọn. Yà Luther Continua lábẹ́ òfin òun ni ó ń lọ through the office of the human rights monitoring agenda. Yà the membership of the human rights monitoring agenda is open to everybody. Ẹnikẹ́ni ló lè darapọ̀ mọ́ human rights monitoring agenda. Níbi tí àdúgbò yín tí kò bá sí the right monitoring agenda jẹ́ kí a mọ̀. Ẹnikẹ́ni tó bá ṣáà ti jẹ́ olótìtọ́ àti olódodo òun ni ó lè darapọ̀. Nọ́mbà tí ẹ máa pè 08038040123 lẹ́ẹ̀kan sí 08038040123 òun ni nọ́mbà tí ẹ máa pè láti ẹni tí ó bá fi ẹ̀tọ́ ẹ̀dùn lọ́nà kan àbí omi nọ́mbà tí ẹ máa pè òun ni eléyìí. Yà á kí àwọn members wa kákàkiri ẹgbẹ̀yìn tí a lè dá orúkọ yín nítorí ibi tí ẹ há sí nínú òfin àti nínú ìjọba tí ò ṣe fi ojú hàn ní ti dáadáa náà ni so gbogbo yín ni a kí pátápátá bẹ ṣe ń fà lúta lọ ó sì múra sí kẹjá councilmans a kí yín o akọ náà látòrí àwọn ọ̀gá wa ní òkè lọ́hún nọ́mbà 1 ní ẹ̀yà ní aso rock lọ́hún gbogbo bàbá tó gbogbo ọjọ́ fà lúta lọ sílẹ̀ òkèèrè wọ́n ṣe dé we are referring to our comrade his excellency comrade Bola Ahmed Tinubu. Yà bẹ ṣe ń fa struggle lọ láti àná tẹ ṣe ń lead wabo in struggle towards the emancipation of the oppressed from all forms of exploitation and oppression. Eléyìí ni ẹ sọ fún wa during the days of campaign for democracy. Bàjẹ́ ti ń fa lúta yẹn bọ̀ náà lẹ́tún ṣe ń fa lọ ní Abuja sí kí Ọlọ́run dẹ̀ bá wa ràn yín lọ́wọ́ kí Ọlọ́run jẹ́ kí ẹ pass. Gbogbo àwọn tán wò pé kẹfíìlì kí Ọlọ́run bá wa gbé wọn lẹ́nu sọ́hùn mind wọn ló dọ̀tí ẹ bá ń gbọ́ pé concobility wọn láyé so ní fẹ́ẹ̀lì torí pé tí n kò ń bá ṣe yín gbogbo wa ni nǹkan ṣe Ọlọ́run ló yàn yín fún wa Ọlọ́run dẹ̀ máa pàṣẹ yín fún wa ni. Yà Luther Continua lábẹ́ òfin òun ni ètò tí ó ń lọ òun ni ètò tí ó ń lọ ẹni tó bá fi ẹ̀tọ́ ẹ̀dùn lọ́nà kan àbí mi nọ́mbà tí ẹ máa pè lẹ́ẹ̀kan sí 08038040123 a ṣì máa ṣe ojú òpólẹ̀ fún àwọn tí ó bá fẹ́ pè wá àwọn ilé ẹjọ́ tí a lọ pápápá tí àyè bá ṣe wà á wọnú ibi tí a lọ ní inú ilé ẹjọ́ àti àwọn ẹjọ́ gbẹjọ́ tí a gbà recently báyìí bá ṣe gbà wá sí à ń fi eléyìí à ń fi kẹ́dùn pẹ̀lú àwọn òbí àwọn ará àwọn ọ̀rẹ́ tí wọ́n ń banújẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tí tó ń ṣe ìtọ́lọ́sìn bàbá orílẹ̀-èdè bàbá NYSC corps tí wọ́n wà ní àhámọ́ ìgbésẹ̀ ń lọ kí gbogbo èèyàn fi ọkàn balẹ̀ ìgbésẹ̀ ń lọ àṣeyọrí ni a máa ṣe bákan náà àwọn tí ó wà involved nínú plane crash ní àná òde yìí ní ìgbókódá ní Ondo State nínú plane crash bàálù tó já gbogbo ohun tó wà gbogbo ohun tọ́lọ́run bá ṣe dáadáa ni ó lè má yí wa o ó lè má yí wa o so dáadáa ni gbogbo ohun tí ọlọ́run bá ṣe kọ́ lọ́run jẹ́ pé gbogbo atán rí àkí akẹ́dùn pẹ̀lú gbogbo ẹ̀yin ẹbí ará àti ọ̀rẹ́ tí ọ̀rọ̀ kan gbogbo àná ló jọ kan o an injury to one an injury to all ni injury to all ni as a matter of fact we need to pass this message láti ọ̀dọ̀ ọ̀gá wa our leaders in struggle comrade doctor barrister Moise Banire senior advocate of Nigeria wọn ni ká sọ fún ẹ̀yin ará Nigeria pé kò sí orun kò sí àwọn òsùn wọn ògbó lórí títí tí gbogbo èèyàn fi máa rẹ́rìn tó bá ṣe pé èèyàn kan tí ò rẹ́rìn ní Nàìjíríà wọn ò tí ní sùn

0: Band FM
1: 92.9.
0: Band FM.

0: gbàgede lago méjìlá ọ̀sán lù ẹ̀kásán àkójọpọ̀ ìròyìn ló ń dé sétí ìbọyìn láti iléeṣẹ́ bond fm 92.9 ìkẹjà ìpínlẹ̀ èkó ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkónú ẹ̀. ààrẹ tinubu pàṣẹ ìwádìí bàálù ológun tó já nípínlẹ̀ ondo tó sì kéde ìkẹ́dùn ọlọ́jọ́ mẹ́ta. ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ èkó fẹnukò lórí ìpèsè iná ọba tó já gara nílùú èkó. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ rọ àwọn ọ̀dọ́ láti máa lo iṣẹ́ ọnà fi la ará ìlú lọ́yẹ̀ lórí ọ̀rọ̀ ìlera. nílẹ̀ òkèrè àwọn ológun orílẹ̀-èdè yemen sọ pé àwọn ti jagun gba ẹ̀bá bab al-madab bí rúkèrúdò ṣe ń peléke sí láàrin àwọn orílẹ̀-èdè náà. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀rẹ́ látẹnu bilkis abdulrahim lawal. ààrẹ bọ́lá tinubu ti kéde ìkẹ́dùn ọlọ́jọ́ mẹ́ta látàrí ọkọ̀ òfurufú àjọ ológun tó já nípínlẹ̀ ondo tó sì pè fún ìwádìí. ààrẹ pàṣẹ pé kí wọ́n fa gbogbo àsíá orílẹ̀-èdè yìí wálẹ̀ kí wọ́n fà sí àárín gẹ́gẹ́ bí ara àmì ìkẹ́dùn àti ọ̀wọ̀ fún àwọn akọni ológun tí wọ́n pàdánù ẹ̀mí wọn. nínú àtẹ̀jáde tí olùran ààrẹ lọ́wọ́ lórí ìròyìn báyọ̀ ọ̀nánúgà fi síta ààrẹ tinubu bàámọ̀ lẹ́bi àwọn ológun 22 tí wọ́n pàdánù ẹ̀mí wọn ọ̀hún níbi ìjàm̀bá náà kẹ́dùn àti àjọ ológun lápapọ̀. kò ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó bani lọ́kàn jẹ́ tó sì jẹ́ àdánù ńlá fún orílẹ̀-èdè nàìjíríà. wà gbóríyìn fún bí àjọ ológun ṣe tètè bẹ̀rẹ̀ wíwá bàálù náà àti àwọn èrò inú ẹ̀ ní kété tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀. ààrẹ gbàdúrà pé kí ọlọ́run tẹ gbogbo wọn sí afẹ́fẹ́ rẹ̀. ẹ̀wẹ̀ mínísítà fún ẹ̀ka ààbò ajagun fẹ̀yìntì christopher musa ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí bàálù ológun tó já lánàá níbi tí àwọn akọni ológun 22 ti pàdánù ẹ̀mí wọn. musa sọ pé ìwádìí náà jẹ́ káwọn mọ ohun tó ṣokùnfà bí bàálù ọ̀hún ṣe já láti lè má ṣe jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ mọ́ lọ́jọ́ iwájú. ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó bani lọ́kàn jẹ́ tó sì jẹ́ àdánù ńlá fún orílẹ̀-èdè yìí. ó gbàdúrà fún kí ọlọ́run kó tẹ wọn sáfẹ́fẹ́ rere tó sì gbàdúrà pé kí ọlọ́run di àwọn mọ̀lẹ́bí wọn mú. bó tilẹ̀ jẹ́ wípé àyájọ́ òmìnira orílẹ̀-èdè yìí ó ti kọjá sẹ́yìn àwọn ọmọ ilẹ̀ yìí ni wọ́n sì ń sọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n sì ké sí ìjọba láti jẹ́ kí ayé rọrùn fún tolórí tẹlẹ́mù látara ṣíṣe àwọn ètò tí ó mú àyípadà rẹ̀ bá ará ìlú. díẹ̀ lára àwọn tó bá aṣojú kọ̀ròyìn wa amira adebayo sọ̀rọ̀ wòye pé ọlọ́run kẹ́ nàìjíríà lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú gbogbo ohun tó nílò láti gòkè àgbà ṣùgbọ́n àìsí ìṣàmúṣe àwọn ètò tó dángájíá ó wà lára ohun tí ó ń fìyà jẹ àwọn ará ìlú tó sì mú ìpèníjà bá àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn olókoòwò àti àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́. ẹja agbọ́ kò ṣe sọ.
1: kókó jùlọ àwọn owó ní tó fi gbalẹ̀ tí ò bá sí owó tí ò sí ìmọ̀ capital tí ò fi gba owó iṣẹ́ náà lẹ̀ ara àwọn ilé ìtúlẹ̀ fún ìfàsẹ́yìn wá fún wọn.
2: àwọn ọ̀dọ́ wa kó lẹ́nu ilé ìwé tó ọ̀ níṣẹ́ àwọn ajé àtúkọ̀ tó wá sẹ́yìn ó wà lára ìfàsẹ́yìn náà.
3: ẹ̀rọ owó ìbẹ̀rẹ̀ ẹ̀jọ́ ìbò ń pè ní capital àti pé selfishness ọ̀dà àkàṣe ẹ̀rọ tó bá ti ń gbẹ́rùn lọ kò lọ sí kílò ní ìtútù àbí láti lè ti ẹ̀fọ́ mọ̀ ọ́.
1: àwọn ọ̀dọ́ gbọ́gbọ́ fún ẹran kan dá iṣẹ́ kéréje nílẹ̀.
0: wọ́n rọ àwọn ọ̀dọ́ láti lọ kọ́ iṣẹ́ ọwọ́ kí wọ́n bẹ̀rẹ̀ káràkátà kí àwọn míì nínú wọn kí wọ́n sì kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ayélujára ìgbàlódé tó wà lóde yìí kí wàhálà àìsí iṣẹ́ kó lè dínkù lórílẹ̀-èdè nàìjíríà. ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ èkó ti fẹnukò lórí ṣíṣètò tí ó jẹ́ kí iná ọba dúróore nílùú èkó. wọ́n fẹnukò lórí àdéhùn náà lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe ní ilé ìjọba tó wà ní marina ibi tí mínísítà fọ́rọ̀ iná ọba joseph tẹ̀gbẹ̀ àwọn olórí iléeṣẹ́ ìjọba fún iná ọba àti gómìnà ọba bájídé sanwóolu ti wà ní ìkàlẹ̀. tẹ́gbẹ̀ ṣàlàyé pé àwọn ti ṣe ìpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ tó ń pín iná ọba lórí ìdúróore iná mọ̀nàmọ́ná nípínlẹ̀ èkó. ó ní àwọn ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ èkó lórí ìpele mẹ́rẹ̀ẹ̀rin tó rọ̀ mọ́ bí iná ọba bí yóò ṣe dúróore. nínú ọ̀rọ̀ gómìnà babájídé sanwóolu ògbóríyìn fún ìjọba àpapọ̀ lórí ètò náà ó ní láti ìgbà tí mínísítà yìí ti gorí oyè lo si jara mo bi wahala ina oba ti o kin duro re bi o se di afisehin gomina sanwoolu so pe ipinle eko setan lati fi imo sokan pelu minister na ki ina o le ru gogo si ni ilu eko akojo po iroyin le n gba lati le sha bond fm 92.9 ikeja.

0: kabo pada iroyin apapo nte siwaju awon akose mose leka ilera ti ro awon onise ona ile ita mo si finance lati ma lo ogbon atinuda awon fila awon ara ilu loye lori ilera atawon ipenija eka ilera fun ayipada re won pe ipe ni bi idanileko lojo meji ti ajo Act for Health Initiative jumo pe kale pelu aye isembaye yemi si Shailon ti ile eko giga Pan Atlantic ti o wa ni Ibejileki ipinle Eko ibi idanileko ohun tawon akeko lati ile eko giga ti won ko nipa finance iye ise ona 26 ti won ti kopa nibe ninu oro dokita Olayinka Badmus o ni bi to tin ba won soro lori ilera gbogbogbo o so bi won se le lo ise ona lati fi la ara ilu loye ati pataki esi igbe aye irorun o ro awon akeko na lati da si oro ilera pelu ise ti won yan layo yana iya nkan ni orin kiko tabi ilululu ati bebe lo bakan na onimo nipa ilera opolo dokita Emmanuel Abayomi ona salaye ajosepo to wa laarin ero okan iwasi ati bi ara se man se ni si to si ro awon akeko na lati dira won lamure lori bi won se le duro re lasiko ti ipenija ba nkoju won ewe oludasile ajo Ask for Health Initiative arabirin Chidera Rose Kamiu Anike so pe akori idanileko ohun ti se ohun ta gbe dani ni ohun sa gbe kale lati ran awon odo lowo lori bi won se le fi ise ona so nipa ilera leyin ti o se ara ilu lanfani tori pe ilera logun oro ojuse gbogbo wa si won ti ro ile asofin lati jara mo atunto ofin to nde owo ori awon oja kokan papa julo alekun owo lori awon omi mu eleri dodo ki adiku le ba bi arun ti o nti di ki awon eyan ma mo n to dun ki o le ba ni orilede yi ogbani Robert Egbe ti ajo Corporate Accountability and Public Participation Africa lo pe ipe yi oni ida 28 awon ton ku nile yi lo ja wi pe arun ti eyan o le ko lati ara elomiran ni o n se ku pa won ogbani Egbe so pe apoju mimu eleri dodo tabi ohun to ni sugar ninu o n se akoba fun ago ara to si n fa ito sugar bakan na ni o le ba okan je to si le mu ki eyan di pe o yoro lapa ro lese oni koda ohun peleke si to si sapejuwe pelu oro omo odun mesan kan ti won ni o ni ito sugar nipinle Enugun oni owo ori naira mewa ti won gba lori jala kan awon mimu elerin dodo yi o kere pe ki won fikun o salaye pe ile asofin agba ti buwo lu atunto ofin na ni ojo kerin osu kefa odun yi sugbon won duro de ile asoju sofin ko to di wipe won tare si are Bola Tinubu o fikun pe apa wole owo ti won ba ri latara alekun owo ori ti won ma na si eka ilera papa julo eka to ni se pelu ki won ma so ironja ti won ba fi se oja ki won ma le mo lara imu adiku ba iyo ninu awon je to ja wipe won se sinu agolo ati bebe lo ijoba idagbasoke Badagry West ti se apero lori eto isuna odun to nbo sopo awon olori agbegbe oba laye oloselu ati awon ti eyan ara pe nija to fi mo awon iya loja atorisirisi egbe peju pese sibe alaga ijoba ibile na ogbeni Rauf Yemarin so pe isejoba ohun ko fi owo yepere mu oro ara ilu o ro gbogbo awon toro kan lati je ki fe Badagry West joba lokan won oni ohun foju sunu kuro gbogbo aba ti won fun ohun ki lo siwaju le ba ilu na ninu oro commissioner foro odo ati ere idaraya ogbani Mobolaji Ogunlende ogbani fun alaga na lori awon eto tun se ti oni ko fi owo kekere mu oro awon to wa ni gberiko won ti se apejuwe awon oluko gege bi awon akose mose to ni suru ti won ni ogbon ati emi ifaraji ti o si je wipe awon ni won gbe awujo duro alaga ijoba ibile somolu ogbeni Latif Ashimi eni to le de oro na nigbati o n ba awon oluko ohun yo fun ayajo awon oluko todun igborun fun awon oluko ile eko alakobere ati girama to wa ni ijoba ibile somolu fun ise takun takun ti won se bakan na ni o tun gborin fun ẹgbẹ́ àwọn olùkọ́ NUT fún jíjà fún ìdúróre ẹ̀ka ẹ̀kọ́ àti ìgbáyégbádùn àwọn olùkọ́ lórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Ashimi tún ṣe sàmọ̀ sángúdù sí àwọn òṣìṣẹ́ àti olùkọ́ tó ṣiṣẹ́ ribiribi ní àsìkò ìgbà tí àwọn ọmọ wà ní ìsinmi fún ètò ẹ̀kọ́ ráńpẹ́ eléyìí tá mọ̀ sí summer lesson ni alága náà pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn tọ́rọ̀ kàn kí ètò ẹ̀kọ́ kó lè máa tẹ̀síwájú sí nílẹ̀ òkèrè àjọ ológun orílẹ̀-èdè yemen pẹ̀lú àtìlẹ́yìn tàwọn ti saudi arabia sọ pé àwọn ti jagun gba òpópónà bab al-madab bí wọ́n ṣe gbéná wojú ikọ̀ otis ti iran bákan náà ni wọ́n ní àwọn tún gba odò red sea ti mocha lánàá pẹ̀lú àtìlẹ́yìn ológun òfurufú ilẹ̀ saudi ṣùgbọ́n àwọn kan nínú ológun àti ìjọba tí wọn ò fẹ́ kí àwọn akọ̀ròyìn dárúkọ àwọn sọ pé kò sí ohun tó jọ wọn ní ẹ̀yìn ìlú ni àwọn ológun náà ṣì wà bákan náà ni ikọ̀ otis sọ pé irọ́ ni yemen pa wọn ní ìlú àwọn ó ṣì wà ní ìkápá àwọn wọn ní àwọn kógun ja pápákọ̀ òfurufú ilẹ̀ saudi arabia àti àwọn ààyè kọ̀ọ̀kan láti gbẹ̀san ohun tí wọ́n ṣe fún àwọn orílẹ̀-èdè saudi gbọ́nà àtẹ́lu bí ikọ̀ otis ṣe kógun ja ìlú wọn tí wọ́n sì pè fún ìrànlọ́wọ́ àwọn orílẹ̀-èdè àgbáyé tó kù ẹ̀wẹ̀ orílẹ̀-èdè turkey àti pakistan ti gbà láti kó àwọn ológun wọn lọ sí saudi arabia fún àtìlẹ́yìn bákan náà ní àjọ ìsọ̀kan àgbáyé gbọ́nà àtẹ́lu bí ikọ̀ otis ṣe ń kọlu àwọn orílẹ̀-èdè mìíràn ó ní tí wọn ò bá ṣọ́ra ìjà òun yóò búrẹ́kẹ́ ju bí ó ṣe wà lọ ìròyìn wá fún ti ọ̀sán òní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí n tó máa lọ ẹjọ́ gbọ́ àwọn kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí ààrẹ bọ́lá tinubu kéde ìkẹ́dùn ọlọ́jọ́ mẹ́ta látàrí ọkọ̀ òfurufú ológun tó já nípínlẹ̀ ondo lánàá tó sì pè fún ìwádìí bákan náà ni ààrẹ ní kí wọ́n fa àsíá orílẹ̀-èdè yìí wálẹ̀ lára àmì ìkẹ́dùn ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ èkó fẹnukò láti gbé ìgbésẹ̀ lórí bí iná mọ̀nàmọ́ná ìlú èkó ṣe dúró re pẹ̀lú gbogbo àwọn ètò tí wọ́n ní ó ti tó àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ìlera ran àwọn tó ń ṣiṣẹ́ ọ̀nà láti máa lo iṣẹ́ wọn fi kéde lọ́rùn ọ̀rọ̀ ìlera àti àwọn ìpèníjà ìlera kí wọ́n máa la àwọn èèyàn lọ́yẹ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó sọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ tí àjọ Ask for Health Initiative jùmọ̀ gbé kalẹ̀ pẹ̀lú àyè ìṣẹ̀ǹbáyẹyẹmi sí Shilon ni wọ́n sọ̀rọ̀ yìí ní ilé ẹ̀kọ́ gíga Pan Atlantic tó wà ní Ìbẹ̀jù Lẹ́kí ìlú Èkó bákan náà la fi tán yín létí pé àjọ ológun orílẹ̀-èdè yemen pẹ̀lú àtìlẹ́yìn ológun saudi sọ pé àwọn gbógun ja otis bó tilẹ̀ jẹ́ pé ibi tí wọ́n ní àwọn gbà àwọn ikọ̀ otis sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ mutiu abdullahi tó jẹ́ olóòtú ìròyìn èmi bill keys abdulrahim lawal lumo sétí gbọ̀yìn ẹ ṣe pẹ̀ṣẹ̀ ń tẹ́tí sí wa
1: Edimare lodiri ewa fakuko Edimare lodiri ewa fakuko Oba oke lodiri ewa fakuko Edimare lodiri ewa fakuko Nibi kapede ati polowo o se royin

92.9 Bond FM Igligindo. Bond FM Igligindo. Bond FM Igligindo.

0: jó nítorí pé lẹ́sàn lẹ́sàn ni jó òbé lẹ́sàn lẹ́sàn làwa náà fẹ́ mú gbogbo wa fún yín lọ́sàn tòní nítorí tó bá ti rí báyà rí pé torí kó lè dáná ni mo máa kí gbogbo tí ẹ ti ń gbọ́ wa pé ẹran àkásàn ẹkú iṣẹ ẹkú àtòrò ẹkú ìfọmọ ènìyàn ṣe lágbára ọlọ́run iṣẹ wa òkùnkùn ní já sásán lágbára ọ̀hún ọba gbogbo ẹyin tiwa ó yẹ súnmọ́ wa níbí o báwo ló ń lọ níbi tẹ́ ẹ wà lọ́hùn bó o ní ẹkú iṣẹ́ jalẹ́ wa nínú mọ́tò ní gbogbo ẹ̀ náà la fi ń kí n pé ẹkú àtàárọ̀ onílọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kẹfà ọdún 2026 àdúpẹ́ onílọ́jọ́ kẹfà oṣù kẹwàá ọdún 2026 àdúpẹ́ fọlọ́run ọba àdúpẹ́ tó ẹ ti mọ̀ pé tá a bá ní ibi iṣẹ́ wa báyìí ti mọ̀ pé ètò àdélé bá rí ọ̀tún ohun tá a máa fẹ̀rẹ̀ náà ni ètò yín ètò wa bó ṣe ń lọ lágbègbè báwo ló ṣe ń lọ kí ni nǹkan tí ẹ fẹ́ kí ìjọba ṣe fún yín ọ̀nà ni ìyẹn là ń pè ní gbàgede òun náà la fi rò pò báyìí ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú kí n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba tilẹ̀yìn wa ọba tó ń ṣe gbogbo fún wa ọba tó ń fàánú gbà wá ọ ṣe o ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá ọ̀gá náà tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ẹ̀yin náà wà ń bí ó yẹ máa ṣe báyìí ẹ ṣeun àdúpẹ́ láì ní gbàgbẹ́ nípa iṣẹ́ lọ́wọ́ rẹ̀ náà báyìí ọ̀gbẹ́ni you don't sleep I won't ask your name you don't sleep
1: Kabiru
0: Kabiru Kabiru

carry it. That's a rough of a tweet on my show.

0: ṣẹ̀rí máa ń kárẹ̀ rẹ̀. Aṣọ́rọ̀sọ̀bọ̀jọ̀.
1: Tó wọ gbogbo ẹ̀yìn ti fẹ́ pé wá àǹfààní tí wá fún yín báyìí ọ̀ọ́yá ẹ̀kùn torí pé ó dàbí ẹni pé iná kúrò lórí kíní náà bá ní òkúta tán gbogbo ibi tí ẹ bá wà ní àǹfààní láti pè wá báyìí ẹ̀yìn tí wà ń bí o ẹ̀dẹ̀ fẹ́ ká wá gbé yín o ẹ rọra jà ní ẹ fẹ́ lọ oúnjẹ ní ẹ̀yìn fẹ́ lọ oríṣiríṣi nǹkan nínú wa ní ṣàmá ti jójú Èkó àti agbègbè rẹ̀ lọ. Lọ sí Mọ̀ṣẹ́ ni ẹ fẹ́ lọ sí Èkó ni ẹ fẹ́ lọ sí Lẹ́gba gbogbo àwọn ibẹ̀ yóò máa yí ń dà ẹ má gbé wa jìnà ẹ má wà wá jẹ́ àwa gan ṣe kí ni àfẹ́ sáré jù lójú pópó jẹ̀lẹ́ńkẹ́ òní ni gbogbo tiwa ló máa ń bá dé ní gbogbo ìgbà. So 0038420649 ní kẹ́ ẹ fi pè wá wọlé bó bá yẹ wá jẹ́ pé bóyá lójú pópó bóyá bí wà bóyá bí tí ẹ dé ó fẹ́ dàbí ẹni pé súnkẹrẹ fàkẹ́ wà ń bẹ̀ náà ẹ tún ní orí ọ̀fẹ́ láti gbé sí wa létí ẹ̀yẹn kì í ṣe akọ kìíní ìránṣẹ́ ti ẹ̀yìn ẹ jẹ́ ká mọ̀ nígbà tá a bá tún ké sáwọn tọrọ ẹ̀kan náà kíá wọ́n ti débẹ̀ a jẹ́ pé gbogbo ọ̀nà a máa lọ ní lóní gerege ni kò ní sí ìṣẹ̀ fàkẹrẹ ní ibi gbogbo ẹ̀yẹn ṣáà ti pè wá abẹ́ fújáde ni ẹ pè wá 0038420649 Bond FM Lawa 92.9.

书记拉你，哎，你别来。

bẹ́ẹ̀ni akátá gbọ́ tẹ́wọ́ ọjọ́ bí wọ́n ṣe ń gbọ́ wa náà níbi gbogbo tó ń tẹ́wọ́ ọjọ́ tó ń dúpẹ́ fọlọ́run ọba tẹ́ ń gbé polówó ìjà yín wá sá àlùbáríkà tó sì wòrì ṣe yín ẹ ṣeun àdúpẹ́ àyùbá lélẹ̀ náà tí ẹ fi ń dárayá tá a fi ń dá yín lárayá ni gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ ṣeun gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ wa bond fm 92.9 tó bá ṣe kúrò ní abala ti eléyìí náà ti pèrò sọ́kọ̀ fún tòǹjọ́ kẹfà oṣù kẹwàá ọdún 2026 adúpẹ́ lọ gbọ́ àwọn tó pa ẹgbẹ́ yìí tẹ̀ dẹ̀ ń wá ọ̀nà láti pè náà tó dàbí ẹni pé ìpè yẹn ò wọlé bó ṣe tó àti bó ṣe yẹ má bínú sí wa tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ lẹ́dùn bá aráyè bára wa sọ̀rọ̀ dáadáa bákan náà ní lágbára ọgbà gédé náà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ tẹ̀ tẹ́ fẹ́ tàbí tẹ́ ti tẹ́ ẹ̀yìn láṣẹ lẹ́dùn mari ọba àwọn akẹgbẹ́ wa ti ẹ̀ka yìí tẹ́ ẹ bá tà tẹ́ ẹ wọ́n á kà á sí ti àwọn ìjọba lọ́la láṣẹ lẹ́dùn mari ọba tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ àtún máa pàdé ara wa náà ní pẹ̀lú gbogbo àwọn ètò ẹ ṣeun ọbẹ ṣe ń tẹ̀tí sí awọ wa tí ìlú àwọn kalẹ̀ ìgbádùn yín náà ni kò ń ṣe nǹkan míì gbogbo ìpolówó ọjà àti ẹ ti wá sanwó fún báyìí máa tẹ́tí ni láti gbọ́ bákan náà ni àwọn orin ọlọ́kan òjọ̀kan kí a ti náà dá yín lárayá ni gbogbo ibi tẹ ẹ bá wà bóyá ẹ̀yìn dẹ̀ ti ṣe tán tẹ̀ ń lọ lé ni àwa wà ń kalẹ̀ fún yín ṣáàánú mọ́tò lẹ̀ wà ní ibi ọjà yín níbi gbogbo ọlọ́run náà ló ṣe bẹ́ẹ̀ pé ṣagbára wa kí mo ṣe wá máa lọ kí mo ṣe kí n tó máa dákẹ́ ẹnu mi kí n máa kí olówó orí mi my love my darling ọkọ mi àtàtà anígbó ara ẹ̀ ní gángan ní ọjọ́ ọ̀bí tí ẹ máa ń ṣe ọjọ́ ọ̀bí ní gbogbo oṣù kẹwàá tó ẹ tó ṣe tọdún yìí lágbára ọlọ́ ẹ ṣọ̀pọ̀ láyé o nínú owó ọmọ àlàáfíà ìfọ̀kànbalẹ̀ happy birthday to you sir long life and prosperity adúpẹ́ ọlọ́run ọba gbogbo ẹyọ ọmọ oṣù kẹwàá láti ìgbà tí oṣù kẹwàá ti bẹ̀rẹ̀ náà ṣe ayẹyẹ ọjọ́ ọ̀bí lọ́tún lọ́sìn tá a tún dẹ̀ tún máa ṣe náà gbàrọ̀ ọlọ́run ọba gbogbo yín la kí o pé lọ́dún ẹ ti ṣe tọdún ẹ̀yin tẹ́ ẹ tún yìí máa ṣe náà lágbàrọ̀ náà ojú yín á pé ọlọ́ àlàáfíà máa jẹ́ tiyín ìdùnnú máa jẹ́ tiyín láṣẹ lẹ́dùn happy birthday to you all.

azɔ ibi yɛ ɛkú aṣe yɛ ɛmi aṣɔ kɔ yɛ ibi ni lɔzɔ ibi yɛ ɛkú aṣe yɛ.

0: One FM 92.9 ifes wakbo.
1: EPL and wrestling, but not for you, because the ball's still the role. Firstly, Niger, make we go here for the Super Eagles. Got love for another big nation too? Wahala, back your guy. Whether Spain, England, or even Italy. And speaking of the guys, Ronaldo, Haran, Kim, Yamar, whichever star you ride with a truck cam. Singles, accumulators, big builder specials, however you like your bet, we don't cover up. This international break, that Niger is set for you. Not for person at the edge of 18, that's a bread.
2: Ìgbìmọ̀ tó ń bójú tó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú ìṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àwọn aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu FOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ kéyìn nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.ng www.

bọ́lọ̀ kú ṣe máa ṣe nìyẹn àgbéga lọ́lọ́run máa máa ṣọ̀rọ̀ wa àní máa rógun ìpadà sẹ́yìn láṣe Elédùmarè ọba àní máa rógun ìpadà sẹ́yìn orílẹ̀-èdè yádẹ̀dá orílẹ̀-èdè yóò ní bàjẹ́ iwájú náà ni ọ̀pẹ́ ibi tí wàá máa máa rí sí iwájú la máa máa lọ láṣe Elédùmarè ọba tí ẹ bá wojú aago yìí ẹ rí i pé láìpẹ́ láì jìnà torí pé aago mẹ́fà lọ́dọ̀ tiwa báyìí ó ti ń ku bí ìṣẹ́jú bí ká máa sọ pé ó ku bí ìṣẹ́jú bóyá bí bóyá méjìdínlógún lọ́dọ̀ tiwa níbi tí ò bá wá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín bóyá kẹ ṣe kíni kẹ já ní èèkánná lọ́dọ̀ tiyín lọ́hùn-ún láìpẹ́ láì jìnà ètò lórí pápá òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́ kí n wá máa sọ fún yín pé bí ẹ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ kí n máa jíṣẹ́ láti ọ̀dọ̀ bàbá mi kábíyèsí ọba onígbòǹgbò àwíṣẹ́ tìlú onígbòǹgbò ọba adéyẹmí olúwaṣẹ́gun àwíṣẹ́ tìlú onígbòǹgbò kádépẹ́ lórí sà wọ́n ní kí n máa bá wọn kí gbogbo àwọn ìdílé tí àwọn èèyàn wọn tí wọ́n tí pléènì wọn kíráàṣì ní àná ìyẹn tí wọ́n wọ pléènì air force plane tó wọ air force plane òun ni pléènì yẹn tí ó jábọ́ lánàá pé lágbára ọlọ́run àní rírú ẹ̀ mọ́ o lásìkò ti bàbá wa jagaban bàbá wa tinubu pé ọlọ́run á bá wa dáwọ́ ibi dúró àní ríbi mọ́ lágbára ọlọ́run gbogbo ìdílé yẹn wọ́n láwọn bá wọn kẹ́dùn láwọn bá wọn kẹ́dùn ni ọmọ mi bá mi kí wọn dáadáa pé wọ́n kù rọ́jú wọ́n kú ọ̀rọ̀ èèyàn ọlọ́run á dúró ti gbogbo ìdílé yẹn gbogbo ẹbí tán fi sílẹ̀ ọlọ́run á tọ́jú ẹ̀ pátápátá tí àwọn ìdílé náà tán bá ń gbọ́ wa láti lè ṣe Bond FM 92.9 ni bàbá mi ọba adéyẹmí olúwaṣẹ́gun àjàsà àwíṣẹ́ tìlú onígbòǹgbò ní ká máa kí gbogbo ẹbí àwọn tí pléènì wọn tí ó kíráàṣì ní àná pé lágbára ọlọ́run àní rírú ẹ̀ mọ́ ọlọ́run á dẹ̀ dùn gbogbo ìdílé náà nínú torí pé ọlọ́run ló lè dùn wọ́n nínú kò sí nǹkan táwa lè sọ tí ó lè dàbí ṣùgbọ́n ọlọ́run á dùn ìdílé náà nínú bí wọ́n ṣe ní pé kí n máa jíṣẹ́ náà ní pàní rírú ẹ̀ mọ́ láṣe Elédùmarè ọba.

Bẹ́ẹ̀ni ṣego Emma Crowell lẹ́yìn tèmi láti fi ṣe bọ́nu fẹ́m náà ṣọ́t náà láṣálẹ̀ yìí ìfẹsọ̀wọ́nsẹ̀ ní ti UEFA Nations League yóò máa tẹ̀síwájú o ta mọ̀ sí pé ikọ̀ Spain yóò jẹ́ àlejò nílé Croatia láago mẹ́jọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bákan náà nílẹ̀ Gẹ̀ẹ́sì England pẹ̀lú Czechia Republic lálẹ́ náà ni ó máa tẹ̀síwájú Slovakia pẹ̀lú Scotland náà láṣálẹ̀ náà ni Switzerland pẹ̀lú North Macedonia láṣálẹ̀ yìí láago mẹ́jọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn náà máa gbìnà yá bákan náà Albania San Marino láago mẹ́jọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni Belarus pẹ̀lú Finland náà déédéé aago yẹn ìyẹn náà máa wáyé ìyẹn ń lọ bẹ́ẹ̀ lábalábẹ́ yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà ń bí oh my god ṣe mọ̀ pé a sọ nípa ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ̀ẹ́ báyé sọ̀rọ̀ lọ́wọ́ yìí Nàìjíríà pẹ̀lú Russia 1-1 ọ̀mì kọ̀ọ̀kan ní ìfẹsọ̀sẹ̀ ṣe ń lọ báyìí 1-1 ni lóòótọ́ a pè lọ́rẹ̀ẹ́ sọ̀rẹ̀ẹ́ láti fi ṣe àwárí àwọn ọmọ tuntun ìgbàgbọ́ tèmi nìyẹn nínú ìfẹsọ̀sẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí lórílẹ̀ Nàìjíríà akọ́nimọ̀ọ́gbá wa ǹjẹ́ kí lámọ̀ràn tá a fẹ́ gbà á látàrí pé àwọn agbábọ́ọ̀lù tí wọ́n tó kó sórí pápá láti máa fi ṣe aṣojú fún wa kí la lè sọ pé wọ́n jẹ́ ó jẹ́ lájorí wọn gan lóòótọ́ láàrin ìṣẹ́jú mọ́ra tí ìfẹsọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní kèlechi ian àjọ ti gbá bọ́ọ̀lù sínú àwọn kò wá pẹ́ sígbà náà bí 30 ìṣẹ́jú 30 minutes ni wọ́n dá padà lórílẹ̀‐èdè russia sáré ju bọ́ọ̀lù sínú àwọn padà tó fi di 1-1 ṣùgbọ́n o wọ́n ṣe ti pé wọ́n gbá ìfẹsọ̀sẹ̀ náà lọ pẹ̀lú àwọn ìka tí wọ́n ń ṣe torí pé wọ́n ń rọ̀ fu ẹ̀jú bẹ́ẹ̀ lọ ni wọ́n ti gba yellow card méjì káàdì olómi ìyeyè ìyẹn ikọ̀ russia kódà lára àwọn tó gbá bọ́ọ̀lù sáwọn náà ti gba yellow card nínú inú bẹ̀rẹ̀ náà bá a ṣe wá tó gangan ní èní yìí james ní goli ọlọ́wọ́ ẹ̀ mú tí akọni mọ̀gbọ́ alo ato ní mẹ́rin mẹ́ta ẹyọkan méjì 4-3-1-2 formation tún yà lára ọ̀tọ̀ kò kọjá bẹ́ẹ̀ 4-3-1-2 bẹ́ẹ̀ ni láwọn mẹ́rin tó dún sẹ́yìn gbùngbùn lára àwọn tí ó wà lẹ́yìn gbùngbùn aṣọ́bodè wa láti rí frederick fernandez james àti bawen àwọn mẹ́rin yẹn ló wà lẹ́yìn gbùngbùn lọ́wọ́ àárín michael bákan náà adéoyè àti igor àwọn mẹ́rin tó wà láàrin nìyẹn ẹni tó wà lọ́wọ́ wájú ń wọ́kọ bákan náà kèrèchi ìyànàjọ àti simon àwọn mẹ́ta yẹn náà wà ní ọwọ́ wájú láti máa taari bọ́ọ̀lù sí àwọn tó kù wọn lẹ́yìn ara àwọn tó wà níye bẹ́ǹṣì fìdí pátá mọ̀ sí substitution umar abubakar epo igboke atata ajasa osuji adams àti goli ọlọ́wọ́ ẹ̀ mú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí stanley nwabali tí yẹn wà níbẹ̀ láti máa jẹ́ pé bíi pàṣípààrọ̀ gẹ́gẹ́ bíi goli ọlọ́wọ́ ẹ̀ mú tí kọ́mpani ìfarapa ṣùgbọ́n tèmi mú bẹ́ẹ̀ ni pé ọ̀mì kankan tá ń gbalábalà àkọ́kọ́ tá mọ̀ sí 1-1 nìyí ṣó yẹ kú rí bẹ́ẹ̀ láàrin àwa àti ikọ̀ russia lóòótọ́ friendly la pè é ṣó yẹ ká sáré jẹ góò láìrò ti tẹ́lẹ̀ kí ló dé tó yẹ orí bẹ́ẹ̀ wáyẹ̀ tó ṣe rí bẹ́ẹ̀ a lè gbá bọ́ọ̀lù ká ní clean sheet ni tó jogbo ẹ lọ kọlọ ń ṣàánú ni bí yẹn ṣe lọ nìyẹn ní abala bẹ̀yẹn a tún máa jẹ́ ká ẹ gbọ́ wá ṣe ń lọ sí ní abala ẹlẹ́ẹ̀kejì tó ni pé a kúrò ní orí afẹ́fẹ́ gbábọ́ọ̀lù sáwọn tẹ̀síwájú láti ṣe bọ́ọ̀lù fún mi láti sáré dé ẹ̀ka polú ọjà kásáré mú àwọn polú tá a níbẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì má kún bẹ́ẹ̀ o.

ẹni o kò kú sí nta bèrè lọ́wọ́ ọlọ́run ọba tó pọ̀ jù kò sí nta bèrè lọ́wọ́ ẹ̀ tó pọ̀ jù gbogbo ẹ̀ ló ń gbọ́ bàbá tí ń bí bẹ́ẹ̀ ló ń gbọ́ tiwa a kì í pé ẹ̀ka bọ̀ lẹ́ẹ̀kan sí o torí pé ètò kí ló ń ṣẹlẹ̀ náà ló ń dé sí etí gbọ́ yín gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní gbogbo ọjọ́ ṣẹ́gun ní aago mẹ́fà òun náà ni ètò kí ló ń ṣẹlẹ̀ máa ń gorí afẹ́fẹ́ ní kété tí àwọn tó ń ṣètò gbá bọ́ọ̀lù sáwọn tí wọ́n bá ti ń fi tó bá ti ń fi ọ̀nà lé tí wọ́n wẹ́ lọ̀ àwọn ọmọ yín àti wá wà ní ìkàlẹ̀ báyìí láti máa sọ ohun tó ń ṣẹlẹ̀ kí ló tàbí ká máa bì lọ́wọ́ tí yín náà pé kí ló ń ṣẹlẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ bá wà gbogbo ẹ̀yìn lólùfẹ́ wa ó yẹ súnmọ́ bí ṣùgbọ́n kó tó di pé a máa tẹ̀síwájú ká máa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ BS Media tó ń jẹ́ kí ètò náà kó lè máa wá sí etí gbọ̀ yín tí wọ́n jẹ́ ká lè máa mọ̀ pé ó dáa náà ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgboro Èkó a gbọ́dọ̀ máa gbọ́ ká náà dẹ̀ tún máa tẹ̀ sí etí àwọn ìjọba àbí kẹ́ máa sọ tiyín náà fún wa ká náà ká tún máa sọ fún àwọn tí ọ̀rọ̀ kàn láti tètè dá sí mo kì yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ìjókòó ẹ dẹ̀ ku ọrọ̀ ajé princess Olayinka nígbà lórúkọ tèmi adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ BS Media láìnígbàgbé ìyá wa Fọláṣadé Kádírì ọ̀tún bá ń bológba lọ pé a ká máa retí òun náà tó kí ló ń ṣẹlẹ̀ níbi tẹ́ ẹ wà lágbolé yín lọ́hùn-ún àbí níbi iṣẹ́ ń bi gbogbo ni kí ló ń ṣẹlẹ̀ nínú Èkó lágbègbè yín ládùúgbò yín ẹ jẹ́ ká mọ̀ èyí tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣùgbọ́n kó tó di pé a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ká tó sọ fún yín ẹ jẹ́ ká lọ sí iléeṣẹ́ BS Media tó ráwọn ni wọ́n jẹ́ kẹ́ ẹ lè máa gbọ́ wa ní kitikiti ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí wọ́n ní fún wa náà à ń bọ̀.

0: nkan mo lo lo eto ilera san mo ni le dogbe ti a fi owo kekeke se se lo to mo mo ro pe iro ni joba pa o to ma ni bi mo se de be ti mo fun won ni number mi won fun mi ni iwe pelebe won wa se mi bi eniyan pataki
1: o ti de eniyan pataki ni yen o
0: eto ilera mo ni le dogbe ti ijoba wa yi ti je ko rorun lati gba ilera ni health center lai ni lo lati mu owo dani nigba ti a ba nilo lati gba ilera
1: koda
0: o le fi orupo mo lebi re se
1: emi na yo lo fi orupo sile ke mi ati awon mo lebi ni le ma janfani eto ilera emi
2: Ètò ìlera pínlẹ̀ Èdè ìgbà ìjẹ́pẹ̀ ètò ìlera kọ́ra ni kò sí mọ́. Lọ sí ẹ̀sẹ̀ǹtà tó súnmọ́ kó o sì jẹ́ gbádùn ìlera pé péye. Ìwọ náà sì ni ìyẹmí ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan. Ẹ̀sẹ̀ǹtà sọ́rọ̀ ìgbà òdì nílò náà. Ó ṣe pàtàkì kó o máa wọ ilé ìwòsàn náà nígbà bọ̀ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ ìyá yọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kọ̀ọ̀kan tó súnmọ́ ẹ nígbà bọ̀ nínú wọn kí o sì

ojúlé dojúlé ni ẹgbẹ́ ìgbèríko tó dá dúró tó sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí i. Àwọn èsì ti farahàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye owó oṣù tó ti gòkè lọ síbi tó ga ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré owó inú àpò ìfowópamọ́ sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún méjìdínlógún sẹ́yìn ọ̀wọ́ gbogbo ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn PBAT látòjúlé dójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí ní ọjọ́ ìdìbò ẹ jáde láti dìbò ẹ dìbò.

0: àṣẹ ti tẹnu Jésù jáde pé ẹ tú sílẹ̀ jẹ́ kí o máa lọ ọ̀rọ̀ ìtúsílẹ̀ yìí lolúwa fẹ́ fi ṣiṣẹ́ nínú ìpàdé àdúrà lóṣù mẹ́ta mẹ́ta tó máa ń wáyé lórí òkèta kọ́lọ́jì èyí tá fi kásẹ̀ ọdún 2026 nílẹ̀ ọdún ti ń lọ sópin ìbùkún obèdí ọdún mú dúró dè ọ́ nínú ìpàdé àdúrà tóṣù yìí olúwa máa fi kọ́kọ́rọ́ ìbùkún òpin ọdún lé ọ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣòwò oníṣẹ́ ìjọba aláboyún aláìsàn olóṣèlú akẹ́kọ̀ọ́ àti gbogbo ẹni tó fẹ́ gba ẹrẹ òpin ọdún Jésù ń retí yín o àdúrà ọjọ́ mẹ́ta pẹ̀lú ìṣòro tó lágbára wákàtí 72 hours lójú àdúrà yóò fi máa rọ̀ ní òwúrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro Tuesday October 6 ládúrà máa bẹ̀rẹ̀ ó sì máa wá sópin ní òwúrọ̀ Friday October 9 2026 àdúrà àti àṣẹ tó ń ṣílẹ̀kùnre ló máa jáde látẹnu olùgbàlejò àwọn kòkòrò ojú ọlọ́rọ̀ ajínrere àgbáyé ní Ṣẹ́gun Ilésanmí àtọ̀pọ̀ àwọn nǹkan ọlọ́run mìíràn àdúrà àti ìṣòro yìí máa wáyé lórí òkè Takọ́lọ́jì tó wà ní òpin òpópónà Omíyalé Ìjìbò nítòsí ìdímù tẹ bá ti dé Omíyalé ẹ bẹ̀rẹ̀ lórí òkè Takọ́lọ́jì telephone 0803-390-6216 lórí òkè Takọ́lọ́jì àdúrà ń gbà ogún iṣẹ́.
1: Long before social media and get ready with new videos, style was already born. Passed down a hand-woven fabric, gilly that seemed to reach for the very sky itself, and bold silhouettes handed down through generations. Trends come and go, but true style is time itself. This year, the GTCO Fashion Weekend returns with a powerful truth. Fashion is timeless. Witness Africa's biggest fashion experience and come celebrate the eternal beauty of fashion at the GTCO Fashion Weekend on Saturday 7th and Sunday 8th November 2026. Discover exciting indigenous brands, catch spectacular runway shows, and join masterclasses by international experts. Save the date, Saturday 7th and Sunday 8th November 2026 at the GT Center, at One Water Corporation Drive, Omiru, Victoria Island, Lagos. Attendance is free. The GTCO Fashion Weekend. Always a good idea. On your mind.

ojúlé ni ẹgbẹ́ ìgbèríko tó dá dúró tó sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti farahàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye owó oṣù tó ti gòkè lọ síbi tó ga ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré owó inú àpò ìfowópamọ́ ti Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún méjìdínlógún sẹ́yìn ọ̀wọ́n gbogbo ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn PayBack látòjúlé dójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí ní ọjọ́ ìdìbò ẹ jáde láti dìbò ẹ dìbò.

0: Kastimin und lernen über Aminoacids and Multivitamins.
1: Padà sí orí ètò yín ètò wa ètò kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín pé a fẹ́ lọ sẹ́ka polówó ọjà nígbà tá a bá padà dé a máa tẹ̀síwájú àwa náà rèé o àti dé tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa ká máa sọ fún yín pé àwọn kan wà tó jẹ́ pé ìwà ìbàjẹ́ wọ́n yìnyàn láàyò láti máa ṣe ni agbègbè tan ba wa ni gbogbo bi tan ba wa ṣugbọn won mo pe beyin o ba ri beyin o ri yin se bo lohun wo yin ṣugbọn asiri won o ti ede wa bo mo ni bi gbogbo ti won tin se asiri won o bo bi ki won lo baranda number ki won fi pe awon ti o ye kan pe pe e wa nbi o abi ko te je pe won ri eyan to gbe phone dani eje ya mi eje ki mu phone yin eje ki sare fi ki sare fi pe eyan wa kan gbogbo eyin eyan ko se se nti o gbo yen na sugbon ko kuro nle mo fe sare fi peyan kan ni ejo se mo le sare lo 1 minute lori phone yin te ba ti gbe phone yin fun won te ba n gbo ti lo olohun ni je ka daran e je ki to ki gbogbo wa ka wa ni oju lalakan fin sori e je ka ri pe awa gan an sora wa odun lo tin sumo wa yi o awa gan sumo odun layo atalafia la ma fi sodun a ni rogun alakoba a ni rogun ni wahala eyin lo sibi kan wa ni ejo e ba wa gba eru yi mo n bo ejo mo fe ru iso yin o ma lewu o lewu lagbara olohun a ni daran lagbara olohun a ni deru eleru sori ka fati wa dani ni gbogbo bi ta ba ti wa eje ka ma wa ni oju lalakan fi sori tori pe ise rawon ni wa bi awon apamo lekun jaye won o simi o awa na eje ka wa gbon ninu ka gbon lode tori pe eko na n pe bi nbi gbogbo ti e ba de tun ti lori ofe ti e ma te n gbo wa na e ri pe eyin gan se kini e wa ni oju lalakan fi sori ke ma sora yin nigba gbogbo ke de ma mo nkan ti e se iwo to de je pe bi ise na lo wa bi won ba gberu kan fun e to ba leyan kan de colleague mi ni oni kin lo ba ko ba un gberu kan nibi kan to ba sore to lo gberu ti o ye ko gberu olohun ni je kon fi wa pa owo ibanuje o awon oni fi owo sanwo fi ibanuje ekun loju sanwo fa awon kan ti won ma fa yo gba ni owo wa ejo nitori olohun je ka wa ni loju la kan fi sori ka ma ki esara ni gbogbo bi ta ba wa tori pe bodun se sun ata n sun modun awon ni wa baje se won pe orisirisi nkan ni won ma ro bi won se nro ba olohun ade ma tun won lasiri lase olohun oba e to wa tun pa ba nba re ni pe gbogbo eyin te nta nkan ti enu nje bo salaba pade e na ni mo de tin salaba pade e mo de fe so oro yi to ba ti etun di ori eto wa ta ma nse eto odobe o ta sansan ni abala obe lawo na atuntun so ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń ta ẹja yíyan èmi ò dárúkọ pé èèyàn kan o wọ́n ń fi nǹkan kan fún ẹja yẹn tẹ bá ti dọ́dọ̀ wọn èmi bèrè lọ́wọ́ wọn wọ́n wá ń sọ fún mi pé òróró àtomi ni eṣinṣin ò débẹ̀ lóòótọ́ kò yẹ kí ṣinṣin máa débi nǹkan tá à ń jẹ wọ́n ní omi àti òróró ló wà nínú ẹ̀ èmi máa lọ ṣe experiment yẹn o ṣùgbọ́n ẹ̀yin náà tẹ bá ti rírì nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká ṣèwádìí tó dáa torí pé nǹkan tá à ń jẹ sínú tó jẹ́ wípé a lè rí inú yẹn láti wò pé kiní tí mo jẹ jẹ́ mú kúrò nínú inú tí fún wà tí ẹ̀dọ̀ wà tí kidney wà tí liver gbogbo ẹ̀ ló kúnnú tiwa náà tó wà ń bẹ̀ tí kan bá ti lè bàjẹ́ ṣe mọ̀ pé wà láti dé lágbára ọlọ́run ní jẹ́ ká ṣìjẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra wa gbogbo nǹkan tán bá ń fún wa jẹ́ ká máa wò fínífíní mo rí o mo ti rí lẹ́ẹ̀kíní ẹ̀kejì ṣùgbọ́n ẹ̀mí mi sọ fún mi pé ẹ ṣèwádìí lórí nǹkan tí wọ́n ń dà sínú ẹja tí wọ́n nítorí kéṣinṣin má bàa di ara ẹja ṣé wọn pé bó ń ṣe tẹ̀ wá nìyẹn tó jẹ́ pé bẹ́ẹ̀ bá rẹwà mí ẹ̀ ní rí kòkòrò lára ìgbà tá a ṣe ìwádìí wọ́n ní ó ní nǹkan tó ń dà sí a kúkú ní ṣìjẹ́ gbogbo èyí tẹ bá máa ṣẹ̀wá náà rí pé pàbọ́ìlẹ̀ dáadáa torí pé ìwà ìbàjẹ́ ó ti pọ̀ lọ́rùn àwọn èèyàn kan tó jẹ́ pé mọ nǹkan tá a tiẹ̀ lè ṣe sí ṣé nípa nǹkan mímu ni àbúrò mi kan ṣàlàyé fún mi pé bí a bá dé àwọn ibì kan ẹ máa gbọ́ tán máa lu gbàǹjo gbogbo nǹkan mímu ₦55 50 tó ń tà ní bóyá bíi ₦200 níbì kan ẹ máa rí pé ẹ máa débì kan lè ní pé bóyá ₦50 ni ẹ ṣàkíyèsí o tọdún bá ti ń dé báyìí tọdún súnmọ́ àtàǹsúnmọ́dún wọ́n á máa lọ kọ́ àwọn nǹkan tẹ́lòmí tán ti stọ́ pa tó ti stop pa won ara be si ni ma ta tori pe kon le ri owo pe da owo ta ti e fi ra tele ka le ri pada awon nkan toju ti wa ri leleyi o se won pe oju wa o le ri ka ma so ani si so lagbara olodun tori ke ti eyin ara le ma ba di ona ni radio se wa fun eyin te ba ni ori ofe lati le gbo radio tori be ba wo moto mi bayi orin ti o ti eye kon ma play la koko yen na ma play ma disturb won ni je ke yan gbo informations to nlo la ka kiri eyin ti e ba lori ofe lati ma gbo radio informations to lagbara o na wa ma ma fun wa fun yin awon nkan to nsele ka le ma ki esara la ma ma so fun yin ati mo le wa fun yin o la sele dumo to ba dose to ba wa ati yin na tun ni awa oni ku eyin na de ni ku ti yin oni di awa na de ni fenu gbo ani fenu ko la sele dumo re oba so to ba dose to nbo je ka tun pade lori eto yin eto wa ki lo nsele a ma mu wa fun yin ni ilu eko yin oni baje agbegbe ilu eko gun oni baje gogo bi teni kankan wa ti wa oni baje iwo to ba wa lati ilu kan to ki so mi eko sugbon lori ofe lati ma gbe leko won de ti gbe lalejo ma ba ilu eko je o tori pe amuni fonile ati alejo ta nje ta mu ilu eko ni baje e ma de e je ka dekun anfunra wa ni poison je e je ka dekun anfunra wa ni majele je lori pa fe lowo e je ka sora ka ye seka tori gbogbo to lokaluku ba ti gbin lo ma ka so wa so ti wa loni agbara olodun to ba tun dose tun bo tun je ka pade la sele du mari oba princess olayinka ni gba loruko ti mi ayi wa nka le gege bi akede to pelu abiodun folorun so ti ajo nsise ni ojo tuni na lajo wa ni kale mo dupe lowo ile ise bs media tun je ke ma gbo wa kitikiti pelu mama wa fola shade kadri eseun lai ni gbagbe otunba elugbaju adupe gugu bi se ba tun gbo wa te tin gbo wa to ba dose tun bo e je ka tun pade lori eto ikan na ba de ni nkan te fe so fun wa to gbeyin na lokan abi awon nkan te yin na salami e te ri pe wa baje ti o to lagbegbe bi te ba wa e kan si mi lori ero ibanisoro mi 08038420649 08038420649 adupe be se nteti si wa o dabo
2: eyin ogun taku ona
3: ẹwà yóò ràṣẹ ti tẹnu jésù jáde pé ẹtú sílẹ jẹ kí o máa lọ ọrọ ẹtú sílẹ yìí lolúwa fẹ fi ṣiṣẹ nínú ìpàdé àdúrà lóṣù mẹta mẹta tó máa ń wáyé lórí òkè takọlọjì èyí tá a fi kásẹ ọdún 2026 ńlẹ ọdún ti ń lọ sópin ìbùkún ọbẹ ní ọdún mú dúró dè ọ nínú ìpàdé àdúrà tóṣù yìí olúwa máa fi kọkọrọ ìbùkún òpin ọdún lé ọ lọwọ gbogbo ẹyin oníṣòwò oníṣẹ ìjọba aláboyún aláìsàn olóṣèlú akẹkọọ àti gbogbo ẹni tó fẹ gba ọrẹ òpin ọdún jésù ń retí yín o àdúrà ọjọ mẹta pẹlú ìṣòro tó lágbára wákàtí 72 hours lójú àdúrà yóò fi máa rọ ní òwúrọ ọsán ìrọlẹ àti ìṣòro tuesday october 6 ládúrà máa bẹrẹ ó sì máa wá sópin ní òwúrọ friday october 9 2026 àdúrà àti àṣẹ tó ń ṣílẹkùn rẹ yóò máa jáde láti ní olùgbàlejò àwọn kòkòrò ojú ọlọrọ ajínrere rẹ àgbáyé ní ṣẹgun ilé sanmi àtọpọ àwọn nǹkan ọlọrun mìíràn àdúrà àti ìṣòro yìí máa wáyé lórí òkè takọlọjì tó wà ní òpin òpópónà omíyalé ìdìbò nítòsí ìdímù tẹ bá ti dé omíyalé ẹ bẹ̀rẹ̀ lórí òkè takọlọjì telephone 08033906216 lórí òkè takọlọjì àdúrà ń gbà ogún iṣẹ́.

àgbábọ̀ wọ́n ní ohun tí a bá fi pamọ́ nínú yìí bẹ́ẹ̀ dà bá sì yóò kó má rọkùn torí ilé ayé gbẹgẹ́ dèrè dáadáa gẹ̀ẹ́rin ìpé ìpẹ́jú ni wọ́n ń pè lálàáfilà àkùkọ ló fogbo orí rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ yẹ̀wò tó fi dóúnjẹ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ẹ̀dá kan ò sì gbọdọ̀ sọ orí olórí káyọ̀dì gbé tiẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀dá ò lè rìn kò rí ó má nì bó ṣe jẹ́ wípé a kì í mọ̀ ọgọ́rùn-ún tẹ̀ kí wọn wòrà má lẹ́nu ju gbogbo rẹ̀ lọ bónìyàn bá ti fẹ́ tó ni kì í jẹ́ kó ṣìyàwó bẹ́ẹ̀ bónìyàn bá ti fẹ́ mọ ni kì í jẹ́ kí ó mọ wàáwù àgbọ̀lọ́bá jẹ́ ìlú tó tóbi tó ti wà láti ìgbà ìwásẹ̀ ọba aládé ni ọba ìlú àgbọ̀lọ́bá kódà àwọn ìjòyè ìlú gan-an lo ipò wọn bí ọba ìlú mìíràn ni torí létàlejò ìlú yìí ló ń rí ṣe torí oríṣiríṣi ohun àlùmọ́ọ́nì tó sojo sílùú àgbẹ̀lọba tí ọ̀làjú kò sì gba àṣà àti ìṣe àwọn baba ńlá wọn kúrò lọ́wọ́ wọn àwọn àgbà mẹ́rin ló ń ṣèlú àgbà ọkùnrin àgbà obìnrin àgbà ọ̀dọ́ àgbà àlejò ló pé sílùú àgbẹ̀lọba tí gbogbo wọn sì ń ṣèlú láì fi ara ní ẹnì kankan gbogbo àwọn tó súnmọ́ ìlú àgbẹ̀lọba ló ń fi ọlá wọn tọrọ níbi tí ìfẹ́ gbinlẹ̀ dé láàrin àwọn ọmọ ìlú àti àwọn àlejò ìlú àgbẹ̀lọba wọn kì í pọ̀ sí nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe torí ikú ohun àjọkú ni àwọ ohun àjọgba ní pàápàá jùlọ tó bá di ọ̀wà àlàáfíà ọba ìlú wọn onílétàlejò ni wọ́n jọ máa ń dáwòkù tí wọ́n á sì máa sa gbogbo ọ̀nà àti sísa gbogbo ipá wọn láti rí pé ọba ìlú àgbẹ̀lọba wà ní

àlàáfíà lórí ìtẹ́, àlàáfíà ọba ní àlàáfíà ìlú àti gbogbo ẹni tó wà nínú rẹ̀, ìfẹ́ tó wà láàrin ìlú àgbẹ̀ lọ́ba àti èyí tí wọ́n ní sí ọba wọn kò ṣàìdédé wà. Ṣùgbọ́n nítorí pé ìwà àṣà àti ìṣe ìlú àgbẹ̀ lọ́ba ni kí ọba ìlú wọn kú ní kékeré, èyí túmọ̀ sí wípé gbogbo ọba tó bá ti jẹ ní ìlú àgbẹ̀ lọ́ba ni ẹ̀mí wọn máa ń gùn. Ọba Adépẹ́dà Ògúnwálé ló wà lórí oyè ní ìlú àgbẹ̀ lọ́ba lásìkò tá à ń sọ yìí. Lẹ́yìn tó ti lo bí 30 ọdún lórí ìtẹ́, ọba Adépẹ́dà dùbú lọ àìsàn ọlọ́jọ́ pípẹ́ fún ìgbà àkọ́kọ́. Gbogbo ará ìlú àgbẹ̀ lọ́ba kó sínú ìdààmú, wọn ò sa irú eré bẹ́ẹ̀ rí lórí ọba ìlú wọn. Ọba Adépẹ́dà wà lórí àìlera fún bí 2 ọdún gbáko, ara rẹ̀ kò yá. Bẹ́ẹ̀ ọba Adépẹ́dà òwàjà, oríṣiríṣi adífá ló ti wá dífá fún wọn láàfin, tí wọn ò sì rí ojútùú sí àìsàn tó ń ṣe ọba, àti pé kí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ. Àwọn alálẹ̀ ìlú àgbẹ̀ lọ́ba bá wọn dá sí lọ́jọ́ tí adífá kan wọ ìlú wá, tó sì gba ààfin lọ láti lọ jíṣẹ́ fún wọn. Nígbà tí awódiré gbé ifá janlẹ̀, ó kì í fá sọ̀tún, ó kì í sósì, ó wo ọba aládé nílẹ̀, ó dàbí ọ̀pọ̀lọ́, ó mu orí rẹ̀, ó sọ ohun tí ifá rí fún àwọn olùmọye. Ó ní àyàfi kí wọ́n rí àyè orin ní wọ ìlú wá kí ó tó di ìtàdógún, pẹ̀lú àwọn èròjà mìíràn tó kà sílẹ̀ fún wọn, kí ọba Adépẹ́dà tó dìde lórí ìdùbúlẹ̀ tó wà. Àyọkà alárin ilẹ̀ gbọ́ láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Ìrọ̀rùn dorí gbogbo àwọn olùmọye kodò, torí wọ́n ti mọ̀ wípé ààrùn tó ń ṣogójì kábíyèsí náà ló ń ṣọ̀rọ̀ dúró gbogbo àwọn olùmọye. Ohun tó ń ṣàgbéyà dé ọba wọn, gbogbo ọlọ́run ará ìlú ló ń ṣe. Wọ́n pé bírí kótó, wọ́n pé bírí kòtò, wọ́n forúkọ rí, wọ́n fi kùlùkù, wọ́n forí ìkòkò ṣọ́ọ́dún, ni wọ́n bá ránṣẹ́ sí olóòde ìlú. Wọ́n kó ẹjọ́ rárò fún olóòde, òun náà mú kanlẹ̀, torí ó mọ̀ pé àjànàkú kọjá morí nǹkan fìrí, irin kọjá àwòmọ́jú, ṣùgbọ́n kì í dé bá mi ká yẹrí. Gbọ̀ngbọ̀ ló kọ lọ́rọ̀, ó gbà láti ṣe ohun tí yóò mú ara kábíyèsí yá. Ọba ti ṣe ìlérí láti dá ilé àti ọ̀nà rẹ̀ sí méjì fún ẹnikẹ́ni tó bá rí erin mú wọ ìlú láàyè.

káàbọ̀ padà. Ètò àyọkà alárinrin lè ń gbọ́ láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ẹ kú ìkàlẹ̀. Olú ọdẹ níṣẹ́ ṣe. Ó pe gbogbo àwọn ọmọ ọdẹ tí ń bọ nínú ìlú àgbẹ̀ lọ́ba. Kódà ó tún ríṣẹ́ sí àwọn ẹlẹgbẹ́ wọn tó wà ní ìlú òdì kejì. Gbogbo wọn sì jẹ́ wọn. Torí gbogbo wọn náà ní ṣòro pẹ̀lú ìlú àgbẹ̀ lọ́ba. Wọ́n bèrè inú igbó tí ẹni wà. Àwọn àgbààgbà ọdẹ tí ń bọ nínú ìlú sì júwe fún wọn. Báyìí ni àwọn adẹ́kọ̀lùgbẹ́ tí wọ́n sì rin ìrìnàjò lọ sí ìlú keje láti mẹ́rin wọ̀lú. Kí ọba wọn lè dìde kúrò lórí ìdùbúlẹ̀ àìsàn. Ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta ṣe bẹ́ẹ̀ kọjá. Nígbà tí yóò fi di ọjọ́ karùn-ún tí àwọn ọdẹ ti wà nínú igbó erin ní ìlú àjòjì. Oríṣiríṣi erin ni wọ́n ti rí, tí wọ́n sì ń sa gbogbo ipá wọn láti mú erin láàyè wọ ìlú àgbẹ̀ lọ́ba. Ṣùgbọ́n kò ṣeé ṣe. Nígbà tí ọmọ ọdẹ mọ́kànlélógún ku méje nínú igbó erin, ni olú ọdẹ pàṣẹ pé kí wọ́n dẹ̀yìn wá sílé. Inú wọn kò dùn. Ìtìjú ló jẹ́ fún olú ọdẹ àti gbogbo ọmọ ọdẹ. Ẹ̀rú bá àwọn ìlú nìyí. Torí ìtàdógún tí ayédiré dá fún wọn ti kú ọjọ́ méje. Bẹ́ẹ̀ gbogbo ìlú ló yé wípé ọba Adédigba ò gbọdọ̀ wàjà láìpẹ́ ọjọ́ kó má bàa dá làásìgbò sílẹ̀ nínú ìlú. Àwọn ìlú nìyí àti àwọn àgbààgbà tó pé bóríkótó bìrìkòtò láti mọ ohun tó yẹ ní ṣíṣe lórí ọ̀nà tí wọn ó gbà rí ẹran ní wọ ìlú láàyè. Ibi tí wọ́n ti ń ṣe àṣàrò lórí ìgbésẹ̀ tó kàn ni aṣípa ìlú ti mú àmọ̀ràn wá wípé kí wọ́n ránṣẹ́ sí Ògúndìrán alájánibọn. Aṣípa sọ wípé Ògúndìrán lóògùn akíkanjú ọkùnrin sì ni pẹ̀lú. Gbogbo wọn gba ìmọ̀ràn aṣípa. Wọ́n gbé oníṣẹ́ ọba dìde lọ sílé Ògúndìrán. Òun náà kò sì fi ṣe ọba falẹ̀. Ó jẹ́ wọn lẹ́yìn ọ̀ṣọ́kà. Torí àìsàn tó ń ṣe ọba, gbogbo ìlú ló ń ṣe gẹ́gẹ́ bí àṣà tó rọ̀ mọ́ ìtẹ́ ìlú àgbẹ̀ lọ́ba. Lẹ́yìn tí wọ́n ṣe àlàyé fún Ògúndìrán, tí wọ́n sì sọ ìlérí tí ọba ṣe fún ẹnikẹ́ni tó bá mú irin wọ ìlú láàyè. Ó gbà láti ṣọde irin lọ sínú igbó irin. Lẹ́yìn tó pàṣẹ pé kí àwọn ọmọdé tó kù nínú igbó padà sílùú, ó ṣe ìlérí pé òun yóò mú irin wọ ìlú àgbẹ̀ lọ́ba wá fún ìwòsàn ọba wọn. Kábíyèsí súre fún Ògúndìrán, ó sì mú ọ̀nà ìrìnàjò rẹ̀ pọ̀n. Kódà gbogbo ìlú ló súre fún Ògúndìrán pé yóò lọ rí, yóò sì bọ rí. Wọ́n ní ìkọ́ kì í kọ́ bálá. Bẹ́ẹ̀ ni ìkọ́ kì í kọ́ ejò lẹ́sẹ̀. Wọ́n ní àyún lọ àyún bọ̀ ní ọwọ́ yẹnu. Pé àtẹ̀yìn àti ẹni ni wọn yóò jọ wọ̀lú wá pẹ̀lú àtìlẹyìn àwọn tó tẹ ìlú àgbẹ̀ lọ́ba dé. Ilẹ̀ ọjọ́ kìíní ṣú. Ọjọ́ kejì náà ṣe bẹ́ẹ̀ lọ. Wọn ò rí Ògúndìrán. Ẹ̀rú tí ń ba gbogbo aráàlú. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń fi oríṣiríṣi ìwúre ránṣẹ́ sí. Torí ìtàdógún tí ayédiré sọ fún wọn pé ìfáwí ti kú ọrún. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ kẹrin tí Ògúndìrán ti kúrò nílùú àgbẹ̀ lọ́ba lọ sínú igbó erin, Ògúndìrán padà dé sínú ìlú àgbẹ̀ lọ́ba pẹ̀lú ààyè erin. Ṣé ajá tó lọ sílé ọkùn tó bọ̀ kí a kì í pé ewu ló tán? Ìyàlẹ́nu ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó sì ń ṣe wọ́n ní kàyéfì pé irú ènìyàn bí Ògúndìrán wà nínú ìlú. Torí ènìyàn jẹ́jẹ́ ni Ògúndìrán nínú ìlú kì í fa ìjọ̀gbọ̀n. Àyọkà alárinrin lè ń gbọ́ láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Ìdùnnú ṣubú layọ̀ fún torí létàlejò nílùú àgbẹ̀ lọ́ba. Wọ́n ránṣẹ́ sí abọ rẹ̀. Wọ́n sì wá ẹnu ètùtù yòókù sílẹ̀. Wọ́n ṣe ètùtù gẹ́gẹ́ bí ayédìrán ṣe ṣàlàyé.
ṣùgbọ́n wá kú bí irin yóò ṣe wó lulẹ̀ èyí tó jẹ́ àṣekágbá ètùtù gbogbo àwọn ọmọ abẹ́rẹ́ gìrì sí erin pé kí àwọn tì í lulẹ̀ òwúrò wọn dá wọn lọ́wọ́ kọ́ pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ ó ní ẹni tó mọ̀ àti wáyé olú ìmọ̀gún náà ni yóò mọ àti lọ rẹ̀ nígbà náà ni ògún dì wọ́n ti ní fìlà jáde nínú àpò rẹ̀ ó sì fi na orin tó òun sì ṣubú lulẹ̀ nígbà yìí ni ọba adépo gba ògún wálé dìde lórí ìdùbúlé àìsàn lẹ́yìn ọdún márùn-ún ọba adépo gba ògún wálé kò ṣàánú àdéhùn rẹ̀ ṣe fún ògún dì wọ́n lọ́jọ́ tó ń ṣe ayẹyẹ ìdúpẹ́ láàfin rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtẹ̀kùlú ìlú ló fún ògúndìrán ní oríṣiríṣi ẹ̀bùn báyìí ni ògúndìrán àti àwọn ẹbí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní jayé ọba nílùú àgbẹ̀lọba lẹ́yìn tí ògúndìrán gba gbogbo ìlú àgbẹ̀lọba sílẹ̀ nípa mímú orin wẹ̀lú àti fífi fìlà pẹrin ọkùnrin àti obìnrin kan tó bí kò lè rìn àrìn yẹn fanda nínú ìlú mọ́ bíi ti tẹ́lẹ̀ gbogbo àwọn ènìyàn ló bẹ̀rẹ̀ sí ní ṣẹ́lẹ̀rìn tí wọ́n bá ti rí wọn tí ọ̀pọ̀lọpọ̀ sì ń sá lọ́gbó tí wọ́n bá pàdé àwọn ọmọ ògún dì wọn bí wọ́n bá rìn sọ́tún tí wọ́n rìn sósì ariwo ọmọ afifìlà pẹrin ni àwọn aráàlú ń pa tí wọ́n bá sọ pé ọmọ aráàlú àgbẹ̀lọba ni yóò ṣe ọjà ògún dì wọn jiná kò ní sẹ́ni tí kò ní sọ pé irọ́ ni àwọn ọmọ ògún dì wọ́n ń pe ọ̀rọ̀ náà lówè ó ṣe bẹ́ẹ̀ di orin tó bẹ̀rẹ̀ sí ní àárọ̀ nínú wọ́n pè é ní àlàbọ̀rùn ó sì ṣe bẹ́ẹ̀ di ẹ̀wù mọ́ wọn lọ́wọ́ bí èyí tó jẹ́ ọkùnrin bá dẹni kọ obìnrin tó nífẹ̀ẹ́ sí nínú ìlú èsì tí wọ́n fún ni pé àwọn kò lè fi ọmọ afifìlà pẹrin torí ọjọ́ tí àwọn bá jọ nígbélẹ́yìn ọsọ̀ ṣe ni yóò sọ àwọn di àdó tí yóò sì ṣe bẹ́ẹ̀ gbé àwọn mì tàbí kó fi àwọn gún ọṣẹ́ ní ọjọ́ tí wọ́n bá ń bi bẹ́ẹ̀ náà ni èyí tó jẹ́ obìnrin gbogbo ọkùnrin ló ń sá fún wọn ní ta ni yóò ṣe àna afifìlà pẹrin tó jẹ́ wípé ní ọjọ́ tí àwọn bá ní ìjà pẹ̀lú ọmọ rẹ̀ tí ọmọ bá fi ọjọ́ sun bàbá rẹ̀ ni yóò sọ àwọn di ìdàkudà báwo ni àwọn ọmọ ògún dì wọ́n di ẹni àrísá nínú ìlú tí wọ́n tó ní ọkọ́ tí wọn ò lọ́kọ́ wọ́n tó ní àdá wọn ò ní àdá.

Ẹkáàbọ̀ padà. Ètò àyọkà aláàrin ń tẹ̀ síwájú láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ ẹ ṣe ń tẹ́tí sí wa, ẹ̀kú ìkàlẹ̀. Ọ̀rọ̀ ayé wọn tojú sí àwọn ọmọ wọn yìí. Wọ́n sì pinnu láti ní bàbá àwọn ọmọ wọn tó ń ṣẹlẹ̀ lọ́sàn-án ọjọ́ kan. Wọ́n ṣàlàyé ohun tí ojú wọn rí nínú ìlú. Tí bàbá wọn náà kò sì jà wọ́n náà. Torí gbogbo àwọn tó máa ń gba iwájú ìta rẹ̀ kọjá tẹ́lẹ̀. Tí wọ́n sì máa ń ki pẹ̀lú ìyàyà. Ló ti di wípé wọ́n ń gba ọ̀nà mìíràn. Orí àṣàrò yìí ni wọ́n wà. Nígbà tí àwọn ọmọ ní ìmọ̀ràn wá wípé kí àwọn fi ìlú àgbẹ̀lọba sílẹ̀ fún àwọn ará ìlú àgbẹ̀lọba. Ṣèbí bá a bá lógún ẹrú, bá a yá ìwọ̀fà ọgbọ̀n, ọmọ ẹni lọmọ ẹni, ògúndùnrán òbí ṣùgbọ́gbà, ó fara mọ́ ohun tí àwọn ọmọ rẹ̀ mú wá gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ. Torí wọn ò fẹ́ onílùú, òun dárin. Bí o bá dárin òun tán, ta ni yóò bá ọ gbé? Ògúndùnrán òkè, ó wọlẹ̀. Ó máa ṣe òdodo ní ọ̀rọ̀ àwọn àgbà tó sọ wípé a fi fìlà pẹrin ọjọ́ kan ló ní ìmọ̀. Tó bá di ọjọ́ iwájú, ṣe ni rí wọn máa ń di olóògùn lójú ọmọ aráyé. Báyìí ni Ògúndùnrán àti àwọn ọmọ rẹ̀ fìlú àgbẹ̀lọba sílẹ̀, tí wọ́n sì gba ìlú mìíràn lọ. Ṣùgbọ́n bí ilẹ̀ bá ń gbé òṣìkà tí kò gbé olóòótọ́ bí Ògúndùnrán, àwọn àgbà ní ṣe ni ohun rere máa súnmọ́ ṣe. Ẹ jẹ́ ká rí paṣáró fáṣáró kí a ṣáró yó àránṣe. Kò yẹ kí ènìyàn ya afibi ṣólóore bí àwọn ará ìlú àgbẹ̀lọba. Bẹ́ẹ̀ kò yẹ kí ẹ̀dá ó máa lo gbogbo bó ṣe tó àti gbogbo agbára tó ní láàrin èèyàn. Tó bá jẹ́ wípé agbára náà lè ní tiraka lo ẹyọkan nínú rẹ̀. Torí ọ̀dàlẹ̀ àti abanijẹ́ ló ń bẹ nínú ayé. Torí afibi ṣólóore tó ń bẹ nínú ọmọ ẹ̀dá ènìyàn. Ká fi ti Ògúndùnrán kọ́gbọ́n, ká a má bàa jìsọ́ fi ore ṣíṣe. Má di agbára tí Elédùà bá fún ọkùn lójú ọmọ aráyé. Má ṣe lo agbára rẹ tán nígbà kankan nítorí ilẹ̀ ń yọ̀.

lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ ti gbọ́ra lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ń tẹ àtẹ̀jíṣẹ́ ẹ ṣe amọ̀ olóore ọjọ́ mẹ́jọ àkòrí mìíràn láti mú nínú ìtàn ìwé òréré ayé lórúkọ olóòtú ètò ganiat ashiru fún ìpolówó ọjà 08127044485 ní orúkọ ìmí atọ́kù ètò olúfínkẹ́ àdìsá ni mò ń kíra pé ìpàdé wa láyọ̀ lọ́jọ́ mẹ́jọ.

0: ẹ̀kalẹ́ àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ́yín láti lè ṣe Bond FM 92.9 ìlú ìkẹjà láti ìròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó wà nínú ìròyìn ọ̀hún. Àjọ akólẹ̀kódọ̀tí lọ́mà ti gba ìwé àṣẹ àti máa ṣiṣẹ́ àwọn iléeṣẹ́ akódọ̀tí PSP mẹ́fà. Àwọn ẹ̀ṣọ́ tí wọ́n jẹ́ aláàbò civil defence sí àwọn ẹ̀kú sákàtà wọn. Ìgbìmọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ní kí wọ́n fáwọn ní ọ̀sẹ̀ méjì kún. Bákan náà la mú ìròyìn wá fún yín pé orílẹ̀-èdè Kenya náà ni wọ́n ti ń ṣe àlàyé pé wọ́n ti ṣàwárí àrùn ẹ̀bólà. Wáyé ròyìn òrèlé lẹ́kùnrẹ́ látẹnu Abiodun Fọlọ́runṣọ. Iléeṣẹ́ akólẹ̀ kódọ̀tí ti ìpínlẹ̀ Èkó tí a mọ̀ sí Lọ́mà ti ṣe ìpàdé ní olúléeṣẹ́ wọn èyí tó ń bẹ ní ìlú Ìjọra lónìí. Níbi tí ẹni tí ó jẹ́ gíwá iléeṣẹ́ náà alàgbà àgbàdé gẹ̀ṣìn ti ń jẹ́ kó di mímọ̀ pé àwọn ti gba ọlá àṣẹ àti máa ṣiṣẹ́ àwọn akólẹ̀ kódọ̀tí mẹ́fà kan. Alàgbà àgbàdé gẹ̀ṣìn mú ìwá jẹ́ kó di mímọ̀ pé àwọn gbé ìgbésẹ̀ yìí lójúnà pé iṣẹ́ wọn ò mọyán lórí o àti pé àwọn ń fẹ́ iṣẹ́ èyí tí ó mọyán lórí lórí ìpínlẹ̀ kódọ̀tí ìpínlẹ̀ Èkó. Nígbà tó ń dárúkọ àwọn iléeṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn ó dárúkọ iléeṣẹ́ KHS Integrated Service tí a mọ̀ sí Gbolí Ibos Nigeria Limited tẹ́lẹ̀ Igbogbo Bayeku àti iléeṣẹ́ Dashsat Enterprises èyí tó ń bẹ ní Ọlọ́run dá Baylas Nigeria Company tó ń bẹ ní Ọjọ́ àti Guestmate Environmental Protection Company tó ń bẹ ní Orílẹ̀ Agege Everbo Ventures tó ń bẹ ní Ajérọ̀mí Ìfẹ́lódùn àti Korat Closet Empire Limited tó ń bẹ ní Òjòdú. Ọmọwé gbadegẹṣin ni iléeṣẹ́ KHS Integrated Service fúnra rẹ̀ ló sọ pé òun ò fẹ́ ṣiṣẹ́ mọ́ lágbègbè tí wọ́n gbé fún òun nígbà tó jẹ́ pé wọ́n fi ọ̀nà táwọn àwọn PSP márùn-ún tó kù. Alàgbà gbadegẹṣin fi ń dá àwọn aráàlú lójú pé àwọn ń gbé ìgbésẹ̀ lórí bí ìkólẹ̀ kódọ̀tí yóò ṣe máa mọ́yán lórí ní ìpínlẹ̀ Èkó. Ó rọ gbogbo àwọn olùgbé láti máa lo àwọn PSP tí jẹ́ pé ìjọba fọwọ́ sí. Lójú náà ti rí pé ètò ìlera pé fún àwọn olùgbé rẹ̀ ní agbègbè Oshodi sọ̀nà tó ń ṣojú barrister Oke Joy Onuakalusi ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ Federal Cooperative College tó ń bẹ ní Oji River láti ṣètò ìlera ọ̀fẹ́ ọlọ́jọ́ mẹ́rin fún àwọn olùgbé agbègbè Oshodi sọ̀nà kọ́sẹ́sì 1 tó ń ṣojú fún un. Ó ní ìrírí èyí náà ló jẹ́ láti rí pé gbogbo àwọn agbègbè kan tí àwọn ti yà sọ́tọ̀ ní agbègbè Oshodi gbádùn ìlera pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ Building a Healthy Society. Gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní àwọn ẹni yìí yóò ṣe iṣẹ́ ní agbègbè Ọkọ́ta Ìsọ̀lọ̀ àti Èjìgbò. Barrister Onuakalusi jẹ́ kó dimọ̀ pé àwọn ń ṣe eléyìí náà pẹ̀lú ìrànlọ́wọ́ àjọ kan tí a túmọ̀ sí JECD Nigeria Limited lè jẹ́ pé wọ́n ṣe àyẹ̀wò ìlera fún àwọn olùgbé. Ó jẹ́ kó dimọ̀ pé kí àwọn olùgbé lo àǹfààní ètò ọ̀hún láti ṣàyẹ̀wò ìlera wọn. Aṣòfin ọ̀hún tó ń ṣojú agbègbè Oshodi sọ̀rọ̀ lẹ́gbìmọ̀ aṣojúṣòfin Lábújá rọ gbogbo àwọn olùgbé láti rí pé wọ́n kópa o ní ọjọ́ Àlàmísì èyí tí a fẹ́ mú yìí ní Èjìgbò àti ní agbègbè rẹ̀. Àwọn òṣẹ̀lẹ́ka ti ìlera ti rọ àwọn èèyàn láti máa rí pé wọ́n ń ṣiṣẹ́ wọn bó ti sọ àti bí ó ti yẹ. Lójúnà àti rí pé àwọn tí ó jẹ́ wọ́n nílò ìtọ́jú náà ni wọ́n gbádùn ìtọ́jú tó péye. Ìpè wá láti ọwọ́ ẹnìkan tí wọ́n pe orúkọ wọn ní Adémọ́lá Adéribigbé tí gbogbo ẹ̀ túmọ̀ sí Coach Lata níbi ètò kan èyí tó ní ṣe pẹ̀lú ìlera o èyí tí wọ́n ní wọ́n gbélẹ̀ láti rí pé àwọn olùgbé gbádùn ìlera nílé ìwòsàn Lagos Island Maternity Hospital lábẹ́ ètò kan pé ṣe ju iṣẹ́ tí wọ́n gbé fún ẹ lọ the extra mile. Gẹ́gẹ́ bọ́n ṣe sọ nímọ̀ wọ́n ní yàtọ̀ sí pé à ń dúró sí ẹ̀gbẹ́ àwọn aláìsàn nílé ìwòsàn Adéribigbé ní a gbọ́dọ̀ gbìyànjú ní àwọn òṣẹ̀lẹ́ka ti ìlera láti rí pé gbogbo àwọn ojúṣe tó yẹ kí a ṣe òun náà ni a ṣe kí a sì yẹ àwọn tí ó ń gba ìtọ́jú wò dada ipe won ni iriri eti je pe o dara na won le wo so wa o sakojuwe ipe mi ma foju si awon nkan to ye na lo nse akoba fun ilera opolopo awon ti atoju agbodo wa ni toju ti ye ti aparo fi riran lori toju awon alaisan lagba aderibe ro gbogbo awon oseleka ti idera lati ma lo ogbon idanu se lati ma fi beere oro ibi to ba ku si lowo awon alaare ni eleyi yo je ki a mo gbogbo awon nkan ti a le se la le ye ki ara won ko tun bo ya si ba se nsami si aye awon oluko ni agba nlaye awon kan ti pe pe o lati ma se atileyin ati amuye fun awon oluko lati owo awon ara ilu lati fi imoriran lori ise takun takun ti won se opo awon olugbe to ba soju koro yi wa sadiku omo tayo soro je pe ni mo pe awon oluko lo ye pe a o toju won a o si moriri won bo ti to ati bi o ti ye won ro gbogbo awon alenu loro obi alagbato lati ma segbe won ati leyin fun awon oluko won fi koro pe awon obi lati fowo suwapo pelu awon oluko omo won lojuna ati ri pe awon omo won won ya re
1: awon oluko je awon to se pataki laujo sugbon opolopo won ni anfani lati wa ni ipo to ye ki won wa owo ti awon oluko n gba ko to nkokan an opolopo won na lo n dojuko heavy workload
2: awon oluko wa won ni ifowosowopo to be se ye opolopo awon obi laye ode oni dipo ki won fowosowopo pelu awon oluko lati le gbomo wi ati lati le ko won leko opolopo won won ma dojú ìjà kan olùkọ́ tó bá bọ́mọ wọn wí ni.
0: Ọ̀pọ̀ àwọn tí ó kópa rọ àwọn ìjọba láti ri pé wọ́n mú ìgbáyégbádùn àwọn olùkọ́ lókùúkúdùn bákan náà ni owó oṣù wọn kí ó gbé pẹ́ẹ́lí sí i kán sì máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè fún àwọn olùkọ́ kán sì má ṣe fi ìgbéga jẹ wọ́n níyàlẹ́nu iṣẹ́ wọn. Òǹdíje dipò fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APM nípínlẹ̀ Èkó Ọmọọba Làjà Adéoyè ti ṣèlérí o ètò ẹ̀kọ́ tó gbópọn nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dé ilé ẹ̀kọ́ gíga fásitì láti rí i pé ètò ẹ̀kọ́ ó bá gbà mú ó sì pegede o ọmọọba adéoyè èyí tí ó sọ̀rọ̀ nímọ̀ nígbà tí ó ń kí àwọn olùkọ́ni fún ti àyájọ́ wọn tọdún 2026 ó ṣèlérí láti mú ìgbáyégbádùn ohun ìtẹ̀síwájú àwọn olùkọ́ lókùúkúdùn bó bá di gómìnà ọmọọba adéoyè nígbàtí ó ń polongo lórí àtúntò ìpínlẹ̀ èkó tó pè ní reset lagos ó jẹ́ kó dìímọ̀ pé ìṣèjọba òun yóò mú ìgbáyégbádùn àwọn olùkọ́ lókùúkúdùn bákan náà lowó tóun ó máa sọ fáwọn olùkọ́ gọbọi ni bóun bá dépò ó ní bákan náà làwọn olùkọ́ ní àǹfààní sí àwọn nǹkan amáyérọrùn bíi iléègbé àti ọkọ̀ ó ṣèlérí ìpè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yóò wà fún àwọn ọmọ olùkọ́ bákan náà ló ní òun ó dá sí ọ̀rọ̀ àti máa rí pé a mọ rírì ètò ẹ̀kọ́ àti àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Èkó àdíje dipo ẹgbẹ́ òṣèlú APM tún tẹ̀síwájú láti máa ṣèlérí o ìpè òun ó mú ètò ẹ̀kọ́ lókùúkúdùn nínú àwọn àbá ètò ìṣúná tóun ó máa ṣe lọ́dọọdún bẹ́ẹ̀ bá yọ̀ ohun sípò ó jẹ́ kó di mọ̀ pé ètò ẹ̀kọ́ náà ni ó máa gba owó tó pọ̀ jù ní ìbámu pẹ̀lú àlàálẹ̀ àjọ UNESCO ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àtúntò yóò wà fún ètò ẹ̀kọ́ lórí bí àyíká tó jíire àti ìrànlọ́wọ́ fáwọn olùkọ́ òun akẹ́kọ̀ọ́ yóò ṣe jẹ́ àkólé kan. Àkójọpọ̀ ìròyìn àgbáyé náà ló ń dé sí etí ìgbọ̀nyìn láti lè ṣe Bond FM 92.9.

0: àwọn àtọ́ dúpẹ́ o ọjọ́ ọlọ́run ọba bàbá tó tó wa dùn ní adágbére lérí ètò yìí lọ́sẹ̀ tó kọjá ọlọ́run fún wa ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti tán padà sí eré ètò lónìí ọlọ́run adúpẹ́ o ọlọ́run ayìn lógo ọlọ́run alágbára jùlọ adúpẹ́ ọba tó ní gbogbo ọjọ́ lọ́wọ́ ọba tó ní gbogbo oṣù lọ́wọ́ ọba tó ní gbogbo ọdún lọ́wọ́ ọba tí ń wá borí ọdún gbọ́dọ̀ ti ń yípo ọlọ́run padà lẹ́yìn wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ń rìn wá lọ́wọ́ o kábíyèsí Elédùmarè adúpẹ́ o ọba tó jẹ́ kí òun wá máa dàn létí àwọn èèyàn adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ ìyá wa ọmọ adé nìkẹ́ wúrọ̀ ládégùnkè ọmọ adé bàbá tí ìwẹ̀ wò ó bàbá dánẹ́kù bàbá dánẹ́kù yá bàbá dánẹ́kù wúrọ̀ bàbá dánẹ́kù bẹ̀rẹ̀ yẹ́yẹ́yẹ́ ọmọ adúpẹ́ àwáyé ni màmá ní mánkì wọn lérí kẹ ọ̀rọ̀ mi là bàbá tó dún lóko tó rìn lóko tó jojú kókó lálẹ́ dòun kò ládọ́ àwáyé ń jọ sí màmá ẹ tó bọ̀ gùnkè jùlọ ẹ ní tubú ara ẹ ní tubú ẹ láti Elédùmarè adúpẹ́ lọ́wọ́ ẹnjìnà prince adéyẹmí òkè ọmọ òkè wérí tí ọ̀pá rẹ̀ mọ́ aláṣẹ precious paint aláṣẹ hans rí petroleum aláṣẹ ilé ìtura park valley hotel aláṣẹ ilé ìtura ebenezer hotel tó wà láàyè ńlẹ ní òní ti owó yín o ẹ máa mówó ná owó ni láti Elédùmarè àtọ́bọ̀ yín pẹ́ o ẹ ní chinche ẹ ní dẹni àní lágbára ọlọ́run ọba agbẹ̀gẹ̀ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ ọmọ ọba ọlálẹ́rẹ́ àgbẹ̀ ọmọ ọba àlú lérò ẹ kú fọmọ ìyẹn ṣe ẹ kú àdúró tó àbá ìfẹ́rẹ́ ìlú rẹ bẹ́ẹ̀ ni wọ́n sì ń san owó pàdé dédé wọ́n tó ń sẹ̀jù bẹ́ẹ̀ lọ ìgbà èmi gan máa ń fi owó eré tí sì máa ń jíṣẹ́ ìgbà míì tí ìbá rẹ ti jíṣẹ́ gan bàbá ó pe má mi kẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá kìíní òní tí owó ẹ á tún bọ̀ yín pẹ́ ẹ sì dàgbà jù báyìí lọ àgbẹ̀gẹ̀ lọ́wọ́ yín a kí àwọn ìgbìmọ̀ wa nì tọ́jú ẹgbẹ́ òkè ògùn
1: èyí
0: ni ìgbìmọ̀ tó jẹ́ pé ń tukọ̀ ẹgbẹ́ òkè ògùn ẹgbẹ́ tí í ṣe tàwọn ọmọ òkè ògùn tó yẹ pé à ń ṣe lẹ́kọ̀ọ́ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ògbọ́ ẹgbẹ́
1: náà
0: pé kò yẹn wa kéré rí adúpẹ́ lọ́wọ́ ààrẹ àṣídì àfọlábí
1: adúpẹ́
0: lọ́wọ́ igbákejì ààrẹ dèlè abẹ́gundé
1: adúpẹ́
0: lọ́wọ́ akọ̀wé lukmanu tujani adúpẹ́ lọ́wọ́ akako mansuratu azeez adúpẹ́ lọ́wọ́ alukoro teriola taiwo adúpẹ́ lọ́wọ́ life wire òkè ògùn ẹnjìníà gani yòówó labi
1: adúpẹ́
0: lọ́wọ́ gbóyin o gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ wà ń kalẹ̀ àwọn ìgbọ̀n tí ń tukọ̀ ẹgbẹ́ náà ẹ̀bọ̀ tẹ́lẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọwọ́ o adúpẹ́ lọ́wọ́ rẹ́fẹ̀ǹtì mọ́ adékọ̀jọ́ bẹ́ẹ̀ ládúpẹ́ lọ́wọ́ rẹ́fẹ̀ sg adéyẹmí náà ìtọ́jú ẹ̀dá kejì wọn àwọn bàbá àgbà tó wà ń kẹ́lẹ̀ ọba wa pa s olúbí bàbá àdìpọ̀ akínyìn o
1: bẹ́ẹ̀
0: lákì àwọn bàbá gbogbo àti àwọn màmá gbogbo akínyìn mọ́ mú ọpẹ́ ló yẹ ro yèé dòkun bàbá òkè fò tí ń gbé chàchà bẹ́ẹ̀ lákì aláyè sàlàudé ní awi kónkó bàbá ọ̀kà tí ń gbé chàchà ní
1: ìwé
0: pátápátá lákì o ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò gbogbo ọkùnrin gbogbo obìnrin tí ń wá pàdé ẹgbẹ́ òkè òkun pátápátá tẹ́ ẹ sì ń mú ìmọ̀ràn ẹ̀ lọ síwájú ògbé náà lákì o lágbára ọlọ́ba ní chinchin
1: àwọn
0: olúwa lókè òkun lọ́tọ̀ máa ní lọ síwájú ìlú wa bá ti ní lọ síwájú àwa ní òní para sẹ́yìn ìwà náà là máa ní lọ síwájú àlàáfíà lè rí ayé ìwà ní ọjọba
1: inú
0: àwọn olúwa gbogbo àlàáfíà ọjọba lára ẹnì kọ̀ọ̀kan wa àlàáfíà ó sì jọba lérílẹ̀ èdè wa láti Elédùmarè ẹ ká alẹ́ lọ́dẹ atọ́níbí ìtì wa lérí ètò ara léwájà lálẹ́ yìí tọ́jú ọlálékèlé kọmi abẹ́rẹ́ gbóròn tí gùnyẹn gbogbo ara àgbàrá òjò tí bá ìyàtọ̀ tí gbóyún dèèyàn kọjá apá kẹ́kẹ́ má tí òru lẹ́nu àfinú tẹni má tẹni kẹjẹ àfi Elédùmarè ìṣàtìlẹ́yìn fún èdè àwọn àgbàlagbà ọmọ fákórè dé àyìn dẹni mi lágbo olé olùkọ̀ tó ń gbòòrò lójú mẹ́sàn mú kí pé ẹ ká alẹ́ o lọ́ọ̀dẹ̀ yìí o.
1: ẹ tọ́ka alẹ́ o gbogbo ẹ̀yin ọmọ òkè òkun pátá nílẹ́lẹ́kọ lẹ́yìn odi àdúpọ̀ ọlọ́run tó tọ́jọ́ adé lálẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bẹ́mi wá ń pé ibi ara pápá là bẹ́ tu ibi gìjàgìjà là bẹ́ kù òjòjò kan ò ní í jowó gbówó má ná jà tó ọmọ aráyé ò ní í so wá lókun bí ọ̀bọ o ìgbà ò sì ní gbari ọwọ́ wa sọ̀nà láṣẹ Elédùmarè abel ọ̀jẹ̀tọ́ndé ní kí yín pé ẹ̀ka àlẹ́ o.
2: ẹgbẹ́ àpèkè ajọ́bà tádé àfẹ́rí bàlẹ́.

iwájú òkú tó kún ní ṣe ẹ̀yìn òkú tó kún ní ṣe iyì àtọ́lá nínú ọ̀dà láyé ti precious paint ni precious paint ti wá dọ̀dà àtàtà sí gbogbo ayé ń dùúrà precious paint ọ̀dà tó pójú owó tó jẹ́ gbogbo nǹkan ẹ bá fi kùn pátá ní òun abẹ́gbin gbogbo wọn bá fẹ́ fọ̀dà kùn pátá ẹdẹ precious paint wò kẹ́yìn náà oríṣẹ́ akin ohun tá a bá gbìyànjú wọ́n ti ní kì í ṣiṣẹ́ mo fẹ́ kí gbogbo ọdún níyàwó mọ̀ emotion classic coat test coat gloss satin industrial coating pop emotion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sírúfẹ́ ọ̀dà tí ẹ̀ ń fẹ́ tí ò sí nílé iṣẹ́ precious paint o plot 85 adelakun street okudaku road also part of agodo egbe ní pàtún ni precious paint ti ń sọba tí wọ́n ń ṣọ̀sun ẹ pè wọ́n sórí nọ́mbà wọ̀nyí ẹ mú gègé kẹ́kọ́ sílẹ̀ 0809-431-0288 0704-020-2423 precious paint nìyẹn àyànfẹ́ ọ̀dà ló jẹ́ fún gbogbo àwọn tí ń lọ́dà.

0: àràlíwájà ń tẹ̀síwájú ní Monday FM 92.9.
1: Ṣé ẹ gbàgbé? Pé tẹ bá ti rí ọ̀dà kẹta ọkọ̀ Precious Prince lára ẹ ti mọ̀ pé ọ̀dà òkè ògùn ni. Bẹ́ẹ̀ bá délé ìtura kẹta ẹni tí wọ́n kọ Park Valley Hotels lára ẹ ti mọ̀ pé ilé ìtura yìí tòkè ògùn ni. Bẹ́ẹ̀ bá délé epo kẹta ẹni tí wọ́n kọ Hansley Petroleum lára ẹ ti mọ̀ pé ilé epo yìí tòkè ògùn ni. Ẹyin pọ́ǹpù rẹ̀ ó sì pé pérépéré bó ti wù kó wọ́n tó àwa kì í yin yẹn jẹ́ a kì í lu jìbìtì. Bẹ́ẹ̀ bá rí epo ní Hansley Petroleum àbí wọ́n ti yín ó kọ́ ilé epo ní padà pérépéré ni tí ilé apépé máa ń pépéré jọ ọdún ní ilé epo ni yóò pé bákan náà tọ́ba yẹ pé ní ìnáwó ti ní ìlú òkè wa lọ́hùn-ún pàápàá jùlọ ẹni tẹ́ ẹ jẹ́ ara ìwájọ́wà níjọba ìbílẹ̀ ìwájọ́wà ní òkè ògùn pínlẹ̀ ọ̀yọ́ gbogbo olùtọ́wà rẹ̀ pátá lọ́sán mọ́ ìlàjínlé ìlàjínlé sì nílé ìtura ebenezer hòtẹ́ẹ̀lì wà ẹ bá nínáwó ṣe ẹ lọ bú òkú kalẹ̀ ní ebenezer hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ sì nínáwó ṣe náà fẹ́ bá lọ sí lókè tí wọ́n tẹ̀ fẹ́ dé sí agbolé abílé tí ti di àlàpà ń tì yín lójú ẹ̀ á wò pé ẹ fẹ́ dọ́gbọ́n ara fi síbi kan tẹ́ fi yẹjú àwọn kẹtẹ́ ń lọ ṣe ńlé ebenezer hòtẹ́ẹ̀lì wà lájílé bí ìgbà tẹ wà lẹ́yìn odi ní orí ń gbà ẹ bá débẹ̀ ẹgbìyànjú ẹ lọ wọ̀ síbẹ̀ adúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdásílẹ̀ àwọn ilé-iṣẹ́ wọ̀nyí engineer prince adeyemi òkè ní òní tẹ owó yín adúpẹ́ lọ́wọ́ olóòtú wa ọláyínká nígboyà akí bàbá wa alhaji ismail abdulyakin bàbá àtọwọ yìí pẹ o ní tubua rẹ ní tubu ẹmí ìbànújẹ òní wọlé tọ láti ìgbàre akí ọrẹ wa hasan adékúnlé ọmọ òkèèfò tó dúró sì wá ń pọ gbogbo wọlé òní tubua rẹ ní tubu ẹmí o bẹẹ lakí àwọn tí wọn jọ ṣiṣẹ pẹlú ọláyínká nígboyà rálẹ yìí akí eri tó kẹ adé níyì ni akí ẹ o bẹ́ẹ̀ lẹ́ra sì kí ganiyatu bello ayabachiru ashiru akí àfáàmù tí òye dòkun láì gbàgbé adéolúwo kan adé mr pilot gbogbo ẹni tẹwà lẹ́nu jẹ́ pátápátá
2: gbogbo ẹni lakí o
1: àálọ lálẹ́ yìí àtọ́ padà lọ́sẹ̀ sínú bọ̀lá ṣe ìdìmọ̀lẹ́ ètò ara lé wájà 08094447410 08094447410 náà lè fi bá tán jẹ́ ọlálékẹ́ sọ̀rọ̀ àbí kẹ́ tán.

0: ọkùnrin kò dúdú ìròyìn ìbò ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa àti kí yín káàbọ̀ sí orí ètò ìwà bámiṣẹ́ olúwa fún ìjọ ìwà life ministries tí wà ní 2022 ọlọ́dẹ sílù street pápá ìjọ ọmọọṣẹ ìlú èkó.
1: Hallelujah! Ìyípadà rẹ̀ àwọn ọkọ̀ Britain tó wáyé nínú ìjọ ìsà Life Ministry tó nọmba 2022 Alaisley Street pápá àjàù mi ti lẹ́kọ̀ọ́ ní gbogbo ọ̀rẹ́ Wednesday ní aago mẹ́fà ìdájí sí aago mẹ́wàá ní ìpàdé àdúrà ọ̀hún wáyé bọ̀ wọ́n darapọ̀ mọ́ ìpàdé àdúrà tí àwọn ènìyàn ti jẹ́rìí sí agbára ọlọ́run lọ́dẹ àmì òróyàn tí ìpẹ́wọ́ lálẹ̀ àwọn oníṣẹ́jú ni Prophet Adeni olórí APA bàbá ọlọ́run àní Prophet Dr. Adesola Adedeji àti àwọn àmì òróyàn lọ́nà darapọ̀ mọ́ wọn níbi àdúrà ọdún lọ́tà tíwẹ́jì tó yí ìgbà ayípadà sí rere gbogbo àṣálẹ̀ fúlàdé kẹta lóṣooṣù ní ìpàdé àdúrà àṣálẹ̀ àwọn abẹ́ amọ́ wáyé ní aago mọ́kànlá sí aago márùn-ún ìdájí níbi tí ọjọ́ ti dèjọ́ tí omi ò bùn jẹ́ bẹ́ẹ̀ sí ní gbàtúrọ̀ lẹ́sẹ̀ tẹsẹ̀ ìgbóná mẹ́yìn ó pàdé jésù oníṣẹ́ ìyanu torí pé ìwọlẹ̀ rí.
2: ògo ni fẹ́lúwa lókè ọ̀run orúkọ tèmi ń jẹ́ adéọlá rufus aka ìyanṣẹlẹ̀ láti ìjọ is alive ministry international tó wà ní nọmba 20-20 pápá àjàwó ní aládésúrú gbogbo ẹ̀yin tẹ wà ní ọlátẹ́gbó tẹ wà ní ọlọ́ọ̀mùṣe anywhere around ẹ make sure pé ẹ darapọ̀ mọ́ wa tó bá ti di ọ̀la tó wednesday every wednesday la máa ń ṣe program kan tí wọ́n ní wákàtí ìyípadà sí rere wákàtí padà sí rere every 7 a.m. to 9 a.m. a máa ń ṣe é nọmba 20-22 aládésúrú tó bá ti wá di ọjọ́ thursday ẹ̀yin tẹ wà ní ejigo nnpc òkè afá ìjẹgun ẹ pàdé wa ní nọmba 2 vineyard street ní jákàndé estate 7 a.m. to 9 a.m. bámiṣe olúwa láwọn yìí god bless you. Mo fẹ́ ka sí bíbélì wa sí ìwé Deuteronomy chapter 1:6.
3: Olúwa ọlọ́run wa sọ fún wa.
2: Ọlọ́run wa sọ fún wa pé
3: ní
2: Horebu.
3: Ẹ ti gbé orí òkè yìí pẹ̀tù.
2: Ẹ ti gbé orí òkè yìí yan arákùnrin arábìnrin. Kí ló dé ìgbà tí kò ń ṣe wọ àkọlé fún ẹ̀sà? Ibi tó wà yẹn o ti gbé bẹ́ẹ̀ tó sùn síwájú. Ṣé kí ni sún síwájú move forward? Ẹ Ọlọ́run sọ fún kí n sọ fún ẹ pé tẹ̀síwájú. Bíbélì sọ pé ìdùnnú ni fún Ọlọ́run wípé ká máa tẹ̀síwájú nínú ìwé John orí kẹta ẹsẹ̀ kejì. Ó ní beloved I will not eat that thou mayest prosper being good health as our soul prosper. Ìlọsíwájú
3: ẹ̀rọ àti
2: ọlọ́run
3: ọjọ́ ológun
2: nínú Ọlọ́run
3: ọ̀rẹ́kọ̀ọ́
2: bá mi ṣe olúwa. Wàá rí tí ẹ ṣe.

0: lára nínú progress wákàtí bá mi ṣe olúwa wàá ti ẹṣẹ ẹmí àṣeyọrí ọgbọdọ bá bèrè ẹ lójoojúmọ mo pàdé bàbá kan ó bẹrẹ ilé kíkọ ní 1980 mo délé yẹn ní 2013 almost 30 years àbí 40 years bàbá yẹn ò tí kan roof lé lórí àṣẹ ti ní yẹn sà ìyẹn ò ní ẹmí àṣeyọrí mo sọ fún bàbá yẹn mo ní ẹ lọ wá àdúrà níbi tó ti nípọn bàbá yẹn wọnú orókè àdúrà lọ ó ní olúwa ẹmí àṣeyọrí gbé wọnú bàbá yẹn ti bẹ̀rẹ̀ lé mi ó ti kan ó ti fẹ́ parí ẹ̀ àfẹ́ nìkan agbára tó ní òní ní tiẹ̀ ṣe nínú program bá mi ṣe olúwa wàá rí tiẹ̀ ṣe ọlọ́run tó lo màmá wa ọmọ rẹ mi kẹba lógún ó lò wọn nígbà ayé wọn tí ẹmí wọn sì gbàlẹ́ àwa lórí mo gbàdúrà fún ẹ̀yà bíamọ ibikíbi tí a bá wà padà lórí tiẹ̀ ṣe ìkẹta tó gbọdọ̀ gbàdúrà tó bá fẹ́ ní ìlọsíwájú òun ló pè ní ẹ̀mí ìgbésẹ̀ ó gbọ́dọ̀ ní ẹ̀kọ́ bá fẹ́ ní àṣeyọrí ẹ̀mí ìgbésẹ̀ ní ẹ̀mí ìgbésẹ̀ wọ́n sọ fún ẹ pé lọ gbà wẹ̀ ọjọ́ méje pé àrùn oúnjẹ inú ẹni pé tó bá gbà wẹ̀ wá kú ẹ̀sà ó lè ó gbọ́dọ̀ ní ọkàn àti ní àti máa gbé ìgbésẹ̀ ọlọ́run bá abraham sọ̀rọ̀ ó ní mo fẹ́ kọ rúbọ fún mi ọmọ isaaki tó rẹ́díẹ̀sì kó tó bí ó ní lọ fi rúbọ ìgbésẹ̀ nìyẹn yá ó gbé igi sẹ́yìn ẹ̀ ó mú ṣàná dání ó bẹ́ẹ̀lì dání bó ṣe mú dání ó ní isaac tẹ̀lé báwọ̀ isaac wá bèrè bàbá gbogbo nǹkan tẹ̀ ti kó dání ẹ̀rọ tẹ̀ fẹ́ lò dá ó ní má wọrí ọlọ́run máa pèsè ìyẹn sà ṣó ìwọ ń gbé ìgbésẹ̀ wòlíì pé ẹnìkan wá bá mi sà ó wá bá mi ní church dáàdì ẹ gbàdúrà fún mi mò ń wá ọmọ èmi náà bí àdúrà mo ṣáà ń gbàdúrà mò ń fèdè fọ òróró lé lórí màá fún lómi pàtì lẹ́yìn oṣù mẹ́fà ẹ̀mí yẹn sọ fún mi pé ó ní wòlíì kí ló ń gbà báyìí báwo mà yìí sọ bèrè ọkọ ẹ̀ mo wá nínú òótọ́ ni bèrè ọkọ wọ́n bèrè ọkọ ẹ̀ ó ní ọkọ òun ó sick ó fẹ́ dàbí malaria ó ní ó ní stroke mo ní stroke lọ́tọ̀ọ́dún wo ó ní ó ti wà lórí ìdìbúlé àìsàn láti 5 years ó ní ìjọ ló fẹ́ fún ẹ lóyún tó ń gbàdúrà oyún gbàdúrà fún ẹ wàá gbé ìgbésẹ̀ kẹ́kọ̀ọ́ gbàdúrà kí ara ọkọ tó bá ti ìyẹn ní ìgbésẹ̀ ìyẹn ní ìgbésẹ̀ ó gbọ́dọ̀ ní ẹ̀mí ìgbésẹ̀ má gbàgbé mo ní kan àkọ́kọ́ tó bá fẹ́ ní ìlọsíwájú wàá ní ẹ̀mí ìbéèrè wàá máa bèrè kó wàá máa bèrè kéèjì wàá ní ẹ̀mí àṣeyọrí má gbà gbé owó lé wọn lórí láràárọ̀ ẹ̀mí mímọ́ yànjẹ yọrí fún ọmọ mi ìkẹta ó gbọ́dọ̀ ní ẹ̀mí ìgbésẹ̀ nọ́mbà 4 nítorí àkókò ó ní ẹ̀mí ìtọ́ni pé second kings bíbélì sọ wípé ìgbà tí wò ní elisha tó wọnú ìlú yẹn wọ́n sọ fún mo gbàgbé pàdé mi ní nọmba 20-22 aládé su ní pápá àjàó tó bá ti di thursday ìwọ tó wà ní jẹgún ìkọ̀tún abára ìgọ̀dọ̀ ìjẹdòdó ìjẹgẹmọ òkè afán mpc pàdé mi ní nọmba 2 vineyard street pàdé mi ní bẹ́sà ó máa ní agbára tó bá ti mọ̀ má dáwà ó mú ọkọ ẹ̀dá ni mú ọpá ni mú àwọn ọmọ ẹ̀dá ni tó bá mú lọ́lọ́ ọ̀dì ẹwọ́ gbẹ́rí nílé kò wá gbàgbé owó ilé ẹ̀ á níbi kò má sọ ọmọ wọn lọ sọ fún ẹ pé kò má sọ bábọ̀ kó wá rí ọwọ́ ọlọ́run ẹni màmá wa mọ̀rẹ́ kẹba ló wọ́n wà láyé ó lè yín fọ̀hùn síbẹ̀ àṣẹwà má bọ̀ ó gbọ̀ ní ẹ̀mí ìtọ́ni tó bá ti pé àṣẹ wọnú ìlú yẹn ó ní omi yìí ó ní okòrò ó ní mú ike wá kẹdẹ̀ mú iyọ̀ wá ìtọ́ni direction sa ó lè kó di testimony ó di ìyanu mọ́ ẹ lọ́wọ́ God bless you.
1: Adúgbò ìpàdé ti di ọ̀sẹ̀ tí ń bọ̀. Ṣé ìlú ìbéèrè àlàyé tàbí ìtẹ́sọ́nà? Ẹ lè pè sí 08035-71-8038 àbí kí ẹ pè wọ́n sí 08035-56-6519. 08035-56-6519.

جی بله، من 31 بعدی به شما تو بله شه به و ها بعدی آنیا چرا تو نفعه میشه برای گری جده فان ما شله ما رو جو ما را نطوری به این رو کنفانی رو تو شیفه به این رو ده کسه ما این رو کنه ما شیمه دو بینیو کنه می رو فی انفانی ایباکه جی ایباکه تا پیپی شیشه ما شله ما شیمه رو جو ẹni kóhun tó wọ́n wá pàdé ṣíṣe fi gbogbo ọkàn rẹ ṣe fi gbogbo ọpá rẹ ṣe fi gbogbo agbára rẹ ṣe ẹlòmíì ti pàdé ọkùnrin gidi nísìnyí ó ń ké pé òun ò ní ọkọ àfọ́tì àfọ́tì tù fọ́tì pọ̀ kò ní ọkọ ṣùgbọ́n ó ti ní àwọn àǹfààní àwọn èèyàn gidi ẹ kò ga tó ẹ kò sanra tó ẹ kò pupa tó ẹ kò sanwó lọ́wọ́ tó ṣé omi ọjọ́ ọ̀la rẹ̀ ṣé omi tó orí lónìí ni mo fẹ́ fi jọ́ọ̀jì ẹni ìtọ́lọ́run sì mú ẹni yẹn lọ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ẹlòmíì ti sọnù ó ti ní àǹfààní àti pàdé àwọn èèyàn gidi ṣùgbọ́n níbi ìgbéraga níbi onímọ̀ tó bá nígbà tí ò tí jẹ́ nǹkan kan ó ti sọ àwọn àǹfààní ẹ̀ ó gbé àdúrà rẹ gbogbo àdúrà tó ń gbà yẹn olùwọ́ ìwọ ni kó o ṣàyẹ̀wò ara rẹ ìwọ ni kó o ṣàyẹ̀wò ayé rẹ wípé ṣé bó ṣe ń gbé ìgbáyé rẹ yìí ṣé bẹ́ẹ̀ náà lolúwa ṣe fẹ́ yìí ṣé ò ń gbé ìgbáyé rẹ ní kristi ṣé ò ń gbé ìgbáyé rẹ gẹ́gẹ́ bí àkọ̀rọ̀ ọlọ́run fún ayé rẹ mímọ́ má sọ àǹfààní rẹ nítorí wípé àǹfààní rẹ ó lè tún mọ́ padà wá bẹ́ẹ̀ ni àṣálẹ̀ tí ọlọ́run ti fún ayé rẹ ọ̀fẹ́ kan sí iṣẹ́ kan tàbí láti pàdé ẹnì tàbí láti ṣe àwọn nǹkan kan ṣùgbọ́n tó ṣe fi ń falẹ̀ lálẹ̀ mọ́ tètè falẹ̀ mọ́ra tètè kó mọ́ra o ní àǹfààní rẹ lè máa padà ṣe fún ẹ mo gbàdúrà fún lórúkọ ti jésù kí lóòrùn àjọ ọdún bó ṣe ń pa ọlọ yìí ó ò ní sọ àǹfààní rẹ lọ jésù ó ò ní sọ àǹfààní nù àwọn nǹkan tó lówá fẹ́ ṣe fún ọ láti mọ́ ọ lọ sí ìpínlẹ̀ ògo tó kàn lórúkọ ti jésù kò ní bọ́mọ ọ lọ nígbà tá a bá fẹ́ pè ọ fún iṣẹ́ atọ́ ní ìtumọ̀ lórúkọ ti jésù ó ní ọ ní kú ó ní wà ọ̀nà àvélébù lórúkọ ti jésù àwọn tó lówá fẹ́ tò pọ̀ mọ́ ọ̀nà àjọ ayé ọlọ́dún yìí olúwa náà kan dandan ó máa bá wọn pàdé nígbà tó bá pa wọn pàdé ó ní gbọ́ sí wọn o ni mo o ni roju niwaju won o ni mo ko o roju be lo niwaju won oruko ti jesu christi o n gbogbo to ko se ti a fi debi to fe de ninu irajo ju oruko ti jesu lo ma ran lowo lati se o ni so anfani ni o oruko jesu anfani to lo fun olodun o ni fi tafala ọgbà olorun mo a to fun o oye olorun a to fun o wa debi ogo wa de leri pàdé lè mú ṣe rẹ wà á ní ọlọ́run ayọ̀ rẹ á kú àdájú ní orúkọ jésù kristi olúwa wa orúkọ mi lẹ́ǹkan sí ni lady prophet dr fúnmi àríjà olólábí ti ìjọ cms church mountain of goodness and mercy tó wà ní nọmba ìlú mímọ́rọ́ street mímọ́rọ́ bus stop ní agege ẹnì pé yásọ ọ̀rọ̀ ìgbà kí ẹ fi whatsapp message ránṣẹ́ sí 0817 622 8360 0817 622 8360 ẹni ìjọba pẹ̀lú aláti bá wa jésù ní ìjọsìn wa ní gbogbo ọjọ́ sunday ní aago mẹ́jọ la máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ bíbélì títí aago mọ́kànlá àbọ̀ a máa ń pa tó bá di ọjọ́ thursday la máa ń ṣe ìsìn sílẹ̀ wa ta máa ń bẹ̀rẹ̀ ní aago tá à ń pè ní ibùjókòó àárín ẹni ìjọba pẹ̀lú wa bẹ́ẹ̀ sì ṣe ń dara pẹ̀lú ọtí jésù kristi ẹ ò ní kábàámọ̀ ẹ̀rá àárín gbà àwọn ọlọ́run yìí o àwọn èèyàn náà ṣe yín o gbogbo ibi tí ẹ bá fẹ́ sẹ́yìn tẹ̀ nínú ọ̀sẹ̀ yìí ó tó parí ibi ìwé ló máa jẹ́ fún yín lórúkọ ti jésù ẹ̀rí àwọn gbà ilẹ̀kùn orí tuntun àṣe fún yín ó ti dára fún ọ̀pọ̀ jésù kristi olúwa wa àmì àmì àmì orúkọ jésù hallelujah ògo fún jésù lókè ọ̀run.

rabbil alamin ope ope ope ona ni oro wa yo ma ja si tori pe ore ti olohun ba koju si wa ko ni adadu olohun ba nti e ba nka ore mi olohun ba te ba nka ni meni meji ale ka tan olohun ba ni nole insano la dhulumun kafaro nida keji olohun ba ni nole insano inna allaha la ghafurur rahim gbogbo àwọn eléyìí a fi ń ṣe ìtìsíwájú lórí pé ọlọ́run bá kojú orí sí wa a sì mọ́ lóore ọ̀gá orí tí ọlọ́run bá kìí ṣe fún tajátẹran àyàfi àwọn ẹni ẹ̀ṣà òun náà ni ní mọ́tòlù islam òun náà ni orí ẹ̀sìn àlàáfíà ọlọ́run ọba balẹ̀kí ọlá tó wá kojú orí sí wa a dúpẹ́ fún ọlọ́run ọba náà a máa wá ń fi wá tàdá pé a dúpẹ́ fún zaatira mọ́ni toni awaye taraye wa tabawaye tawulo tani opo luwa lejo tabawaye

ejo ta ba waye ta un se bo ta ni opo oluwa lejo adupe fun zat ramani toni awaye taraye wa o ta ba waye ta owulo ta ni opo oluwa lejo adupe fun olohun oba ala aarin fun olohun oba ni idapada bi osope alekun ike alekun ige ko ma ba nabi yo tauba muhammad ibn abdullah sallallahu alaihi wasallam al mabuz rahmatan lil alamin olohun ba gbe idide ko ma je anu ike fun gbogbo agba nla aye o na wa je ko ye wa pe buristo an utammima mukarimul akhlaq o ni olohun ba gbe mi idide ki wa ko gbo me de niyan ni awon iwa bi yi iwa lapole ti o fin jere laye ti o fin jere njo nbe ndi alkiyawma o inshallah ba o mo google ko mo facebook ko mo instagram amon le ni to ba te google ku won na beere lowo engine room pe the best man throughout the universe talent to da ju laye ko to gbe eni kankan wa o nse olohun oba sallallahu alaihi wasallam oni o gbe siwaju eleyi o njuwe pe are ni re tele ari ogari oga alalbarika ari tele ouna ni muhammadu bin abdullahi alekun ike alekun ige ko ma ba gba sahaba awa na ti a se ti wa loto ko lo ma sa koju kesi eni kokan wa awon ni sababi wa loju ona yi ani shalai ma se dua won bakan na oni gbowo wa eru olohun ti a be lohun oba ala pe gbon to se ba sore da olohun ma koju esin won ti won se sababi eto yi ni bond fm o na ni darul najat half hour ilale amam inshallah ki la fe gbe yewu o na ni manual muslim wa ki kiyu ta ba so pe muslimi muslimi a ma so pe laye atijo ta ba ngo abdullahi ibrahim fatima muslimini laye atijo ni yewu to gba imo yoruko muslimo do awon elebo àìmọye tó ń daṣọgbó tó ń pẹ̀rẹ̀ láàrọ̀run tó ń jẹ́ ọkọ̀ mùsùlùmí ló jẹ́ pé àwọn owó là ń pè ní mùsùlùmí gangan tó ní jẹ́ kí ẹ muhammadu ló ń jẹ́ kọ̀díjà ló ń jẹ́ abdulwasi ló ń jẹ́ tí ò ní jẹ́ kó kó ìtànjẹ báyẹ torí pé ọlọ́run ọba balẹ̀ kí ọ láti kì wá nílọ pé fala tamutuna illa wa antum muslimun ọlọ́run ọba ni ẹ gbọ́dọ̀ jáde láyé àbí kẹ́ ẹ jẹ́ mùsùlùmí wa mọ̀nú wa muslim alẹ́ akíkí yìí tá a bá wá sọ pé mùsùlùmí mùsùlùmí ta ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa wọ́n ní wa wá yẹrẹ wò irú mùsùlùmí wo ni wọ́n ṣé mùsùlùmí tó jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ọba ìjẹ́ mùsùlùmí ẹ̀rin lẹ̀ lọ́dọ̀ ọlọ́run àbí mo ní sílvà méjì lẹ́nu tẹ̀síwá máa ń bẹ lápò mi ní ìmọ̀ àwọn lásàlátù ṣíyẹn ló fi ń jẹ́ mùsùlùmí torí pé lé ní ẹgbẹgbẹrún èèyàn lọ gborúkọ sórí tí ẹ pé lọ́dọ̀ wà aláàjì ni wọ́n àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wọn kì í ṣe aláàjì wọn kì í ṣe alájà wọn ní ta ló ń jẹ́ mùsùlùmí lódodo òun náà ni man istaslama kọlbáòlìlá

0: náà lẹ́ni tó ju ọkọ ẹ lẹ̀ tó gbàfà fún ọlọ́run ọba alá bákan náà tó wá ń dórí mọ́ ìṣe ọlọ́run ọba láṣo wọ́tẹ́sì mobi town ìdí yìí tó ń dórí mọ́ ìṣe ọlọ́run ọba alá láṣo wàhádà fara ìdí yìí tó wá ń mú àwọn ọ̀rọ̀ yan ọlọ́run ọba wá gbogbo tọ́lọ́run ọba pa wá láṣẹ tó mú wá bákan náà wàsẹ́lì mu náà sami lisari wọ́yáàdì tí àwọn èèyàn wá lá kó ń bi aburú ọwọ́ ẹ̀ àti aburú àwọn ẹ̀ àwọn pé wọn ló bá wá yẹrẹ wò ṣé mùsùlùmí ọlọ́tí ni ẹ́ àbí fàtáyé ọlọ́tí àbí kọ̀díjà onípẹ̀rẹ́gà ni àbí ẹ̀yà abdullahi onígbó wọn ló máa yẹrẹ wò torí pé ń tán pé mùsùlùmí òun náà ni yorùbá tó súnmọ́ jù lọ lẹ́yìn tó ju pájú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba a bá tẹ̀síwájú láti dá wa lẹ́kọ̀ọ́ pé ìjẹ́ mùsùlùmí wa kò pín sórí pé mò ń jórúkọ mùsùlùmí lásán wọ́n ní fainal islam ẹ̀rí ìsìláàmù tọ́lọ́run ọba ń gbẹ wá lóun gbẹ pé àgbọ́dọ̀ jáde láyé àfi ká ju pájú sẹ́ẹ̀lẹ̀ ó wá islam kọ́lì òun náà ni kí ọkàn gbàfà fún ọlọ́run ọba wàlúwájú ìlíláì tààlà ìgbàfà fún ọlọ́run ọba yìí lẹ́yìn tó fi ń wá ojú rẹ̀ ọlọ́run ọba al istislam li akami sharia èyí wá ju pájú sẹ́ẹ̀lẹ̀ fòfin ọlọ́run lẹ́ni ẹgbẹgbẹ̀rún alájì ni mí alájà ni mí ẹ mùsùlùmá ni mí ẹ ríkura nínú mọ́tò mi ni tẹ̀síbà ń bẹ lápò mi ọgọ́rọ́ wá òun náà la jìnà sí ń tán pé lófin sharia láṣẹ rí ọgọ́rọ́ mùsùlùmí tó máa ń ké lẹ́bọ kó ẹkú ọdún ẹkú palẹ̀mọ́ ọdún a máa rí ọgọ́rọ́ ẹni tó ní mo gbọ́kọ̀ mùsùlùmí sórí tania àmì kan kínkìrún ni o alájì ni mí a yé wa pé ń tán pè ní pé ìjẹ́ mùsùlùmí wa òun náà lẹ́ni tó ju pájú sẹ́ẹ̀lẹ̀ fún àṣẹ ọlọ́run ọba àfáàwa nínú àwọn salaf òun náà ni àfáàwa zuri rahimahullah wọ́n ní fọlá islam ká bá ń sọ pé nípa islam òun náà ni zawul khudu'i òun náà ni ìfihàn ìtẹríba fún àṣẹ ọlọ́run ọba kíyàn ju pájú sẹ́ẹ̀lẹ̀ fòfin ọlọ́run pé mi ní tẹ̀láṣẹ ọlọ́run ọba nífẹ̀ẹ́ ló máa tẹ̀lé níwájú ńlá ìtọ́ráńlá láti fi wá ojú rẹ ọlọ́run mi ní tẹ̀láṣẹ ọlọ́run ọba bíi ríyà torí kárí mi máa tẹ̀lé ẹgbẹ́ ọlọ́run ọba ṣe pa mí láṣẹ lẹ́yìn wá gbà náà wọ́n kú bu límọ̀ tàbí sayyidna muhammad sallallahu alaihi wasallam a tún wá gbà lódodo ohun tí ọ̀gá wa olólùfẹ́ wa tó mú wá fún wa òun ní sọ pé ṣèbí súnà ni níbi táyé lajú dé yìí kẹrin sọ pé kí ṣòkòtò kíkó tó máa fò sókè níbi táyé lajú dé yìí ẹni sọ pé kí wọn máa dárúgbọ̀ sí àṣírí ẹgbẹ́ ẹgbẹ̀rún ọkùnrin ní sàmọ́ ní táwọn àlòtà ayé lajú yìí tó ń fi yọrí ìṣètì a rí ẹgbẹ́ ẹgbẹ̀rún ọkùnrin tí wọ́n ń dirun tí wọ́n kàkún gbajúmọ̀ àmọ́ láti ṣe súnà ń ṣe ọlọ́run ọba wọn ló ti wà barbaric ó ti wà outdated a máa mú àwọn nǹkan wá láti fi takò ó àánú máa bè pé irú mùsùlùmí wo lèmi ọlọ́run ọba ọba alikiola ó wá ń kó wa lẹ́kọ̀ọ́ lára níbiwa ibrahim alayhi salatu wa salam wa ismail àti níbiwa ismail ọlọ́run ọba fi ń kó wa lẹ́kọ̀ọ́ báwo lọ ṣe gbà fẹ́mi ọlọ́run ọba ọlọ́run ọba ní fọlámọ aslamọ ọlọ́run ọba ń gbà tí bàbá gbà tó ju pájú sẹ́ẹ̀lẹ̀ tí ọmọ náà gbà tó náà ju pájú sẹ́ẹ̀lẹ̀ ọlọ́run ọba ní wọ́tẹ́ lẹ́lẹ́jẹ̀bí ọlọ́run ọba fi ń rinlẹ̀ pé bí ibrahim ṣe gbà fẹ́mi ọlọ́run òun náà nà níbiwa ismail òun náà gbà ipò ẹ̀fìn mi jọ́sìn fún ọlọ́run ọba ọlọ́run ọba nígbà tó wá gbà fẹ́mi ọlọ́run ọlọ́run ọba ní wọn dá iná wá ń yá ibrahim ọlọ́run ọba lèmi ọlọ́run tó wá kọ̀ǹfàm pé olùjú pájú sẹ́ẹ̀lẹ̀ ni wọ́n ọlọ́run ọba ní wọ ibrahim kọ́dísọ dọ́kítà rúyà ó lálàá ó sì gbá lódodo àlá ni ibrahim ọlá pé mò ń fi ọmọ yìí jọ́sìn fún ọlọ́run ó sọ fún ọmọ náà gbà láti fi rẹ̀ ẹ́lẹ̀ fún ọlọ́run ọba ọlọ́run ọba ò ní kí wọ́n mọ́ ọmọ wá o ọlọ́run ọba ò ní kó pa ọmọ o ọlọ́run ọba kò ní fọtí lẹ̀ fi tẹ́tẹ́ lẹ̀ fi ṣìná lẹ̀ fi ẹbọ́ lẹ̀ tó bá jẹ́ mùsùlùmí là ń sọ o àfẹ́ntóní kò sọ ọlọ́run o àfẹ́ntóníwòn ń ṣe mùsùlùmí o tó bá sọ pé mùsùlùmí ni mí ọlọ́run ọba ò ní ojú ọmọ lẹ̀ ọlọ́run ọba ní fi ọtí lẹ̀ fi ṣìná lẹ̀ fi tẹ́tẹ́ lẹ̀ fi ẹbọ́ lẹ̀ káàárí ẹ̀ka ń gbà mùsùlùmí lélẹ́yìí àgbọ́dọ̀ rí ẹ mọ́ṣáláṣí ká tún máa rí ẹ lọ́dọ̀ àwọn ẹgbẹ́ òkùnkùn àgbọ́dọ̀ rí ẹ mọ́ṣáláṣí ká tún máa rí ẹ lọ́dọ̀ àwọn tó ń ṣòro ìdílé àgbọ́dọ̀ rí ẹ mọ́ṣáláṣí k o tun ma wa ka so pa mo aso funfun lo sibi ko ipe ajo nse ni iwo o ki nse muslimi o olorun ba ngba ti anbi wa ibrahim alayhi salatu wa salam to gba ismaila na gba olorun ba wa pe re baba adunu baba igbagbo ipe a iwo ibrahim ko di so dataru ya inna kazalika najsil muslimin olorun ba ni bai la se ma so leso awon eyan daada afawa ibn kasir ay maulaw woni aslama tolorun oba lo yani istislama wa inqadan ona pa won mejeji gba fun olorun won ju paju sele ta ba nso nipa islam ona la istislam lillahi bi tawhid ona ki yo ju paju sele fun olorun so le je pe yon je uruko muslimi ko so di muslimi Epa moya won ti won tako Islam leni o ko muslimi lo nje imi ani muslim ni mi imi ani jafaru ni mi imi aso pe mo fe change oruko mi on pe mi ni e muftau kokoro to tun mo pe je oruko muslimi won ko so won di muslimi ni waju Olorun lo je ki won ma wa gba itanje awon to so pe awon fe pa Islam re ni le Yoruba balu to ti lo le nsewo si to bolo won oba lo gbe islam kale afa ibn kasir rahimahu allah woni aslama to lo ba lo fun ibrahim ati ismail o na ni pa won meje di ju paju sele fun olorun won ko dani o si mu ase olorun oba se ipe lati fi te lase olorun e la la pe ndumi fun olorun olorun ba oba liki ola o mu ameji won fi ko wa leko afa ibn kasir rahimahu allah won tun te siwaju woni anabi wa ibrahim alayhi salatu wassalam imtisala amrillah ummu ashe olohun oba se wa ismail anabi wa ismail ta'atu lillahi wa li abi o te la se olohun lara babe olohun oba ni ko fi mi josin fo olohun oba a pe elei yo ma je ko ye wa pe ima ye islam wa wo ni gbogbo igba pataki julo nle yoruba tori pe islam wa o ti dapo mebo nile yoruba yi ko je ke mo lo le ke ko so di muslimi ni zamoni tan lo lo yi o gbo la gba wa ko so di muslimi tori pe ai moya won non muslim to gbo qur'ani zori ti e pe won tun tako esin olohun oba ai moya won afa to mo lo le ke ti e pa won lo tun polowo ebo lo je pe eni kankan wa a ma yes islam wa wo se ko ti ro papo mebo olohun ba du te siwaju ipe islam ta fe gba lowo yin ohun na islam ti o ru papo mebo olohun ba ba le ki ola o tun ko wa leko ala lisan nabiyihi olohun ba ni so fun o me de niyan kulinna salati wa nuski wa muhyaya wa mamati lillahi rabbil alamin olohun ba ni nabi sallallahu alaihi wasallam ma so fun awon o me de niyan pe inna salati dadaju irun mi wa nuski ati eran ijosin mi wa muhaya ati ise mimi wa mamati ati oku mi ko to si enikankan lillahi rabbil alamin ayafi olohun oba oba agba nla aye to ipo olohun oba lo ni a niso laye ohun na lo mo gba ta ma lo laye gba ti o ba mu wa kuro laye ko ni gbayanda lowo enikankan ta ba wa kuro laye a lo sodo enikankan to ju odo olohun oba ala lo so eleyi a fi nse itaniji ona na tembiu fun gbo wa lati ma ye islam wa wo ni gbogbo igba abi olohun oba ala ati wa ninu islam yi ko olohun ba ye ese wa kuro wala la haula lana wala quwwata lana illa billahi alil azim ki e ja doke lohun
1: بسم الله الرحمن الرحيم
2: السلام عليكم دار النجات اف اوا اكوتو ايتا غبيكالي في دابا سوكي اكويس اسلام لوري لي شبون اف ام 92.9 ني بوغو جو شغو تيزدي لي تو هي يوم ما بوغو اف ام شبون اف ام 92.9 دارو لاغو ميجو ابو اليتي تي داغو ميسوان شالو

0: alhamdulillah rabbil alamin ope ope ope o na ni oro wa man ja si ni gbogbo igba tori pe olohun wa baba leke ola o fi ese wa rin le sojo na islam asim bi olohun wa baala pe ya musarif al qulub thabbit qalbi ala dinik oba ti o ndare emi to ndare okan ko fi emi wa rin le ko fi okan wa rin le sinu esin alaafia o na ni pe igba laye o ma be fa wa ti aba ni beere kan si meji le abi edaru najat half hour awa ti aba ni beere a ma pe 07 070 6316 1916 le kan si 070 6316 1916 la wa ti aba ni beere to ji alamore esin wa tori pe olohun ba ni fasiyaro la zikri en kuntum la talamu ore sin wa a ma bere ni gbogbo igba ko wa si tiju fun wa pe te ba bi wa ta wa o ba mo a so pe a mo ni lati ba ya to ba nse basu le lori tori pe esin ni eleyi o nse oro ije imu ti won ba si bere eto aye lowo wa awon mo npe o amo ala mo ri esin to ba ye wa a so eleyi o na ni lati ma fi rin le ipe en to ba ni muslimi ni mi won ni awon kankan wa ti agbodo moju to to fe je muslimi ododo ni waju olohun oba alakoko at-tauhid khalis ona ni ise olohun oba laso pelu mimo yo a se olohun oba laso pelu mimo lalai ni fi egbin lati fi kun islam wa eleyi ona ni pe igbagbo ona ni foundation islam bi'anallahi subhanahu wa ta'ala wahdahu la sharika lahu olohun oba ta wa nsin oba ti olorogun ni o ese ipoju mi lo eran mi lowo ko si fun olohun oba ala oba ti o ni pa ti o ni assistant kankan ni olohun oba ala bakan na wa na muhammadam rasulullah atu gba pe anbi muhammad ojise olohun oba ni ko nse omo olohun ko nse oluran olohun oba lowo ki se pa olohun olohun oba ran ko ma je ramatan li alamin won ni bakan na da oli faraid en to je muslimi ododo a ma moju to awon oran yan olohun oba kini tumo eleyi ona lal muhafazo ala arkan alislam alkhamisa yo ma sho awon opo islam marun olohun oba ba le ki ola tun gbe kale fun wa a ma sho a ma moju to ninu e ona ni al iman ninu e ona ni ka gba ko jise olohun oba ojise olohun oba ni ninu e ona ni salawatul khams awon kan opo marun agbodo moju to ninu eni siyam ninu eni zakat ninu eni hajjul bait gbogbo awon eleyi en to ba ni muslimi ni mi o di eto lati moju to awon oran yan marun yi bakan na muraqabatullah en to ba ni muslimi ni mi lododo a ji ala sumo lohun oba ala kila be bi sumo lohun o na ni awon ase to pa wa lati ma tele awon kan to se lewo fun wa lati jina si o na ni istishaarul khawf min allah gbogbo igba ipaye olohun oba a to bi lori emi wa fi sir wal jar awon koko ni awon gbangba ni o gbodo ni mo gbo olohun oba gbo mo npaya olohun ko wa ka ore eyan mu e lowo o wa ni afade ni o gbodo ni mo gbo olohun oba gbo mo npaya olohun ko wa ni e ma gbe bukata yin wa ba mi awon se jalabi awon ma jo se ipaya olohun oba o ti to to pe gbogbo wa la ni mu ta nbere waju olohun olohun oba o si ni bukata se ni kankan kullu maqlukin yahtaju ilayhi walakin allah subhanahu wa ta'ala la yahtaju illa adi min khalqihi gbogbo eda lo nwa bukata lo sodo olohun amo olohun oba o ni bukata kankan ka wa fe ba gbo on ta ni de awon afasi ni kini dajo solar kini dajo kobuli kini dajo badi ẹyàwó mi ò bímọ iye okun afa tó pọ lọwọ ba ló ń fún yàn lọmọ ẹ wọn fún mi visa iye okun pastor ọlọwọ ba ló ń ṣe yẹn eléyì òun náà ni pé àwọn alásùnmọ lọwọ ọba a jẹ káàrin àwa àti ọlọrun kí ó dá bákan náà a mójútó àwọn akilákùn mahmood àwọn ọwọ abiyi ìwà alápọnlé a mójútó bíi káfọlẹ aza a níjẹ kí aburú kó ti ọwọ wa bọ sí ọdọ ọmọ làkejì eléyì ohun tí ó di ẹ̀tọ́ fún wa ni tó pa nàbí sallallahu alaihi wasallam ó ní alimuslim mọ́nsẹ́lẹ́mọ́ náà sá miyadi ìwọlisánihì òun náà lẹ́ táwọn èèyàn là kó n bí aburú ọwọ́ ẹ̀ àti aburú àwọn ẹ̀ wọ́n ní bákan náà nínú àwọn ọ̀wà tá a gbọ́dọ̀ mójútó gẹ́gẹ́ bí mùsùlùmí tó pé òun náà ni a sídi ikú wọlé àmọ́ náà a jẹ́ olódodo a dẹ̀ jẹ́ olùfọkàntán ó ní máa dáṣà yí pé a kówó ná fún mi mo ná jẹ kò sẹ́ni tó lè bí mi tí wọ́n bá bí ẹ láyé wọ́n bí ẹ lálùkì ẹ wọ́n tó mọ̀ pé ìjẹ́ mùsùlùmí wa kò ń ṣe mú kan kírun nìkan kò ń ṣe pé àmúlò àsọlátù nìkan a gbọ́dọ̀ rí i pé a mójútó gbogbo àwọn eléyìí ní tó jẹ́ pé àwọn nǹkan tó di ọ̀rọ̀ yàn láti mójútó ni a wá gbìyànjú ní gbogbo ìgbà ipe gbogbo ohun tọ́lọ́mù wọn bá pa wá láṣẹ yìí ó di ẹ̀tọ́ fún wa láti mójútó mùsùlùmí láti mọ̀ ipá wa ní nǹkan tó ń gá ìdí wa òun náà ni alukurian kò ń ṣe magazine kò ń ṣe atọ́ka kò ń ṣe blog tọ́ ni pé ẹ bá wọn yàsín ẹ bá wọn mólíkù ọlọ́run bá ní ìwé tó fẹ́ tọ́ ọ yín sọ́nà ni ọlọ́run bá ní azalukurian yàdílì lẹ́tí ya akwam ọlọ́run bá ní ìwé kan ni o tó máa júwe ọ̀nà fún yín tí ó máa tọ́ yín sọ́nà ọlọ́run bá ní normal mominu náà ọlọ́run bá ní ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo iza zukirullah tó bá rántí èmi ọlọ́run wájú láti kú lóbùhùn ọlọ́run bá ní ọkàn wọn wá wọn gbọ́ wọn bẹ̀rù ọlọ́run ọba látara ìrántí èmi ọlọ́run ọba tí wọ́n gbọ́ ọlọ́run bá ní wá iza tuliya ti alẹ́mi aya tuhu tó bá tún wá ń ka àmì èmi ọlọ́run ọba fún wọn tó ń ka kurian zada ti hum imana ọlọ́run bá nígbàgbọ́ wọn tún máa lékún torí pé kí ni wàhálà rọ̀bí im yàtàwá kalu tó pa àwọn tá a pè ní mùsùlùmí àwọn tá a pè ní olùgbàgbọ́ òdodo yìí àwọn tí wọn kì í sí oúnjẹ ni wọn wọn kì í lo ìfúnpá wọn kì í lo ohun ìfẹ wọn kì í lo àfọṣẹ wọn máa ń gbára lọ́lọ́run ọba ni ibi tó lọ́wọ́ ọba ti wá ní ká mú nìyẹn kò ní dandan o ẹ gbọ́dọ̀ ṣèjà àwọn ànábì ọlọ́run kẹ tó kúrò láyé ó ní wà látàmú tú na ilá wàhántún mùsùlùmí port of mark ọlọ́run ọba nìyẹn tó bá fẹ́ wà lùjọ́ náà tó pé gbogbo institution kankan ló ní port of mark ọlọ́run ọba ni ẹ gbọ́dọ̀ jáde láyé ẹ gbọ́dọ̀ forílẹ̀ ayé yìí sílẹ̀ àbí kẹ ẹ jẹ́ mùsùlùmí tó mọ̀ pé ìjẹ́ mùsùlùmí wa ń láti jẹ́ akíkíyòn ń láti jẹ́ ti òdodo kí làwọn àfi jẹ́ ti òdodo òun náà làwọn nǹkan tí a kà fún wa tí a gbọ́dọ̀ mójútó eléyìí nínú àwọn ojúṣe tó di ẹ̀tọ́ lé wa lórí ni torí pé ọlọ́run ọba bá lékè ọlá kó tó béèrè pé ṣé ìyá àdínì ni ẹ ṣé bàbá àdínì ni ẹ lálùkì ẹ mọ̀ ohun tí ó kọ́kọ́ wò òun náà ni pé ṣé islam ẹ pé déwájú ọlọ́run tí islam ẹ ò bá wá pé déwájú ọlọ́run báwo ló fẹ́ gba ìsan sọ́láàt láì sọ pé ẹni tó ń kírun tó wá ń dè mápá tó ń dè mọ́dì tó ń sóńdè tó ń pọ̀fọ̀ òun ba islam ẹ jẹ́ ni so wọn náà máa fi àwọn mò ń jẹ́ ọkọ mùsùlùmí fi george islam so eléyìí ẹ jẹ́ kí a mójútó ní tó jẹ́ pé inshallah a máa tẹ̀síwájú nígbà míì àbí ọlọ́run ọba alá èyí tí a gbọ́ ìkọlọ́jọ́ ṣe wá láǹfààní láyé kó jẹ́ ojútùú ńlá náà fi dún níyá wàá ojútùú alẹ́ yìí náà fi àkírọ̀ kó kọ́lọ́n kó ṣe ní ẹ̀rí tí ó gbè wá láyé ń bí kó jẹ́ ẹ̀rí tí ó gbè wá tó bá dijọ́ ń gbéǹde alùpùpù ẹ̀ mọ̀ ọ̀la ńlá ilẹ̀ lọ́lá ọ̀la ìjẹ́kànjọ́ ṣù ọlọ́run ọba àwa àbí ọlọ́run ọba alá gbogbo àwọn ní ìgbọ̀wọ́ ètò yìí látòrí ẹrú ọlọ́run ọba ẹni ọlọ́run ọba mọ̀ tí ṣe ọlọ́run ọba kìí sú ọmọdé ni wọ́n kọ́lọ́n kó bá ní dà wọ́n lágbà gbogbo tọ́lọ́run ọba kólé wọn lọ́wọ́ ọlọ́run ọba alá kọ́ má jẹ́ fi wo àìsàn kọ́ má fi wo àrùn gbogbo àwọn tọ́ọ̀tún máa ran ètò yìí lọ́wọ́ ọlọ́run kó bá ní ràn wọ́n lọ́wọ́ a lọ má lọ gbàgbé òun náà ni àwọn àfa wa àṣe kọmọrùdín mobọ́lájí àjọlájúmọ́ àdìmọ̀ṣe òrùbílẹ̀ amir àbí ọlọ́run ọba alá gbogbo tọ́ fílẹ̀ kọ́lọ́run kó bá ní mójútó pé àwọn aya àwọn ọmọ kọ́lọ́run bá kọjú ìbànújẹ́ sí wọn àwọn náà kọ́lọ́run ọba alá kó bá ní ṣe wọ́n sọmọ́rí àlùjọ náà ọlá alá haúlà lánà wàlà kù wọ̀tà lánà ìlà bìlà alẹ́ yọlẹ̀ azì.
1: Assalamu alaikum. Daru Najat of Awa. Akotu eto ta gbe kale. Fi dabasoke ẹkọ ẹsin Islam. Lori ile-iṣẹ Bond FM 92.9. Ni gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ètò náà yóò máa gbé afẹ́fẹ́ ilé-iṣẹ Bond FM 92.9. Bẹ̀rẹ̀ lágbo mẹ́jọ àbọ̀ alẹ́ títí di aago mẹ́sàn-án àṣálẹ̀ o. Àwọn

0: wé orí ìkẹrìnlá ẹsẹ ìkẹrìnlélọ́gbọ̀n Proverbs chapter 14 verse 34 ó pé òdodo ló gbé orílẹ̀-èdè lékè ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ lé ẹ̀gàn orílẹ̀-èdè. Orin Dávidì orin ìkẹtàdínlógóje láti ìlà kẹrin sí ìlà keje Psalm 137 from lines 4 to 7. Ó pé àwọn ó ti ṣe kọ orin Olúwa ní ilẹ̀ àjèjì Jerusalem bí èmi bá gbàgbé rẹ jẹ́ kí ọwọ́ ọ̀tún mi kí ó gbàgbé ìlú rẹ̀ bí èmi kò bá rántí rẹ jẹ́ kí ahọ́n mi kí ó lẹ̀ mọ́ èrìgì mi bí èmi kò bá fi Jerusalem ṣáájú olórí ayọ̀ mi gbogbo Olúwa rántí ọjọ́ Jerusalem lára àwọn ọmọ Édómù àwọn ẹni tí ń wí pé wọ́n ó palẹ̀ dé ìpìlẹ̀ rẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò ìjòkó akọni ètò yí ètò gbogbo ènìyàn tí ó máa wá sórí afẹ́fẹ́ bọ́ọ̀nù títú dọ̀ ní FM ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ní ọ̀sọ̀ọ̀sẹ̀ láti aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ àṣálẹ́ from 9 PM to 9:30 PM every Tuesday. Àkànṣe ètò fún ti àyájọ́ ọjọ́ òmìnira ti orílẹ̀-èdè wa Nàìjíríà. A pé ọmọ ọdún 64 66 years tí a ti gba òmìnira kúrò ní abẹ́ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tí àwa náà di orílẹ̀-èdè olómìnira ní October 1, 1960. Ọpẹ́ ni fún Ọlọ́run fún ibi tí ó ti ràn wá lọ́wọ́ dé. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ sì ti fà mú. A ti jagun abẹ́lé nínú rẹ̀ àti rí ìdúkòkò mọ́ni àti àkọlùkọgbà àwọn ènìyàn ìka àwọn tí ó jẹ́ pé igbe wọn ni wípé wó palẹ̀ dé ìpìlẹ̀ bí àwọn ará Édómù sí àwọn ará Jerusalem ní ìgbà ni bẹ́ẹ̀ ni lárí àwọn èèyàn tó dún bí Édómù lónìí tí wọ́n dojúkọ àlàáfíà Jerusalem tí wọ́n sì sọ bẹ́ẹ̀ ni pé kí a wó palẹ̀ kí ó má ṣe sí àlàáfíà ṣùgbọ́n nítorí pé Ọlọ́run wà ní ìhà tiwa òun náà ni òun àdúró di àkókò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn adarí ní ìgbà kọ̀ọ̀kan tí Ọlọ́run ti fún orílẹ̀-èdè yìí àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè náà àwọn tó ń bí sínú rẹ̀ àti àwọn tí wọ́n ti orílẹ̀-èdè míì wá bá wa gbé torí pé ó jẹ́ kí láburú tó kọjá agbára wa kí ó kọlù wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni a ti là kọjá bí orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè míì kò ní irú ọ̀fẹ́ rẹ̀ a ti di ogun a ti di ọ̀tẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìpè nítorí pé Ọlọ́run ló wà ní ìhà tiwa Ọlọ́run ló mú wa dé ìhìnyé. Lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn wa tí ẹ̀ ń gbọ́ wa ètò yín ètò wa ètò ìjòkó akọni náà ni ẹ̀ tún gbọ́ ní àṣálẹ́ yìí ní Bond 92.9 FM kí ẹ tún tẹ̀síwájú ẹ̀jẹ̀ agbàdúrà. Ọlọ́run ayérayé agbẹ́yíga nítorí pé ẹni Ọlọ́run wa fún àǹfààní àtòrí ọ̀fẹ́ tí a rí pàápàá bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ògo ni forúkọ mímọ́ yín fún àtìlẹ́yìn yín àti ìrànlọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ yín pàápàá bí a ti ń lọ rí ètò ìjòkó akọni ti àṣálẹ́ yìí ẹ darapọ̀ mọ́ wa o ẹ jẹ́rìí ara yín a ó sì máa gbẹ̀yìn ga ní orúkọ Jésù Kristì Olúwa wa àmì. David Ọ̀làdàpọ̀ àròlé akọni òun náà ni orúkọ mi orí ọ̀fẹ́ ni mo rí gbà bí atọ́kùn ètò yìí 0800 33 18 17 74 0800 33 18 17 74 òun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí ètò ìjòkó akọni tẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ètò yìí tàbí ẹni ohunkóhun tí ẹ fẹ́ mọ̀ nípa ètò yìí tàbí ẹ fẹ́ kí a bá yín bí àwọn ìkéde yín sórí afẹ́fẹ́ ẹ sáà ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0800 33 18 17 74 yóò dára fún yín. Gẹ́gẹ́ bó ti sọ lẹ́ẹ̀kan wípé àkànṣe ètò ní ti òní fún ti àyájọ́ ọjọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà pé àpé ọmọ ọdún 64 66 years gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. Kí a tó tẹ̀síwájú lórí ètò ẹ jẹ́ kí a gbọ́ àwọn ìkéde tí a ní.
1: Ìsọjí ìjọ apostolic ti Kristi CNC Graceland tí ó kalẹ̀ sí 256 ọba Nìkòrò Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ń polówó ènìyàn síbi ìpàdé ìsọjí alágbára tí ó wáyé ní ọjọ́ 5 sí ọjọ́ 7 oṣù kẹwàá ọdún tí a wà yìí 5th to 7th October 2026. Àkórí ìsọjí ni tòótọ́ èmi yóò bùkún fún ọ. Ìsọjí máa wáyé nílé ìjọsìn wọn tí ó wa ni 256 Ikorodu Road, Oba Nikoro, Lagos. Akoko isaji ni ago maro abo irole, si ago meji abo irole, lojojumo 5:30 p.m. to 7 p.m. daily. Olusu Aguta Ladele Aroro Jobe ati awon eni ami ororo Olorun alaye miran ni Olorun ma lo nibi isaji Jesu Kristi duro lati sise igbala iwosan itusi ati igbelori soke ni aye gbogbo awon to ba wa Olukede Alagba Lucky Omu Elu Ndidi Jesu Kristi Loluwa
0: bayi eje ki awon olorin ki awon na ba wa da seto.

0: ti ti n gbo wa awon ko ni ti o jo setu lale yi awon na ti wa pelu wa eni akoko ni ajirere obirin Stella Ogunade oya ajirere obirin opo sukan yi
1: ni oruko Jesus Christ Olorun ayeraye baba omo ehinmo bi se la gbe yin ga ni asale foro ofe ta tori gba lodo yin lati wa ko eko ni se yin ni lekan si ogun la ni fo oruko yin Nigeria gbo oro Olorun kara ko tu o ominira patapata Olorun ko fi fun o ni oruko Jesus gbogbo awon olugbe ni oruko Jesus ki o gba ominira kokan won ba le ni le ni amodun ti Jesus o dai ti de ti a ba n soro nipa ominira tabi ti a ba n se ran ti ominira ki ara ti de olukuluku ni omode lagba ni onile lalejo ni oruko Jesus Christ oluwa wa amen o pataki ti Olorun fi si loke lati ba so ni asale ohun na ni ominira ominira ti a ba so nipa ominira alati ma ranti wi pe eni ti o nbebe fun ominira o ti wa ni ipo kan tele ipo ti o wa na ni ipo ominira ipo isiru ipo eru ipo aini fokan bale ṣugbọn ni asale ni orukọ Jesus Christ bi a ti n gbọ ọrọ Ọlọrun gbogbo ibi ti bata ti n ta olukuluku lẹsẹ gbogbo ibi ti ilu a ti wa fun olukuluku ni orukọ Jesus lónìí ni asale yi Ọlọrun ko bu oro itura si ki ọkọ olukuluku ko balẹ gbogbo ibi ti ilu a ti wa lorukọ Jesus idẹrun ko wa nbẹ ode ni fun orukọ yin Jesus Christ oluwa wa ami ohun ti a n sọ nipa rẹ ni asale ohun naa ni ominira ki eniyan to ma bere fun ominira bi a se n sọ o gbọdọ ti wa ni abẹ isiru kan ti a ba wo ohun ti o ṣẹlẹ nigba ti awọn oyinbo awọn alawọ funfun ti o wa si orilẹede wa naijiria yi lati wa ko awọn eniyan lẹru awọn abarapa okunrin ẹlomi iniyawo ẹdani obinrin gbogbo wọn o ko wọn lẹru lọ si ilu alawọ funfun iṣẹ isiru ni wọn lọ sibẹ lati lọ ṣe wọn ti wọn si ni oko to lọ rẹrẹ lati ma gbin ireke ireke ti wọn ni jẹ nu ẹ iye ni kọkọ wọn bẹrẹ si ni gbe ohun ohun yẹn ni wọn gbẹ gbẹgbẹgbẹ nigba to ba ti gbe ohun yẹn tan to ta takoko lati ka ohun awọn ni wọn tun bẹrẹ si ni ja isiri lagbara to bẹẹ gẹ to jẹ wipe imora lo jẹ fun gbogbo awọn alawọ dudu ti wọn ko lọ aimoye lo ku soju omi aimoye lo ku sinu ọkọ oju omi to jẹ pe si ni wọn tun ju wọn si omi ṣugbọn lẹyin ọrọ yin nigba to ma to bi ọgọrun ọdun mẹrin ti wọn ti n ṣiṣẹ yi ti wọn ti n siro yi ara o gba mọ wọn bẹrẹ si ni pariwo fun ìtúsílẹ ní gbogbo ìgbà tí wọn wà nínú ẹrú yìí tí wọn bẹrẹ sí ní gbùn tí wọn ń jáwọ yìí ìjọ jẹbọ pé kò sí ẹni tó ní ilẹ láti kọlé ara ẹ kò sẹni tó ní ilẹ gan láti gbin òwú ara ẹ tàbí láti gbin ohunkóhun bẹẹ ni wọn ò sì sanwó oṣù fún wọn kò ń ṣe pé bẹẹ tó ṣùgbọn parí máa fún wọn lọwọ ara wọn kọ iṣẹ búburú tí wọn ń ṣe yìí wọn bẹrẹ sí ní jẹ àjàgbara wọn bẹrẹ sí ní jẹ àjàgbara báwo làwọn ò ṣe gbọ ó tẹ́ di pé wọ́n rí àjàgbara yìí gbà àìmọye ló kú sí nínú dúdú ṣùgbọ́n ẹ̀yìn ọ̀rẹ́ yìí ọlọ́run fi ọwọ́ agbára rẹ̀ tú ọ sílẹ̀ ìtúsílẹ̀ tí wọ́n gbà yìí kì í ṣe pé pátápátá ni ní tí mo fẹ́ fàyọ́ bẹ̀ ní báyìí ọlọ́run dẹ̀ fẹ́ ká mọ̀ òun ni wípé lóòótọ́ ni wọ́n kúrò ní oko ẹrú lóòótọ́ ni wọ́n ja àjàbọ́ ṣùgbọ́n títí di òní olónìí wọ́n sì ní ìmọ̀lára ẹrú nítorí pé wọn ò ti tó pẹ̀lú funfun tó kó wọn lọ ní ìgbà tí wọn ò gba freedom pátápátá bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà lórí fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan káàkiri tí wọ́n ní wọ́n gba òmìnira ní ìgbàdúrà lónìí lórúkọ Jesu Kristi gbogbo òmìnira wa Ọlọ́run kò dá padà ìbẹ̀rẹ̀ ti ní ìnira ní ayé rẹ̀ ìbẹ̀rẹ̀ ti ní àìfọkànbalẹ̀ ìbẹ̀rẹ̀ ti ní àìlómìnira lónìí Ọlọ́run kò yọ̀ǹda òmìnira fún ayé rẹ̀ tẹ́ ẹ bá wọ àwọn ọmọ Ísíráẹ̀lì náà nígbà tí wọ́n wà lóko ẹrú pẹ̀lú ìṣòro pẹ̀lú ìnira wọ́n sìn kò ṣe tí wọ́n fi sìn gbogbo agbára wọn wọ́n fi sìn ṣùgbọ́n Ọlọ́run ò fi wọ́n sílẹ̀ ó dìgbà kan Ọlọ́run gbọ́ gbogbo wọn Ọlọ́run fi ọwọ́ agbára rẹ̀ ó fi gbé tì wọ́n jáde lẹ́yìn tí Ọlọ́run tì wọ́n jáde gbogbo ohun tí wọ́n máa jẹ Ọlọ́run pèsè fún wọn ohun tí wọ́n mú Ọlọ́run pèsè fún wọn ìyàlẹ́nu ni yóò jẹ́ wípé odidi ogójì ọdún tí wọ́n fi rìn nínú ìjù bàtà tí wọ́n wọ̀ lẹ́sẹsẹ kò gbó a ò gbọ́ pé wọ́n wáṣú mẹ́ka káàkiri tó máa bá wọn rọrùn bàtà tó gbó bíbélì sọ pé aṣọ ara wọn tí wọ́n wọ̀ kúrò nílẹ̀ íjíbítì kò dẹ̀ fàya níbi tí wọ́n ti máa ráhùn pé wọ́n wá aṣọ wọ̀ bàtà ò gbó aṣọ wọn ò fàya Ọlọ́run bẹ̀ mú wọn jáde nínú ìdààmú nínú ìwọ̀rú òun ẹrú wo ló wà lónìí olúkúlùkù orílẹ̀-èdè tí a wà yìí irú ẹrú tá a wà lórúkọ Jesu Kristi Ọlọ́run kò mú wa bọ́ sílé ìtura Olúwa kò mú wa bọ́ sílé ìtura ká wá tó bọ́ sínú ìtura ńkọ́ a gbọ́dọ̀ wo àwọn nǹkan kan a ní ìdí kọ́kọ́rọ́ kan kọ́kọ́rọ́ tá a ní ìdí òun náà ló wà nínú ìwé Isaiah 26:3 kọ́kọ́rọ́ tá a ní ìdí òun náà ní ìsinmi ìsinmi báwo ìsinmi ilé Ọlọ́run ó gbà wípé gbogbo agbára tó o ní gbogbo pápá ń sà ọwọ́ Ọlọ́run ló ti wá Olorun lo ni pa to nlo Olorun lo ni agbara to nlo o wa lati gbe tele Olorun yi o lati simile kokoro to ni idini yen o ni eyin pa omo ni alaafia pipe okan eni to simile ni Olorun nitori pe gbe tele o o ni lati fi gbe tele re sinu Olorun o ni lati gba agbo lori ohun gbogbo o lati gba agbo o lati simile bi igba to fesun lori ibusun lale o gbagbo pe ibusun yi ori eni ma sun si ti mo ba de ti sun si be ma tun ji laaro pelu ara pipe Lori David se da ko wa pe nigba ti David ninu Psalm 23 nigba to wa ninu idamu ninu iporuru okan to saka kiri ti ori simi fun okan re ti ori bi fori si inu ironu apapa lojo njumo baba ka Psalm 23 yen to so fun wa ni pe verse 4 yen ni ori sun o ni mo sun mo si ji nitori pe Olorun ti leyin bo se sun lori ibusun re teru oba o be ni lo se sun o gbudo sin ile Olorun o gbudo sin ile oru o gbudo ba omo en to ba sin ile Olorun ki be o ni beru ki lo je ki lo mu o ko simile na ni awon to nwa to ro pe ko ti ti olowo ke pe olorun si awon to ba bere lowo olorun to ti ri gba o simile to ni o simile gbagbo gbagbo ninu re o shift gaze e gbogbo iwoye ifokan si e shift e si odo olorun gboju kuro ni ori isoro e gboju kuro nbe simile olorun gboju kuro ninu isoro aye re gboju kuro ninu to ntori eda mi foko si wipe o bo si o de tun bo si o toluwa ni ma se o bo si o de tun da ni o toluwa ni mo sa kawo soke fun olorun fe ko simile ohun patapata o mo se ntemi mo oro yi o mo ni ko simile ohun o wa le se ileri ko ba mu se bi olorun ni eni o le se ileri ko ba mu se sugbon olorun to ba se ileri ye mu se oni ko simile ohun gbogbo igba lo wa lodo e gba wi pe olorun wa lodo e ni gbogbo igba ko mu iporuru okan kuro lokan e mu iporuru okan kuro lokan e mu ifokan bale kuro lokan e gba gbo simile ju gbogbo aye re fun o mo da o mo mu o le mo gbogbo to wa lara re o mo yo gbogbo to wa lara re eni ba ko ni pe pa isegun ibo ko ti eni kankan si nitori pe iye gbogbo to wa lara wa o niye gbogbo to so ropo o niye ni le so wi pe kini n to ni gan to ti gba olorun lo fun eni gbogbo n to ni o wa ni simile olorun yi olorun ko fun wa ni ore ofe lati simile patapata jesu christ oluwa wa
0: amen o wa ji re obirin stella ogunade ni e ti gbo o gbadu aloruko jesu alaafia olorun yo ma ba wa ati orilede wa bayi ki a to tute si waju eje ki akoja si yara ikede wa
2: isoji isoji isoji ijo apostolity christi csc graceland ti o kale si 256 oba nikoro ikorodu leko ipologbo eniyan sibi ipade isoji alagbara ti o waye ni ojo karun si ojo keje osu kewa odun ti a wa yi 5th to 7th october 2026 akori isoji ni nitoto emile obuku fun o isoji ma waye nile ijosin won ti o wa ni 256 Ikorodu Road, Oba Nikoro, Lagos. Akoko isoji ni ago 10 abo irole si ago 12 abo irole lojojumo 5:30 p.m. to 7 p.m. daily. Olusu Agutan Ladele Arorojobe ati awon eni ami ororo Olorun alaye miran ni Olorun ma lo nibi isoji. Jesu Kristi n duro lati sise igbala, iwosan itusile ati igbelorosoke ni aye gbogbo awon to ba wa. Olukede alagba loki onu elu ndidi Jesu Kristi loluwa
0: awon olorin na se ti wa ni kale pelu wa e je ki a tun fe

0: protection fun abo re fun abo re iwe eni ra pada je kin ka Psalm 91 where David ori 91 ese ikoka lati kejila ma gbo ko le wo pe ara ise ti afa wa nbe ni lati ma pa omo ni ipamo abo re nitori ti bi o fi ase fun awon angeli re nitori re gbagbo loni iwe ni tin bo mi yi pe ki olodun ko ra ase jade gbagbo awon angeli re lati ma pa omo ni oruko Jesu o nitori ti o fi ase fun awon angeli re nitori re lati pa omo ni ona re gbogbo gbogbo ona re bibi to tin taja bibi to tin sise ninu le to nbe loju ona to nrin bibi ta kan ti ku iwo ma ye ni nitori pe bibili pa olodun lo fi ase fun awon angeli re nitori tire lati pa omo ni ona re gbogbo so fun pe iwo ko nbo mi yi ta ti ra pada to ti di omo olorun olorun ti fi ase fun awon angeli kan lati ma yi oka lati ma rogba yi oka lati ma pa omo ara eto re ni to ba ba wonu ewu nigba bi na to ba fe wo inu mato awon angeli re libo so fun pe ah wa de so fun pe ma wo mato yi mato le ni ko wo to fe wo so kan a ni ma wo so eleyi nitori pe aso yi ẹni kan máa wọ adẹ̀fẹ́fẹ́ àkóbá angẹ́lì ọlọ́run yóò máa gbọ̀gbà yí ọká a máa ṣiṣẹ́ yí ọká láti máa pa ọmọ ní ọ̀nà rẹ gbogbo a máa pa ọmọ ní ọ̀nà rẹ gbogbo fast 12 of 91 of 91 fast 12 ni ó ní ni ó gbé ọ sókè lé ọwọ́ wọn kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gbó òkúta inú ayé tá a wà yìí ó kún fún òkúta lóríṣiríṣi gbọ̀ngbẹ̀lì pé ọlọ́run yóò fi àṣẹ fún àwọn angẹ́lì rẹ̀ tó fi yí ọká yẹn yóò máa gbé ọ lọ́wọ́ wọn ìwé ìwà ní fi ẹsẹ̀ gbé òkúta ayé mo ní mo tún gbàgbà fún ọ ìwé ni ìrà padà ìwọ tí ń gbàgbà yé wà mímọ́ ìwọ ni tí a ti gbàgbà tó ń gbọ́ òmí ní àṣálẹ̀ yìí wípé wo ọlọ́run kò fi àṣẹ fún àwọn angẹ́lì rẹ̀ nítorí tirẹ̀ ká gbé ọ lọ́wọ́ wọn mo sì súre ní orúkọ Jésù o ní fi ẹsẹ̀ rẹ̀ gbé òkúta ayé ní orúkọ Jésù torí pé òkúta tí ènìyàn fẹsẹ̀ gbó tí mú kí àjò ènìyàn kó dànù tí mú kí ẹrù ìpín kó dànù mo gbàgbọ́ fọlọ́mi níbikíbi tó ti ń gbó òmí wípé gbogbo òkúta táwọn ènìyàn fẹsẹ̀ àwọn ènìyàn ńlá tó máa ń fẹsẹ̀ gbó tí yí ẹrù ìpín dànù lórí wọn o ní fi ẹsẹ̀ gbó òkúta yìí ní orúkọ Jésù àwọn angẹ́lì ọlọ́run mo máa yọ̀gbà yí ọká nígbà gbogbo mo máa gbó ọ lọ́wọ́ wọn o ní fi ẹsẹ̀ gbó òkúta ayé o sì da ẹrù ìpín nù ní orúkọ Jésù ara ogún tá à ń jẹ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nìyẹn ibi tí pàápàá bẹ kalẹ̀ fún ọjọ́ tó mú wa àwọn angẹ́lì ọlọ́run apáńtẹ́ yẹn kúrò wọn á dá gbé wa lọ́wọ́ wọn a kàrí táàrin bẹ̀ kọjá nígbà pé wúwà bẹ́ẹ̀ ṣùgbọ́n pé angẹ́lì ti gbé wa ní ọwọ́ wọn angẹ́lì ọlọ́run wọn ti gbé wa ní ọwọ́ wọn wọn ni wọn gbé ọ sókè lé ọwọ́ wọn kí ìwọ kí wọn bá fi ẹsẹ̀ rẹ gbó òkúta so ara ààbò tí à ń jẹ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nìyẹn dẹ́kun tó ń fi ẹsẹ̀ gbẹ́ni mí ràn ọ́ tó sọ fún ọ pé ọlọ́run ló fi àṣẹ fún àwọn angẹ́lì láti máa pa ọmọ Psalm 34:7 angẹ́lì olúwa yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká tó bọ́ angẹ́lì olúwa yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká tí ó bẹ̀rù ọlọ́run àbòsí nyàlè àbòsí mutí àbòsí wà nínú ẹgbẹ́ òkùnkùn irú ìwọ agbára ayé ni wọ́n máa fi ṣe ẹsẹ̀ ọ̀bà yí ra rẹ̀ ká ṣùgbọ́n ẹni tó ń gbégbá yí wà mímọ́ tó ṣe wọ́n kò ní ìgbà yí ẹ̀ṣẹ̀ wọ̀nyí bẹ́ẹ̀ ni pé angẹ́lì olúwa yí ó yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká ó sì gbà wọ́n nínú ewu nínú wàhálà nínú ìdààmú angẹ́lì olúwa yí ọká yí ó sì gbà ọ́ ọkàn rẹ̀ balẹ̀ wà nínú ọkàn ìsinmi wà nínú ìtura nítorí pé gbogbo ibi tó ń lọ angẹ́lì olúwa ó yí ọká nítorí pé òbẹ̀rù olúwa torí pé òǹgbẹ́gbẹ́ ayé wà mímọ́ torí pé òyẹ̀wọ́ kò nínú ẹ̀ṣẹ̀ torí pé òǹgbà jésù rẹ̀ bí olúwa tó lù bàlá rẹ̀ ibi ni pé angẹ́lì olúwa yí ọká yí ó sì gbà ọ́ sọ abẹ́ náà yóò gbà kó nínú ohun gbogbo ní orúkọ Jésù ara iṣẹ́ tí angẹ́lì ọlọ́run máa fún ènìyàn sọ́pà tó máa tó yí ènìyàn ká ara iṣẹ́ tí wọ́n máa ń ṣe rè iṣẹ́ ìbẹ̀wò iṣẹ́ ìbẹ̀ ìpamọ́ kò nínú ewu kò gbogbo inú ewu gbogbo tó máa mú ìpamọ́ bá ènìyàn a máa mú kéèyàn yọ kò nínú ewu tó gbọ́rọ̀ mú àwọn kan ewu tí àwọn kan ṣubúṣubú rẹ̀ nítorí pé angẹ́lì yí ọtá nítorí náà ààbò wà lórí rẹ̀ bẹ́ẹ̀ ni mo gbàdúrà lẹ́ẹ̀kan ṣiṣẹ́ gbogbo ìwọ tó ń gbégbá ayé wà mímọ́ olófin pa pàtàkì kó o lè gbégbá ayé wà mímọ́ kó lóun kó nìyẹn angẹ́lì ìrètí ọ tó o bá fẹ́ máa jẹ̀gbádùn iṣẹ́ ìránṣẹ́ àwọn angẹ́lì o ò lè máa tọwọ́ bẹ̀ṣẹ̀ o ò lè máa gbégbá ayé ẹ̀ṣẹ̀ o ò lè máa gbégbá ayé àgbèrè o ò lè máa wà ní ẹgbẹ́ òkùnkùn o ò lè máa mú tí kò máa mu sìgá o ò lè máa gbégbá ayé tí ò mú ọlọ́run ìgbé ayé ìwà mímọ́ ni yóò mọ kó ń kó qualify fún iṣẹ́ ìránṣẹ́ àwọn angẹ́lì tí o fẹ́ iṣẹ́ ìránṣẹ́ angẹ́lì nínú ayé rẹ kán máa pa ọmọ ní ọ̀nà rẹ gbogbo kán máa pa ọmọ ní ọ̀nà rẹ gbogbo kán máa yí ọ̀kadà gbogbo kán máa gbà ọ́ nígbà gbogbo tó o bá fẹ́ iṣẹ́ ìránṣẹ́ rere yìí o gbúdọ̀ gbégbá agenda mima o gbọdọ jọ pọ ninu ese to ba gbẹni odun o agbẹni ọlọrun o mu o le ma ba wo elese ere ko le ma ba wo elese ko kẹgbẹ pẹrun kẹgbẹ jọ so to ba fẹ iru ise aranse ere yi lati ọdọ awọn angeli o gbọdọ ba jesu gẹgẹ bi oluwa olubala mi to ba si wa ko jẹ pe o ti ba jesu mo tun rọ laaro e ani ko ba jesu mo iru ise aranse lati o padanu mo iru ise aabo lati o padanu nitori pe o ba jesu o wa n bọ sinu wahala o n bọ sinu accident o n bọ sinu ọran o n bọ sinu akoba nitori pe awọn angeli ọlọrun wọn gba ọ ni nitori pe o faye fun wọn to ba faye rẹ fun jesu ọlọrun ayera yóò wá ní àwọn angeli rẹ ti ọ níbi gbogbo wọn máa gbé ọlọwọ wọn o ní fẹsẹ gbé òkúta ayé wọn dẹ pata kalẹ fún ọ kò ní mú ọ wọn dẹ ẹkùn kalẹ kò ní mú ọ wọn sẹtì ọ kò ní mú ọ nítorí pé angeli ni yóò máa gbé ọ ní ọwọ wọn bẹẹ ni mo súre ní asálẹ ní orúkọ jesu gbogbo ẹntẹ gbọhùn mi mo bèrè pé kí ọlọrun kọ fún àwọn angeli rẹ jáde nítorí tinú nísinsìnyí ká máa rọ gba yíyí ká ká gbé nínú ọwọ wọn ní orúkọ jesu ti nasareti mo gbàgbọ́ pé kí angeli lọ kí ó yí ọ ká nítorí tí o bẹ̀rù olúwa kí wọ́n sì gbé ọ kí wọ́n sì gbà ọ pọ̀ nínú ewu gbogbo ní orúkọ jesu mo ní kí angeli ọlọrun kọ rọ gba yí ọ ká ní orúkọ jesu kí agbára wọn ó ya kó sì jìbù ọ ní orúkọ jesu ó kún láti orí ti àánú kó jẹ́ tiẹ̀ ní orúkọ jesu ó ní yóò fi àṣẹ fún àwọn angeli rẹ nítorí rẹ láti pa ọmọ lé ọ̀nà rẹ gbogbo mo súre ní orúkọ jesu nítorí pé òun gbégbá yìí wà mo sì gbégbá yìí tó wu ọlọ́run pé kí ọlọ́run ayérayé kí ó fi àṣẹ fún àwọn angeli rẹ nítorí rẹ kí wọ́n sì pa ọmọ ní gbogbo ọ̀nà rẹ ní orúkọ jesu mo ní kí angeli olúwa kí ó gbé ọ sókè lé ọwọ́ wọn kí ibi kí ó má ṣe bá ọ ní orúkọ jesu ibi ò ní wọlé rẹ wàhálà ò ní wọlé rẹ àwọn angeli ọlọ́run wọn máa rọ ọgbà yí ọ ká ní ọ̀nà gbogbo ní orúkọ jesu ọwọ́ wọn yóò máa gbé ọ nígbà gbogbo ní orúkọ jesu ó ní ibi tó ń bá ọ̀gọ̀rọ̀ ènìyàn kò ní bá ọ ní orúkọ jesu wàhálà tí ń bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò ní bá ọ ní orúkọ jesu àlàáfíà náà kó máa bá ọ lọ ògbó ni fún orúkọ kristi ní orúkọ jesu kristi olúwa wa àmì ìṣẹ́ ọlọ́run tó ti ń wàásù náà ni pásítọ̀ babalẹ̀dé ọláìtàn ibẹ̀ láti ìjọ souls reconciliation missionary assembly àwa ní nọmba 24b ìpẹ́rẹ́dọ̀ street off community road ìjẹ́gun lagos phone number mi ni 08060120256 lẹ́ẹ̀kan sí pásítọ̀ babalẹ̀dé ọláìtàn ibẹ̀ 08060120256 God bless you all in Jesus' name. God bless Bombay FM 92.9. God bless Ijoko Akoni program lórúkọ Jésù. Amen.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí ó ràn wá lọ́wọ́ dé ní orí ètò ìjòkó wa akọni ti àṣálẹ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn akọni wa lókùnrin lóbìnrin tí wọ́n ti dá sí ètò ìrọ̀lẹ́ yìí. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ èyí tí ẹ̀ ń gbé wa nínú ilé. Mi ò ní ṣàlàyé dúpẹ́ lọ́wọ́ amojú ẹ̀rọ mi, olóòtú ètò yìí, ìgbìmọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Bound FM 92.9. Gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ẹ ṣe fún àǹfààní tí a tún rí gbà ní àṣálẹ̀ yìí. Ìjòkó akọni Vanguard, mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé àtìlẹyìn yín ó wà nínú tó mú kí a tẹ̀síwájú lórí ètò yìí yóò dára fún yín. Ẹ má gbàgbọ́ wípé àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ayẹyẹ rẹ̀ náà là ń ṣe. Ẹ jẹ́ ká máa fi àdúrà ran orílẹ̀-èdè yìí lọ́wọ́. Káwọn náà máa gbàdúrà fún àlàáfíà Jerusalem. Bíbélì wípé ẹni tó bá fẹ́ yóò ṣe rere. Nàìjíríà ní Jerusalem wa o. Ẹ jẹ́ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí àwa náà dúró sí àyè tó dára fún orílẹ̀-èdè yìí. Ká gbà wípé bó bá ti dára fún orílẹ̀-èdè Nàìjíríà, yóò kúkú dára fún wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí mo sì ń gbàdúrà pé orílẹ̀-èdè yìí yóò máa tẹ̀síwájú. Ogun àwọn owó palẹ̀ owó palẹ̀ kò ní borí wa. Àwọn owó palẹ̀ dé ìpìlẹ̀ lórúkọ Jésù wọn ní ṣàṣeyọrí lórí orílẹ̀-èdè Nàìjíríà yìí. Gbàdúrà fún ààrẹ, àwọn senators wa, àwọn house of rep members wa, àwọn governors gbogbo, àwọn house of assembly members gbogbo, àwọn chairman local governments, councillors, àwọn lọ́ba ní ìlú kọ̀ọ̀kan àti àwọn ìjòyè gbogbo ní àwọn ìlú àti ìgbèríko gbogbo. Mo gbàdúrà lórúkọ Jésù ọgbọ́n Ọlọ́run tó tayọ láti ṣàṣeyọrí bí adarí lórí orílẹ̀-èdè yìí, kí Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà àwa ọmọlẹ́yìn náà ẹ̀mí rere tí a ó fi jẹ́ ọmọlẹ́yìn ní Nàìjíríà tí Nàìjíríà yóò fi dára sí tí ògo wa yóò fi bú jáde ní gbogbo àgbáyé kí Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wa. Happy Independence Anniversary to all Nigerians and lovers of Nigeria. Lórúkọ Jésù yóò dára fún wa. 08033 18 1774 òun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Níbi ni a máa dánilọ́ lórí ti ètò ti àṣálẹ̀ yìí. Èmi David Ọládàpọ̀ Àrólẹ̀ Akọni àti àwọn tí a jọ wà nílé aago lálẹ́ yìí la máa ń dágbére pé bí Jésù ò bá ti dé ọjọ́ mẹ́jọ ni ó dà lórí ètò yín ètò wa ìjòkó.

ma kalen gbugbu ti e ba ti lori ofe ati anfani ati ma gbomi mo ti de se lohun ni o lati wa so fun pe gbugbu nkan laye yi dede ni ko de si eni ti ni o du si aseyori ko se ti ni o du si aseyeje to tun si pe bibi ti awon eyan to to ba ti wa lasiko to to ni igba to to ti mu ngun pa pa jo ta tu wa ri skirt ti ba so ro skirt eni mi ama okudu wa so obinrin ni mo so rara o mo so nipa skirt blended branding and skirt cafe room seri gbugbu e de ni o dede ni o ti ma so e tumo si pe skirt blended branding and skirt cafe room ni awon ti igba lode to ba agu ara mu to ba igba mu to ba asiko mu to ba aseyori mu to ba aseju mu to ba okunrin mu to ba obinrin mu skirt blended branding skirt cafe room awon gongola dafu party gbogbo sise ayeye wa skirt blended branding skirt cafe room o ma n totori awon eyan níbi àkójọpọ̀ oore bá ti ń ṣẹlẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni o skirt blended branding yàtọ̀ sí pé ó kúnmọ́ lẹ́nu kulẹ̀kulẹ̀ báyìí ni tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ̀ lẹ́nu àjèjì tó túmọ̀ sí pé ẹni tó mú fún ìgbà kankan á dàbí ìgbà tó pé ó fẹ́ le àmọ́ kò le skirt blended branding ó ń fi ipa rẹ̀ hàn sí ìwọ tó mú fún ìgbà kankan ni pé tí ń bolo wà láti dé yìí ó yẹ kó o ti máa dádùn skirt blended branding at skirt cafe room ẹ wá gbọ́mi o díẹ̀ ni a kì í fi eré sísá mu skirt blended branding tàbí skirt cafe room a kì í ṣe ìdíje pé wọ́n ṣàdùn rẹ̀ mú tó o ó máa ń da kéèyàn máa mú díẹ̀díẹ̀ pẹ̀lú ọpọlọ àti ìlàkàyè zipẹ̀ ní gbẹ́dẹ̀ wá gbọ́mi o skirt blended branding ó máa ń fúnyàn ní ìgboyà ọpọlọ máa ṣe kíni ó máa ṣiṣẹ́ bí ìjọ àti bóbi yẹ skirt cafe room òun ní kíní tí mo lè sọ pé àdídùn àti òórùn bíi kọfí àwọn kafe ó yẹ kó ti yẹ àmúkò ní tí o skirt blended cafe room òun tún yàtọ̀ kí wọ́n gbọ́ bí mi débi ọ̀rọ̀ ti skirt cafe room ló débẹ̀ ó máa gbé e débẹ̀ ó máa ta ẹ jí ó máa jẹ́ kó o mọ nǹkan tó ń ṣe ó máa feel alright ó máa feel good ló débẹ̀ wá gbọ́ o àwọn àṣírí kan bẹ tó o gbọ́dọ̀ gbàgbé skirt blended branding àti skirt cafe room wọ́n máa jẹ́ kí àwọn àṣírí àti ìgbà yẹn ó wà nínú ọpọlọ ẹ títí láéláé Hey boys, hey girls, hey guys, hey ladies and gentlemen. Kile nse, kile nso. Tewa lo kubo ya ipejọpọ yin yẹn. Kò bùtó kúrìyẹ fi skirt blended branding at skirt cafe room sáàrin yìí. Ó lè kí ẹ máa gbádùn ara yín lásìkò tí ara ọdún tí ń parí lọ. Kile ń gbé ṣe. Ẹ máa gbàgbé gbogbo ọjọ́ òbí. Skirt blended branding, skirt cafe room. Ó máa ń jẹ́ kí ibi ayẹyẹ ọjọ́ òbí, ibi ìgbéyàwó. Ó máa sọ gàrúgbó ni. Ìṣọ̀kan àti gbogbo bàbá ṣe ń fi gíláàsì lóra wọn ara dùn ìyàtọ̀ owó gbogbo bí kíni tó bá ti ṣe àṣeyọrí nítorí pé òfin ṣàjọyọ ẹ. Ó fi sẹlẹ̀bírẹ̀tẹ̀ fáwọn èèyàn pé ẹ bá mi dúpẹ́ o skirt blended branding tàbí skirt cafe room ni o èèyàn ni o ó ti ti wọ̀ ni o kí ni mo ń sọ sẹ́ skirt blended branding and skirt cafe room ni mo ń sọ.

5,000 naira.

0: bá ẹ ká àsán ẹkún àsán lágbègbè àkókò tẹ bá wà ní àkókò yóò dáa láfi ń kí wa kó ojú ọjọ akọ ọrọ ajé ilé ìtàǹbà kì í látòwúrọ ìjọ káàbọ sórí ìtòkan ìtòkan ilé ìtì iléeṣẹ àkàlífà bá tẹrapì tí wọn so nígbàwọ ẹ ìwọn iléeṣẹ ilé ìtò ń rí sí ìgbàgbọdún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tó nílé tàlejò tó yún náà àtàṣẹ ẹbí nítorí pé bá a bá wà láyé bàbá lálàáfíà ọkọ ẹni adọkọ ọlọkọ ayá ẹni adaya láyé ọmọ ẹni adọmọ ọlọmọ kódà dúkìá èèyàn adìtẹ lòmíràn gbogbo ìyówó tí bá ń ṣe ní lágọọ ara iléeṣẹ kàlífà àbátara pẹlú náà ní ọ̀nà àbáyọ sí gbogbo tí ń ṣe ni àgbọ bílẹ̀ sí ń pè wá gbogbo ẹ̀ náà ló sì yẹ wa wípé ìṣẹ̀lẹ̀ ń lo ògùn wa tí sì ń ba yín la mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n ń pè wá tí wọ́n ń lò wá lọ́gọ ẹnu pé ọlọ́run ọba ló gbégbà fún àwa náà sì mọ̀ bẹ́ẹ̀ àdúgbọ́wọ́lọ́wọ́ olódùmarè tó fi mọ̀ wọ́n mọ̀ wá ó sì fún wa ṣe ǹjẹ́ lórí ètò lẹ́ni mo tún ní àlejò kan pàtàkì eléyìí tí mo ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tá a bá orí ètò gangan ní pàtó ṣùgbọ́n orí bá tọwọ́ bọ kinní ọ̀hún gbogbo ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ṣe ń lọ ẹ ti mọ̀ pé iléeṣẹ́ khalifa bá tẹrapì àwọn náà nílé iṣẹ́ ilé tí ń lo egbòogi òdòdó ewé èso tẹ mọ́ èpo ẹ̀ tí wọ́n fi ń pò ó pọ̀ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore ọkàn jẹ́ pé oògùn tá a bá náwó sí ẹ̀yìn àròní sùn ẹ náà la fi ń gbowó bẹ́ńbẹ́ náà lọ́wọ́ oníkálukú wa torí bàbá látọ́jú èèyàn bàbá ní bá àìsàn òun ṣe ń ṣẹ̀yàn náà láà ṣe gbowó ẹ̀ bẹ́ẹ̀ bá gbàrùn tí ń ṣẹlòmíì bọ́n bá porúkọ ẹ̀ a máa ṣe ní àáṣe ní ẹlẹ́ni bá gbókọ̀ tí ń ṣàrinrin owó rẹ̀ ó sì pọ̀ bọ́bá bá délé iṣẹ́ khalifa bá tẹrapì ó lè jẹ́ pé owó òdàkọmọ náà ni ó fi ro oògùn tí ó ṣe kíni tí ó ṣe ìtọ́jú ẹ̀ bẹ́ẹ̀ bá délé iṣẹ́ tiwa àwa ìkìn án fi káàkà sọ pé tó kí ní ń ṣe yín a sì bu oògùn lú irọ́ àá ṣe test ni àyẹ̀wò yóò lọ ní rẹpẹtẹ àyẹ̀wò tí wá sí rèé kìí ṣe múwúrẹ́wá kìí ṣe mágùntàn wá kìí ṣe mágbòwá kọ́dà kò sí ohun tá a forúkọ ìyá tó bí wa ṣe bá a bá ti mú àwọn ẹ̀rọ ìgbàlódé wa tá a yẹra gbé kinní ọ̀hún lura tá a yẹ̀ wò a ti mọ bíi tí àrùn tó sodo sí lágọ̀ọ́ ara wa a ń pariwo a sì ń pè é pé tó kẹ́ ẹ máa bọ̀ wá ní ilé iṣẹ́ wa tó wà ní yun ní ladipo yun number 6A babs ladipo street yun ní abúlé ẹgbà ní àgbẹ̀ road ibẹ̀ la wà ṣùgbọ́n kinní ọ̀hún yọ ṣe dáadáa bíi ẹni tó jẹ ẹni tó mojú ògún bọba pa obìnrin rẹ alejò mi mo ti gbìyànjú lóòótọ́ ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀n agbára mi ò nílé ìgbẹ́ ẹ bá ń káwọn aráàlẹ.
1: a kí wa pé a kú dédé àsìkò yìí àdẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí a kú lílọ sókè lílọ sílẹ̀ wàhálà wa kò ní í gbé ẹni ẹlẹ́ni ò sì ní jẹ ìṣe wa nílé iṣẹ́ kàlífà bá tẹ́ra fi àdúrà tí a máa ń ṣe náà ni pé tó gbógun nínú àìsàn àti tí ò gbógun kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé ní iṣẹ́ kàlífà bá tẹ́ra fi tó wà ní nọmba 6A babs ladipo street ẹ má sì gbọ́ kì í ṣe ladipo tó sòdí o.

0: tó bá ní àlàáfíà ohun gbogbo ló ní o àgbo tó gbani lọ́wọ́ àbíkú omi orí rẹ̀ kò gbọdọ̀ gbọ́ o kájú ohun gbogbo ẹ̀kọ́ ojú òpó yìí sílẹ̀ yóò ṣe yín láǹfààní ti pè wọ́n 08033735570 tàbí 0708927444 ohun tó bá fi ń jẹ̀kọ́ abẹ́ ewé ló wà àdára má ṣàìsàn kan ò ohunkóhun tó lè jẹ́ ìpèníjà fún ọmọ ẹ̀dá ọlọ́run ò ṣe bí o èèyàn ní ẹbẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ayé bá kádàrá dà ní tòótọ́ àmọ́ látàrí agbára tẹ́lẹ̀dù àfi jíǹkí ẹ̀dá àwọn ọmọ adarí hun máa ń ṣì í lò wọ́n lè fi fọwọ́ ago sẹ́yìn ọlọ́run ọba àánú yóò pèsè alárùbáríkà fún gbogbo àwọn tó sunkún àìrí bí ṣọṣọ àtàrẹ kó àtàrẹ kan kì í kó tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbàdúà kálàmù àdúà nọ́ńkà àlẹ́ àdúà bàtàpọ̀ worldwide ní kẹ́ẹ̀kan sí ní santos avenue wúlé ẹ̀gbá bus stop iléeṣẹ́ bàbá tọ́pa ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ àìsàn alálọ́bọ̀ àbí àwọn ìlera kan tàbí míì ni a fi ra àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ gbogbo ẹ̀yìn obìnrin tó jẹ́ wípé ẹ wà nípasẹ̀ oyún níní ẹ dúró rẹ láyọ̀ lágbára ọlọ́run ọba àánú ẹ̀yin àgbọn ẹ tàbọ̀sùn fi pọnmọ lára lórí ìkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìróorunsùn ni ibà pọ́júpọ́tọ̀ ni arúmọlé tàbí fòníkúfọ̀ ládìde kí ìgbésí ayé ẹ̀dá má níhàn kórí nǹkan dìmú lórí èpẹ̀ gẹ́gẹ́ bí ohun rẹ ọlọ́run abẹ́rẹ́ yìí fọwọ́ tí ẹ̀yin ẹ ṣáà ti pè sójú òpó bàbá tápá world 08033735570 tàbí 0708927444 àlàáfíà yín kò ní di fíafíà o ànímọ̀ káyé pátápá world wide ló sọ bẹ́ẹ̀ wọ́n ní mo dé mo ríre gbà mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí ẹ ta mára kẹ́ẹ̀kan sí iléeṣẹ́ ànímọ̀ káyé abáspo therapy bàbá tápá world wide àlàáfíà di fíafíà o ẹ ṣàmí ẹ̀.
1: Bí ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàgbé jòjò kọjú lórí àpáta tí ó sì ní pa mí láyé.
2: Ọpẹ́ ni fọ́lọ́ àmì Èdùmarè ẹ kú lé níbi gbogbo tẹ̀ ti láǹfààní láti máa gbọ́ wà lórí ètò yìí lálẹ́ ètò yìí. Kànà ti dé ọfẹ́ mọ̀ já tó ń tòwú àfihàn mi ti dé o kà ayé ọmọ rí mi gbangba lóde ọjà ni. Ẹ kú lé o kú iṣẹ́ òní ẹ kú àfọmọ nìyẹn ṣe yóò mọ̀ dákọ̀ mọ̀ ní ìbàjẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba àmì Èdùmarè. Orí ètò wa ètò yìí ọ̀nà láti dẹ́hùn iléeṣẹ́ Bond FM láwà 92.9 ọpẹ́ ni fún ọlọ́run ọba àmì Èdùmarè. Lálẹ́ ní aláwọn nǹkan kan tá a bá wa sọ rí wọ́n ní àjáṣọ àjárọ̀ kì í máa wọ́n lé aláǹta àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́yìn àgbà ti sọ náà nù. ọpẹ́ ni fún ọlọ́run ọba àmì Èdùmarè. Ẹja dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ bàbá anímọ̀káyé tí wọ́n ń so nígbọ̀wọ́ ètò yìí níbo ní ọkalẹ̀ 61 santos avenue ní abúlé ẹ̀gbá nílùú èkó bẹ́ẹ̀ ni wọ́n kalẹ̀ sí gbogbo ẹ̀ ń bá ń lọ sọ́nà sango bẹ́ẹ̀ abúlé ẹ̀gbá ẹ̀bọ́lẹ̀ níbi ilé epo mobil pọ̀tù yẹn tẹ̀lé àwọn ọlọ́kadà ẹgbọ́kadà ń bẹ̀ ẹlẹ́rìí lọ sí nọmba 61 santos avenue ọ̀dọ́ bàbá anímọ̀káyé níbẹ̀lẹ̀ àṣẹ gan àbíká ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pé nọmba 0803335570 nọmba tẹ ẹ fi pè wọn tẹ ẹ fi gbá wọn láago nù pé bàbá mo ti débi báyìí mo ń bọ lọdọ yín ṣe é wá ní. torí náà ni mo fi ní pé kíni tí wọn jó wọn náà lọwọ kíni tí ń bà yín lọkàn jẹ ṣe lórí ọmọ lórí iṣẹ ṣe lórí ìfọkànbalẹ ọlọrun ọba mi Èdùmarè ní bẹẹdà yẹn ọrọ torí ntẹ́dà fẹ́ jẹ́ ilé ayé ìràwọ̀ ẹ̀bí ẹ̀dá lọ́lọ́la àṣírí tí ó tó fara pamọ́ fún ni ọwọ́ àlẹ́ ni lọ́wà ẹ̀kọ́ nọ́mbà ńlẹ̀ lẹ́ẹ̀kan sí 0033735570 0033735570 nọ́mbà bàbá anímọ̀ káyé nìyẹn. ìwọ mọ lálẹ́ ẹ̀tọ́ ni àníkélà kò rí ètò gan tí mo mú wá sórí ètò lónìí àkórí ètò tù ní òun ni mo pè ní ẹni agbójú okùnlé tí ò jẹ́ ni agba àbí kí n pè àbámọ̀

0: ẹgbẹ́ wà. Gbọ́lọ́wọ́ àdúrà tó ń rún ogun ayé pàmò bẹ̀lọ́dọ̀ anímọ̀ pátápá. Gbogbo ẹni tó ń bẹ̀lọ́ fún ọkọ̀ aya ọmọ rere ẹni tó ń ṣòkèrè ohun wáṣẹwáṣẹ ò iṣẹ́ jẹ́ kánímọ̀ káyé bẹ̀lọ́ fún ẹ̀. Ogun ayé bá sọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ mọ̀dìmọ̀dì tó sopọ̀ ẹ̀ lọ́rùn olóṣòro bàdájá. Ewé náà tẹ gbà àdúrà lanímọ̀ káyé ò fi jáàdánù. Number 61 Santos Avenue Bulẹ̀gbá lanímọ̀ káyé pátápá fìdí kalẹ̀ sí o. Bó ti ń fi ìwé àtẹ̀gbẹ́ 08073735570 08073735570.
1: Yàrá fún oríire o, mo ti fẹ́ rọ́nà báyọ̀.
2: Ìkú mú tí wọ́n lọ rẹ̀ nígbà ìṣẹ́.
3: Secure the nation's forest.
4: Ìnáwó bá ṣẹlẹ̀ lágbolé, a máa kọ́gun sẹ́nìkan jẹ nìkan lọ. Gbogbo ẹ̀yin olùgbé òṣèdì sọ. Tí ẹ nílò ẹ̀ṣọ́ aláàbò tiwantiwa níbi onírúurú ayẹyẹ bí ìkómọjáde, ìbí, ìgbéyàwó, ìsìnkú àgbà, ìkọ́ṣẹ́yege, ìkẹ́kọ̀ọ́jáde, ìṣílé, oyè jíjẹ, ìgbọ̀pá àṣẹ, wàlímọ́tù Quran, ayẹyẹ nìkan, ìfilọ́lẹ̀ tí a mọ̀ sí launching àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbá àjọjẹ alẹ́ àbí tọ̀sán nílò àbò tó péye lórí ẹ̀mí àti dúkìá. Ẹ ṣe kàn sí ẹgbẹ́ Forester Assistant Commander Forester Security Services Lagos State Alhaj Chibale Salami De Salam. Ẹ̀mí ẹ̀ ló wọn ni 08033-1124 tàbí 08085-0098. Ẹ sì tún lè pe State Commander ìpínlẹ̀ Èkó Commander Ògúnmi Ìbalógun 0033-18093. Àǹfààní sì tún wà láti kàn sí ilé ẹgbẹ́ wọn tó kalẹ̀ sí 1 Adeyemi Street Arowójọbẹ Area Oshodi ìpínlẹ̀ Èkó. Forester Secure the Nation's Forest.
5: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin, mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbókè o. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbókè o lórí nǹkan. Òun náà ni ìṣara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin sì rẹ̀ dédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí, àkọ́kọ́ ń bẹ̀ òun ni tọ́pa ti ní àrùn gbajúmọ̀ rí. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́, a máa ṣàkóbá fún àwọn ìṣara tí máa sọ ara di ọ̀lẹ́. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Abíkọ́ ti lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ. Abíkọ́ jẹ́ sí pé ara àti ò ti ẹ̀ ní dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa ìtì máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́. Mo ní kọ́ dídẹ́lẹ̀ kọ́ máa bọ̀ wá bàbà bò.
6: Ní shop number 10A Oyekola Plaza níwájú Depot Jakande Gate Okeaba Igbo Road. Ibẹ̀ ni bàbókè wà báyìí.
5: Ẹ̀rọ ni sọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kanzi 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan-an fún mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan Ọlọ́run tó gbé mi pàdé.